0: nítorí pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wa ní gbogbo ìgbà. Àwa kò ní wẹ̀yìn o.
1: We shift the culture.
0: Ohun tí wà lẹ́yìn kò tí wà lójú. Ìdí rèé tá a fi ń pàdé yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Gbogbo ìgbà báyìí ti wa ló ń ṣe.
1: Is it there? Transform the nation.
0: Ó ní ká lọ fọkàn wa balẹ̀ nítorí pé òun ń bẹ pẹ̀lú tí.

0: ó dá fún gbogbo ẹ̀yin tá a jọ máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ tá a bá ti pàdé báyìí.
1: Pàtó máa kún ilẹ̀ ń bá.
0: Mo kí yín, mo lò yín lọ́gọ̀ ẹnu.
1: Pàtó máa kún ilẹ̀ ń bá.
0: Gbogbo ẹ̀yin ti wá nìbàdàn, gbogbo ẹ̀yin ti wá nípínlẹ̀ Ọ̀yọ́.
1: Pàtó máa kún ilẹ̀ ń bá.
0: Àwọn fáǹsì wa wà lọ́gbọ̀mọṣọ́, wọ́n wà lọ́yọ́ọ́, wọ́n wà ní òkè Ògùn, wọ́n wà ní Ìbarapá.

0: ẹ̀yìn akẹ́kọ̀ọ́ wa nílé ẹ̀kọ́ gíga fásitì. Ẹ jẹ́ ká lọ ní nǹkan kankan tí wọ́n ń pè ní ìtìjú.
1: Bẹ́sìlè kí kò fa mọ́ mi, kọ́sà máa bì, àná náà tọ́ mọ́ ní rárá, orí ò fẹ́ràn.
0: Tó bá yẹ ní kọ̀rọ̀ kọ̀rọ̀ ni ẹ jẹ́ ọmọ.

Fáṣọ̀rántì Ọlásọjí Samson ó ní ẹ ṣeun ojàre. Ọ̀rọ̀ yẹn gangan nìyẹn, ohun tó bá yẹ ní kọ̀rọ̀ ẹ má jà ṣe ní gbangba.

0: níbo gan la wa lo lóní labala sọ̀rọ̀ sókè.
1: Bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣọ́.
0: Ṣé ẹ rí ọ̀rọ̀ gbéyàwó tó so ọkọ àti ìyàwó pọ̀, tó sì jẹ́ pé àwọn ẹbí ìyàwó àti àwọn ẹbí ọkọ ọ̀rọ̀ kàn wọ́n? Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lónìí, ẹ bá ní kẹ́símù túmù wà kí wọ́n tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ nítorí pé ó tún ti ṣe.

0: ṣe rí ọjọ́ àbámẹ́ta Sátidé tó kọjá yìí ó ní àwọn obìnrin méjì kan ni wọ́n dé bá mi lálejò ìyẹn lọ́fíìsì mi tó wà níta
1: láti má ṣàlẹ́yìn sí o gòyè mi
0: ìkan lára wọn òun Luke Eldy ẹ ti mọ̀ wípé eléyìí àlàáfíà ara ló wà ṣe wá rí ìkejì ẹ rí wípé nǹkan ò fi bẹ́ẹ̀ dánmọ́rán fún tó

0: ṣe rí nígbà tí àwọn méjèèjì dé torí pé wọ́n pilẹ̀ ti pè mí lórí ẹ̀rọ ìléwọ́ mi tẹ́lẹ̀.
1: pẹ̀lẹ́ o kí la ti máa ṣàyẹ̀yì sí o kò yé mi.
0: lọ́gán tí mo fojú rí àwọn méjèèjì mo ní kán jókòó mo sì ṣètò bá a ṣe ń gbàlejò èèyàn mo ṣe fún wọn.

ṣe rí eléyìí tí mo ní o look healthy tí nkan ko ṣeun òun lo bẹrẹ sí ni sọrọ bi igba to n gbẹnu ekeji rẹ sọrọ ninu oro to n so ibe ni mo ti ri wi pe ore lawon mejeje o wa n gbara ata fun ekeji rẹ eyin o ti mo wo pe kini to sele

wọ́n ní lẹ́yìn tí wọ́n pàdé ara wọn tán wọ́n jọ bára wọn sọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ sì wọ̀ láàrin àwọn méjèèjì ó ní kódà ń gbà yẹn gan ó sọ fún òun gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé tòun ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n ẹ ọ̀rẹ́ ẹ wọ́n mà sọ báyìí wọ́n mà sọ báyìí ó lóun dẹ̀ sọ fún pé ó ṣáà kì í ṣọmọ kékeré kì í dẹ̀ ṣe pé bóyá o ní ẹnìkan pàtó eléyìí tó jẹ́ pé ẹ jọ wà nínú ìrìn àjò ìfẹ́ ẹ o lè fún eléyìí náà ní trial give it a try ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ wọn.

oníṣẹ́ rí kò pẹ́ kò jìnà tí wọ́n bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn ẹ mọ̀ pé ọ̀rọ̀ a máa bára wa jáde ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ká lè mọ́ra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó ní láìpẹ́ ọ̀rẹ́ ó yí wọ ọ̀rẹ́ mínúmínú ọ̀rẹ́ mínúmínú ó yí wọ aláfẹ̀sọ́nà mi ó ní ọ̀rẹ́ aláfẹ̀sọ́nà ó padà di tí wọ́n ṣe ìgbéyàwó ó ní gbogbo ohun tí ẹ fi bára wọn rìn gan gẹ́gẹ́ bí olólùfẹ́ ó fẹ́ẹ̀ tó ọdún méje sí mẹ́jọ.

0: ó ní ṣe rí ngbà tóun fi wà lọ́nà pẹ̀lú ọkọ òun tá à ń sọ nípa rẹ̀ yìí.
1: Ìwà jẹ́jẹ́ ló láyé, ẹ jẹ́ ká ṣọmọ lúwàbí o.
0: Ó ní láti gbàdégbà ló máa ń fìfẹ́ hàn, kódà kò kí ń fẹ́ kí èrà orin òun bó ti wúwo mọ́. Ó lóun sì bá délé, kì í ṣe pé òun ò bá délé. Àwọn òbí ẹ̀ pàápàá jùlọ ìyá tó bí i lọ́mọ, òun mọ̀ wọ́n. Àwọn àbúrò ẹ̀ òun mọ̀ wọ́n. Wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa sí òun bó tilẹ̀ jẹ́ pé ọkọ rẹ̀ òun ni àkọ́bí inú ilé yẹn.

0: arábìnrin tẹ̀síwájú náà àwọn gbólóhùn tó ń gbé kalẹ̀ lórí ìgbéyàwó ẹ̀. Ó níṣẹ́ rí ní gẹ́rẹ́ táwọn ṣe ìgbéyàwó tán. Ilé fúláàtì oníyàrá mẹ́ta tọkọ ọ̀hún gbé níta. Ìyàkọ̀ ọ̀hún wá dáhùn wípé káwọn má máa fowó ṣòfò, káwọn lè ní àǹfààní àti tètè rí ilé kọ́, káwọn ó máa bọ̀ nínú ilé ibi tí àwọn ń gbé nítorí pé oníyàrá tó pọ̀ ni. Kì í ṣe dojúkọ mí dojúkọ o rárá. Ẹ mọ àwọn ilé tó jẹ́ wípé bí yàrá mẹ́rin lè wà nsàlẹ̀ kí yàrá mẹ́ta ó wà lókè, àwọn ilé aláràǹbarà yẹn. Ó ní bẹ́ẹ̀ nílé tí bàbá ọkọ òun kọ́ kó tó di pé jáde láyé, bẹ́ẹ̀ nílé yẹn ṣe rí. Ìyá ọkọ òun wá mú àbá wá pé káwọn ó máa bọ̀ nínú ilé, káwọn ó dìjọ máa gbé. Oníṣẹ́rí ijọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n jí wá láàárọ̀ kùtùkùtù ọjọ́ Àìkú Sunday ni. Káwọn tó lọ sílé ìjọsìn ni màmá ti dé. Wọ́n wá ní ẹ̀yìn méjèèjì ni mo wá bá ṣèpàdé yìí o, ó yá ẹ bọ́ bí. Ó ní wọ́n sì na ọ̀rọ̀ yẹn ń bẹ́ẹ́. Ó níṣẹ́ mọ̀ wípé ọkọ ló lówó orí aya. Òun fún ọkọ òun láǹfààní láti sọ̀rọ̀ lọ́jọ́ náà nítorí pé òun rò pé kò sí nǹkan kan ńbẹ. Bí baálé òun bá ti sọ pé báyìí, n tí baálé òun bá ti sọ òun náà lábẹ́gẹ́.
1: Ẹlẹ́dùnmarè á ṣẹ́gun, pàtàwọ́lọ́ tẹ máa pẹ́ kọ, pàtàwọ́lọ́ tẹ máa ń dìtẹ̀, ẹlẹ́dùnmarè á ṣẹ́gun.
0: Ó ní ìtọ́kọ̀ òun sọ lọ́jọ́ náà ni pé mọ́mí thank you very much, mi ti ẹ̀ mọ̀ pé ń wò mí. Mi mọ̀ pé ń wò mí pé ẹ fẹ́ kí n máa fowó mi ṣòfò wá, ẹ ṣe mọ́mí. Ìgbà wo wá ni ká máa kó bọ̀? Ó ní mọ̀mí sọ pé ilé ẹ̀ náà, my dear. Iwọ àtìyàwó ẹgbẹ́tẹ́ tẹ bá ti fẹ́ wá ni ẹ̀ ní problem kankan o. Ìgbà kí ìgbà tó bá ti wù yín tẹ́ bá ti fẹ́ wá, ẹ kàn sọ fún mi. Màá sọ fún àwọn ọmọ tàjọ wà nù lé pé kí wọ́n mọ bí wọ́n ṣe palẹ̀ bí yàrá méjì mẹ́ta mọ́ fún yín kẹ́ ẹ lè kó ẹrù yín sí.

ó ní bí grandma ṣe lọ tán torí grandma là á pè mọ́ báhun ó ní lọkọ òun sọ pé n tó bá tún ti yá kan tún gbọdọ̀ pẹ́ mọ́ o tí grandma fi lè sọ pé káwọn padà wá láti máa gbénú ilé pàápàá bí ìgbà tá a wà pápá ìjà ká má bàa fara pa òun làwọn gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ ọ̀hún ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí kóun múra lẹ̀ àwọn ó kó lọ sínú ilé bàbá ọkọ òun tí ìyá ọkọ òun gbé àwọn àbúrò ọkọ náà wọ́n ń gbé bẹ́ẹ̀ àwọn ò jọ lọ́mọ gbé

0: oníṣẹ́rí gẹ́rẹ́ táwọn padà sínú ilé bàbá ọkọ òun tí ìyàkọ òun ń gbé táwọn náà padà débẹ̀ pé àwọn ti dé láti máa jọ gbé papọ̀. ó ní kò ju ọjọ́ kejì lọ lòun ti wò pé ha ṣé òun ò ti ṣiṣẹ́ gbé báyìí.
1: ayẹ́pá jẹ́jẹ́ ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayẹ́pá jẹ́jẹ́ ilé ayé ta wá yé.
0: ó ní torí pé níjọ́ kejì ni màmá ti pe òun pé má wá o ọkọ mi ó mọ nǹkan ẹ ní máa dáná dá lọ́tọ̀ o. gbogbo wa àjọ máa dáná papọ̀ ní one big family leléyìí àjọ máa jẹun ni àjọ máa ṣe gbogbo nǹkan papọ̀ ni ṣe nǹkan tí mò ń sọ ti yé ẹ. onídẹ̀ẹ́rẹ́ ọkọ òun ni àkọ́bí ìyá ọkọ òun gangan fún ara rẹ̀ mẹ́fà ni wọ́n bí. oníṣẹ́ wa rí kí bàbá ọkọ òun tó jáde láyé wọ́n tilẹ̀ ti fẹ́ ìyàwó kan tóun bí ọmọ mẹ́rin ṣùgbọ́n kò pẹ́ tí ìyàwó yẹn tó fi ṣàìsí so àwọn mẹ́rin tí yẹn bí àti àwọn mẹ́fà tí ìyàkọ rẹ̀ bí wọ́n jẹ́ mẹ́wàá. òun wọ́n di mọ́kànlá ìyàkọ rẹ̀ wọ́n di méjìlá.
1: ilé ayé ta wá yìí o ayé ayé ogun ni ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé ma.
0: ó ní grandma wá pè òun kalẹ̀ pé ṣòtìrí pé ńgbà tó dé nísìnyí àwọn ìyàkọ rẹ àwọn bàbá ọkọ rẹ ò ṣàní máa sọ fún wọn pé kán máa gbálẹ̀ fún ẹ ìwọ ni wàá máa gbálẹ̀ o. ṣe mọ̀ pé tiles ni gbogbo city room yẹn wàá mọ floor mi ò láìkí jàǹkárì wọ̀ wá gbọ́n gbogbo òkè yẹn. a máa jẹun 3 square meals náà la máa ń jẹ à ń jẹ jù bẹ́ẹ̀ lọ a máa jẹun láàárọ̀ a máa jẹun lọ́sàn-án a máa jẹun lálẹ́. kó lè easy fún ẹ tó bá dáná tàárọ̀ o lè dá tọ̀sán kó wà nù kúlà táwọn bàbá ọkọ ẹ bá ṣe tọ́tọ́ fẹ́ jẹun wọ́n á máa mú oúnjẹ wọn bẹ̀ tó bá dẹ̀ di lálẹ́ ìwọ náà ni wàá dánú oúnjẹ tí a máa jẹ.
1: inú bẹ̀rẹ̀ sí à ń jẹ fọ́sọ.
0: ó ní bó ṣe di pé gbogbo àwọn àbúrò ọkọ ọ̀hún wọn bá rìtáyà kú òun bí iṣẹ́ ilé.
1: a ń wá kísà.
0: a gbálẹ̀ ni a nulẹ̀ ni a ṣe dáná oúnjẹ ni a ṣe gbani ṣàwo ni òun bó bá di iṣẹ́ tòun nìkan.
1: a ṣàyẹ̀yì sí o kò yé mi.
0: gbogbo ìgbà tá a sì ń sọ yìí òun ò tí ì ní oyún sínú nígbà náà.
1: kí la ti máa ṣàyẹ̀yì sí o.
0: bẹ́ẹ̀ ló ń sì ní iṣẹ́ tòun náà tóun ń ṣe.
1: ayé tọ́tọ́ ayé máa le.
0: bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ká ṣerun lóge ká ṣojú lóge ká ṣerun lọ́ṣọ̀ọ́ òun lòún yàn láàyò.
1: ọ́fíìsì fún wàrà ẹ ènìyàn fẹ́ ni fọ́nrán o mi ò bá sórí ẹni.
0: ó ní òun tó jẹ́ pé láàárọ̀ bíi aago mẹ́jọ ó pẹ́ jù òun ti dé ṣọ́ọ̀bù òun ló wáá di pé kó n tó dé ṣọ́ọ̀bù ń gbà míì máa lọ bíi aago mọ́kànlá aago méjìlá gbà míì bíi aago kéékèèké bíi aago kan ọ̀sán. ó ní tí oníbàárà míì náà bá dé bí àwọn kọ́sítọ́mà tán máa ń bá ṣerun tán máa ń bá ṣojú ó ní ìmí òun ẹ̀ṣẹ̀ mọ́ ọ̀bẹ ni pé ẹjọ́ yọjú sí mi lé kí n sáré báyìí ṣe é nítorí pé wàhálà yẹn ó ti pọ̀ lápọ̀jù. oníṣẹ́ wa rí ìkan ń bẹ nínú àwọn àbúrò ọkọ ọ̀hún tó jẹ́ wípé bí àwọn bá sè rẹsì báyìí tí gbogbo ayé bá ń jẹ̀rẹ̀sì yóò lòun ò jẹ̀rẹ̀sì àmàlà lòún fẹ́ jẹ. tó máa sọ pé àǹtí lágbájá wàhálà tí yín nìyẹn o ẹyin ní kẹ́ ẹ lọ sè fún ara yín o. ó ní ìyàkọ̀ òun ò ní ẹ̀gbin oníyọ̀rọ̀ sósì da bẹ́ẹ̀ ó sì fẹ́ẹ́ febi pa ìgbà mẹ́rin ló fi ru àmàlà tiẹ̀ fún lọ́rọ̀ fúnna ń. ó ní bóun ṣe wọ ọkọ̀ kan tí wọ́n ń pè ní ọkọ̀ sùàrà sọ̀bọ̀nù. ó ní ṣe rí tóun bá wá fẹ́ fọṣọ pé bóyá kóun fọṣọ àwọn aṣọ ọkọ òun tó ń wọ ṣeré kóun fọ tòun náà. ó ní màmá ò wá kó aṣọ tiwọn náà bóde bìbà wọn wà ní àmàìdíà bẹ́mi náà fọṣọ yìí. ó níbi tóun bá ti wá ń fọṣọ yẹn lọ́wọ́ pé kí ló burú jù ní kóun bá ìyàkọ̀ òun fọṣọ. ó ní ìyàkọ̀ òun kàn mọ́ mú wá bíi méjì méjì ni dákun bàbá bàbá ọkọ rẹ̀ ìfọ jíǹsì méjì yìí mọ́ tí wo wu ìyàkọ̀ rẹ̀ kọ́ lọ́ ń ṣàánú ẹ̀ ni gbàǹbò náà fọ ilé ìmọ̀ mọ́. ó nígbà tí ó bá fi máa di bíi wákàtí kan wákàtí méjì òun ó ti máa fọ aṣọ àwọn àbúrò ọkọ òun bíi mẹ́rin márùn-ún.

0: ó ní àwọn wá wà bẹ́ẹ̀ fún odidi ọdún mẹ́rin. Mo ní oyún ń kọ́, ó ní oyún kẹ̀, oyún. Ó ní kódà bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gan, òun ò tí ì lóyún débi tóun ó bímọ fún wọn ń bẹ̀. Ó nígbà táwọn gbẹnu lé ọdún karùn-ún táwọn ti wà bẹ́ẹ̀. Ìyá kọ̀ọ̀hún bá bẹ̀rẹ̀ sí ní bínú pé bó lè yóò ṣe ṣèyàwó láti bí ọdún márùn-ún tí ò ní lóyún tí ò ní bímọ. Wàhálà ipò ó yẹ kó o ti lóyún nàún. Níbo ni wọ́n fi lé ọmọ tiẹ̀ sí tó tí ì ròyún ní.
1: Ilé ayé tàwa o.
0: Ó níbi tán ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn o.
1: Ilé ayé tàwa o.
0: Now the question is, ṣé ẹ sọ fún ọkọ yín gbogbo bí àwọn nǹkan wọ̀nyí ṣe ń lọ ni? Ó lóun sọ fún un. Ó ní tó sọ fún òun ni pé ìgbà mélòó làwọn fi máa parí ilé àwọn táwọn fi máa kó lọ bẹ̀. Òun ò fẹ́ nǹkan tí òun àti ìyá kọ òun táwọn fi máa kọlura wọn tó jẹ́ pé ọmọ dáadáa tóun ti jẹ́ lọ́wọ́ wọn wọn ó wá di ọmọ burúkú. Ó lóun sì gbà bẹ́ẹ̀ pé tó ìgbà mélòó náà ní kó arúgbó kù bó o ní sáìtì ó ní sáìtì ti ń lọ ṣẹ́bí wọ náà mọ̀.

0: èyí tó wá kàláyà gan-an tó gbèdé ọ̀dọ̀ wa tó fi sọ pé ẹ dákun ẹjọ ẹgbẹ́ ètò yìí lọ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí lọ sórí ètò ààbò láàjì òun rèé o. ṣàdédé ló ń rí wípé ìyá kọ òun ó ní àwọn ìwà kan tí ó ń wù tó jẹ pé tọkọ òun bá ti dé báyìí yóò mọ pé fún àpẹẹrẹ kéèyàn máa sọ pé ọkọ mi àkàn ó káre bọmọ ọkọ tí í ṣe ló ṣeun gbà témi òbí máa lè ọmọ dáadáa ní ọ wo èyí tó dáwọ́ léhun yóò yọrí sí rere lágbára lọ́wọ́ ọlọ́run ojú òsì ní tí ọ wo gbogbo ohun tí ń bẹ ń kọ̀rọ̀ báyìí lápadà gbé bọ́ta tí nǹkan kò sì ní í ṣẹlẹ̀ pẹ́kẹ́ ò ní í lura wọn. wọ́n nígbà tó ń ná èsì ìṣọmọ ọwọ́ òun náà bá bẹ̀rẹ̀ sí ní fojú fimú fínlẹ̀ fojú lélẹ̀ pé kí ni tí wọ́n ń ṣe ń kọ̀rọ̀ tí wọ́n fẹ́ẹ́ gbé jáde kí ni tó ṣẹlẹ̀ òun ò kúkú bá mọ̀mọ́ ẹ̀ jà ládùúrú bí wọ́n ti ṣe sọ òun di ọmọ ọ̀dọ̀ tó torí pé tactically wọ́n ti sọ òun di ọmọ ọ̀dọ̀ òun wà wò pé kí ni tí wọ́n lè mọ dá lára gan-an ní pàtó ló ń bá bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀. oríṣẹ́ rí ibi tó ń ti bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀ ló ń ti rí wípé ọkọ òun ti ní obìnrin kan síta ó ní yóò wá súnlé o yóò wá súnlé ṣùgbọ́n bí aago kéékèèké bíi kéèyàn dé ní nǹkan bí aago kan àbọ̀ tá a mọ́ ń bẹ̀rẹ̀ ètò aago láàjìn yòó òní àìdédé aago tí ó dénú. oní tó bá wọ kóòtù jáde yóò ràn ni táì náà ó ràn bí ìgbà wọn rùn mọ́ lọ́rùn. bọ́bá wa wo agbada jáde kò sí tàbí ṣùgbọ́n yóò kó agbada ń dání báyìí nígbà tó bá ń padà bọ̀ ń lé ni tẹ́ ẹ bá sì yí agbada ń wò bí ìgbà wọn rùn mọ́ lọ bóyá ó bá yàn já ni ó ní wọn ó ti rùn mọ́ lọ́rùn ṣá.
1: ọ̀rẹ́ mi ẹni tí ó tẹ bá tí olábẹ́ fi jẹ́ lọ́mọ aráyé fẹ́ yọ̀wọ́lé ayé burú o ayé gba pẹ̀lú.
0: ó ní iṣẹ́ rí ibi tó ń ti fi mú fínlẹ̀ lòun ti nawọ́ gan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ kan. ó ní bó ń ṣe ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn báyìí òun lọ sí ìtàkùn ayélujára kan tá à ń pè ní WhatsApp.
1: ilé ènìyàn ọmọlúwàbí ni mo fẹ́ jẹ́.
0: lòun bá ṣe alábàápàdé nọ́mbà kan tó ń bá ọkọ òun sọ̀rọ̀. fún àpẹẹrẹ bíi kéèyàn sọ pé babe how are you. babe I miss you. babe I will go to see you tomorrow.

0: obìnrin ó ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Ó ní òun bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ òun pé ta ló ní eléyìí, kí ló ṣẹlẹ̀, kí ló dé. Ó níbi tóun ti ń bá ọkọ òun fà nínú yàrá níbi tí àwọn jọ wà. Ó ní ìyá kan bá já wọlé pé kí ló dé, mọ̀ pa ọmọ fún mi, kí ló ṣẹlẹ̀. Ó ní òun bá ní mọ́mì ẹ wo nǹkan ló sọ pé ẹ̀hẹ́n, ṣé kọ́ ọmọ tòun mọ̀ bímọ mọ́ ni, bí wà bá kọ̀ tó bímọ sọ́mọ tòun ò ní bímọ ni. Wọ́n ṣe ọmọ léṣe fún òun o. Tọ́ bá mọ̀ kó fẹ́ mọ gbénu lé yìí lọ, ìwọ náà farabalẹ̀ kó o wá oyún ní.
1: Ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ lọ́la yé.
0: Gẹ́gẹ́ bí oníròyìn tí orí ẹ pé tó sì mọ iṣẹ́ ìwádìí ṣe.
1: Ìwà jẹ́jẹ́ lọ́la yé.
0: Mo ní màdám, ẹ má fi inú mi mo máa jẹ o. Gbogbo ìgbà tẹ̀yìn àtọkọ yẹn fi jọ wà yẹn tí ò sóyún, ṣé ẹ jọ lọ ilé ìwòsàn? Kẹ́ ẹ lọ kọ̀ǹpléìn bẹ́ẹ̀ pé ọkọ àtìyàwó ni yín, oyún ò tí ì dé. Kí wọ́n ṣe àyẹ̀wò fún yín, kí ni tó ṣẹlẹ̀? Ó ní mọ́mì ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ẹ wo, a jọ lọ ilé ìwòsàn o. Wọ́n sì sọ fún ọkọ òun pé ohun tóun nílò ni pé kóun ní ìfarabalẹ̀, kóun má ṣe iṣẹ́ agbára, kí ọ̀rọ̀ oyún yìí kó fi dúró sára tòun náà, nítorí pé wàhálà mo lè gòkè mo lè sọ òun ló fà á. Ó ní ọkọ òun wá sọ fóun wípé ṣéwọ náà ti rí báyìí, ṣọ́ọ̀bù fi ṣọ́ọ̀bù lẹ̀ fúngbà díẹ̀ náà. Ó ní lóòótọ́ òun fi ṣọ́ọ̀bù lẹ̀ fúngbà díẹ̀, ṣùgbọ́n wàhálà inú ilé ń kọ́. Ó lóun dẹ̀ sọ fún ọkọ òun pé wàhálà inú ilé gan pọ̀ ju ti ṣọ́ọ̀bù lọ, ká dáná láàárọ̀, ká dá tọ̀sán mọ, kó tún di lálẹ́, ká tún dáná, kú gbogbo ẹ̀ ká fọlé, ká fọlẹ̀, ká fọṣọ ọ̀yá, ká fọ tọkọ, ká fọ tara ẹni. Gbogbo wàhálà yìí pọ̀ fún òun, wọn ló sọ pé ò tí ì lóyún, ò tí ì nílò àti lóyún ni. Ó ní òun fi odidi ṣọ́ọ̀bù òun lẹ̀ fún oṣù mẹ́ta gbáko. Ó ní oṣù àkọ́kọ́ òun máa sọ pé káwọn kọ́sítọ́mà òun kí wọ́n bá òun lé, kóun lè ráyè ṣeun tàbí ṣe ojú wọn lóge fún wọn. Ó nígbà tó yà lóun tiẹ̀ wò pé òun ò tiẹ̀ ṣiṣẹ́ kankan tó wáyé pé wàhálà àtúnṣerun àtúnṣe ló tún fà á, ẹ jẹ́ kóun tiẹ̀ mọ́ ṣiṣẹ́ kankan. Kóun náà ò fi róyún ní, ó ní ṣùgbọ́n pàbó òun náà ló já sí.

0: ni àwọn òbí yín ń kọ́. Àwọn òbí yín ń kọ́ ṣé ẹ ti fi ọ̀rọ̀ yìí tó wọn létí. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣùgbọ́n ìyá akọ òun á Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti gbé kinní ọ̀hún mi o, àfi bí àṣetánì.
1: Ẹ jẹ́ ká wà rere, ẹ jẹ́ ká ṣọmọlúwàbí.
2: Ẹ jẹ́ ká ṣọmọlúwàbí o.
0: Ó lélẹ̀ tó ti ẹ̀ tí wá burú jù mbẹ̀ ni pé ọjọ́ méjì tọkọ òun fi ń wálé, orin tó bá fẹ́ máa lọ ni má nimi lára o, ló máa ń kọ sí òun létí ní gbogbo ìgbà. Ó lóun á wò pé ìgbéyàwó alárédè, ìgbéyàwó alárédè, àwọn lọ ilé ìjọsìn ọmọ lẹ́yìn Kristi o, àwọn tún lọ wájú ìjọba o. Àwọn pe àwọn tí wọ́n máa ń ṣe ètò ìdáná bí irú eléyìí tí triple alága máa ń ṣe yìí. Àwọn pe wọ́n o, ìgbéyàwó alárinrin, ìgbéyàwó alárédè, ṣóun ó wàá dànù báyìí? Ṣóun ó wàá dànù ni? Oníṣẹ́ rí bíi tá a wá gan, ọ̀rẹ́ ẹ̀hún ló jẹ́ kóun ó wá. Bí ọ̀rẹ́ òun ṣe dé látòkè òkun tó béèrè òun tó wá òun kàn yìí, ó ní inú ìbànújẹ́ ló wá. Ó ní ẹ̀yìn náà rí bó ṣe ń sọ̀rọ̀. Níbẹ̀ ló ti wá sọ fún un pé ní kínni, Mrs. Adé tó mọ́ta làwọn wà ní Splash FM ń bẹ̀ yẹn, a máa gbọ́ràn yẹn dọ́dọ̀ wọn. Mo ní láì sọ lọ́hún.
2: Ìlà ti máa ṣàyẹ̀yì sí o, kò yé mi.
0: Wọ́n ti gbé ọ̀rọ̀ ń wá bá mi, èmi náà ti wá gbé bá ẹ̀yìn olólùfẹ́ wa. Mo sì mọ̀ pé bá ṣe gbé e dé yìí, ẹ̀yìn náà ti gbé lọ sọ́dọ̀ Ọlọ́run bẹ́ yẹn o. Torí pé Ọlọ́run ló gbọ́n jù, Ọlọ́run ló mọ̀ tán, Ọlọ́run nìkan ni onímọ̀ lórí gbogbo nǹkan.
2: Ayé tótó, ayé tótó, ayé màá lé.
0: And here ọ̀nà go large. I listen, I don't judge.
2: Oh, yeah,
0: yeah. I'm a

0: ọ̀rọ̀ rẹ o lórí ètò àgọ́ láàjìn.
1: Ayé ẹ̀yìn ọkùn ni, ayé tọ́tọ́, ayé tọ́tọ́.
0: Ṣé kò fi ìgbéyàwó yìí sílẹ̀?
2: Kílá ti máa ṣayé yìí sí o.
0: Àbó ti ẹ̀ ní sẹ̀rí àkán tó lè dá fún àwọn ẹbí ọkọ rẹ̀ kó tó di pópó ń bẹ̀. Àbí kó lọ jàbí orò nílé ìyàwó tuntun tó ti lóyún.
2: Oyè mi, ayé tọ́tọ́, ayé tọ́tọ́.
0: Àbí kó fà wọ́n lé Ọlọ́run alàyè lọ́wọ́ kó ṣèdájọ́ wọn.
2: Ayé tọ́tọ́.

0: Hello, Ekaro, sir.
1: Ojumo.
0: Ojumo ni o.
1: Ade kwe tu na, okoli yo kuni joba ema mboso.
0: Ami oluwa.
1: Amari igbo.
0: Ami o. Ojire o, omo west.
1: Oluko TV ni, ojomo west. That's the United States of Electoral Academy.
0: A sọ pé mama yìí ti fẹ́ bímọ àtìkwàsíkwà ti bímọ mama yìí ti fẹ́ tó mo dẹ̀ ní láti dúró tì ní tí ó sọnù.
1: Ó dúró tì ibẹ̀ ṣe ó ṣe tẹ́lọ́rùn ni kò ní láti kọ̀pì mọ̀. Kò ní láti kí bẹ́ẹ̀ yóò ń ṣàyè ara ọlọ́wọ́ kọwọ́ pọ̀ bẹ̀ yẹn. Tọ́lọ́ba pè bẹ̀ láyẹ̀ ni òun máa ti lóyún bẹ̀ yẹn láti fi ọdún mẹ́fà. Ìmọ̀dé máa fún ní pé kórèdèpò kíra jà ọlọ́run á yan tiẹ̀ fún un. Kò tẹ̀ eléyìí kò sí péyàn tún tun lò mọ́. Kò sí péyàn tún lò ẹ máa bí tòun ọ̀pọ̀lọ́ yóò rí ìjọba.
0: Àmì o.
1: Mo kí ọmọ yín bẹ́ẹ̀ mo kí Mariam náà bẹ́ẹ̀ yẹn.
0: Mariam wọ́n kí
2: ọ.
1: Ẹ máa bí tòun.
0: Ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀ o.
3: Hello, ẹ káàárọ̀ ma.
0: Ẹ káàárọ̀ sá. Yes, sir.
3: Hello, ma.
0: A ń gbọ́ yín o kété o.
3: Ẹ sàn. Ọ̀pọ̀lọ́ yín ìjọba ma.
0: Àmì Olúwa.
3: Olúwafẹ́mi ló ń pè láti UI.
0: Olúwafẹ́mi. Láti
3: UI.
0: Láti UI. Ó dọwọ́ yín o àmúlélé.
3: Mo ti máa ń ṣe àwọn ìyá ọkọ mi. Ara gbèsè rí mẹ́rin ní ìgbà mi. Ẹbí máa àwọ̀ ẹbí family house. Ọdún ìlú ṣáàlè kò dá náà tẹ̀lẹ̀. Pọ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ náà. Ó ti ṣẹlẹ̀ báyìí náà. Gbogbo tí ẹni yìí ní ìgbàlẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ lọ náà tẹ̀lé náà tí ó wù ú pé bẹ́ẹ̀ tó gbìn yẹn rí nínú ilé yẹn. Ló fa ìdílé ọmọ bíbí.
0: Wàhálà tó ń ṣe nínú ilé yẹn ló fa ìdílé ọmọ bíbí.
3: Bẹ́ẹ̀ ni mo ti ń fẹ̀ǹfẹ̀. Ọ̀rọ̀ ní ìsìnbá yẹn ló ṣe wá ṣe nígbà tí kọ́kọ́ ti níyàwó ìta tó ẹ̀ ti dìbò. Red flag ni.
0: Kí wọ́n ní kó tó ṣe kí ni kó ṣe báyìí?
3: Èmi kọ́ wí sí àmàrà àwọn máa kọ́ máa fásitì ọmọ sí i.
0: Kọ́ má fi àsìkò wọn ṣòfò.
3: Àtọ̀.
0: Ṣé kí wọ́n kúrò nínú ilé yẹn ló dáa ni? Àbí kán kúkú kọ àti ilé yẹn àtọkọ wọn kán kọ̀ wọ́n tì kán fi wọ́n lẹ̀ kán máa bá ti wọn lọ.
3: Ìṣòro ìṣọ́ máa ṣe lọ́gán mi
0: náà.
3: Bàbá tí mo ṣe kọ́ kúrò ní Máyé ìṣẹ́ tó máa ṣe mí náà. Ìkọ́ kọ̀rọ̀ ọdún kan yá ju kọ̀rọ̀ ọrun lọ.
0: Ọ̀rọ̀ ayé yá ju kọ̀rọ̀ ọrun lọ. Ẹ ṣeun.
3: Ẹ máa dé tó bẹ̀ mọ́.
0: Ẹ ṣeun.
4: Ayé ìdógún ni.
0: Hello.
1: Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sọ̀rọ̀ ibi kan kúrò nílẹ̀ yẹn kan. Kọ́ gbàgbé àwọn fámìlì yẹn pátá.
0: Kọ́ gbàgbé àwọn fámìlì yẹn pátápátá.
1: Wọ́n yọwọ́ lọ́rọ̀ wọn. Àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí àwọn yóò ìyá yóò wí kó náà bí mo bìnrin. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn, òun gbọ́dọ̀ máa ń sọ nìyẹn obìnrin lọ tó obìnrin. Ẹ wo táwọn ìyá ẹ ṣe. Tó bá yẹ àwọn obìnrin mẹ́wàá nígbà wo bẹ́ẹ̀ lọ́kàn bá yọ. Ẹ wo orúkọ tó ṣe ẹ̀ tó da tó bójú bo.
0: Ìyẹn kù díẹ̀ káàtó.
1: Àwọn náà ó kọ lọ wọn bọ́ lọ́wọ́ wájú. Káwọn obìnrin yẹn gbàgbé àwọn fámìlì yẹn pátá ni kó kó ẹrú ẹ̀. Láàárọ̀ yìí dílé bá ti mọ́ kókó bẹ́ẹ̀ yẹ. Ó pálàṣẹ fún ni.
0: Ẹ pálàṣẹ ọjọ́ ọmọ wẹ́ẹ̀sì ni mo pálàṣẹ fún ni kó kúrò níbẹ̀ yẹn ibẹ̀ yẹn kì í ṣàyẹ. Tó ẹ ṣeun ẹ ṣeun. Èmi tiẹ̀ ń wò pé ká tún fi abala bíi wò ó. Tó bá yẹ pé tàìrí oyún ní ló fa àìgbọ́ra-ẹni-yé tó ti ń yọjú láàrin òun àtọkọ ẹ̀ tí wọ́n bá bọ̀ sókè rajà bóyá tán bá wálé kan síta tí wọ́n kú ọ̀ lákàtà ìyá ọkọ ó ṣeéṣe kí ìfẹ́ wọn tán ń lò bọ̀ tẹ́lẹ̀ kó padà kóun náà sì ròyún ní àbí kí lẹ́rò. Mo mọ̀ pé ẹ ti máa fi abala ẹ̀gbẹ́ ojú kan wo obìnrin tó ti lóyún ṣáájú ẹ̀ yìí ẹ ti máa fi wo. A sì wà lórí ètò àgọ́ láàjẹ̀ 0706-949-3000 àti 0701-447-570.

0: Mariam, kí ni ìwọ náà rí sọ̀rọ̀ yìí?
1: Ah, kí arábìnrin ọ̀hún kó kúrò nílé ni o.
0: Kí ni ìjọba ló fi ní kókó ọ̀nà ilé, kí ni tó fà?
1: Torí wàhálà yẹn ti pọ̀ ju, wàhálà yẹn pọ̀. Wàhálà tó ń ṣe gan, ó lè jẹ́ òun ló ń ṣokùnfà ẹni tí ò fi tí jẹ́ kó róyún ni, nígbà tí kò bá ní ìfọkànbalẹ̀.
0: Lọ́dọ̀ ọkọ ẹ̀.
1: Lọ́dọ̀ ọkọ ẹ̀.
0: Hello, ẹ káàárọ̀ o.
2: Hello, ẹ kú ètò bọ̀.
0: Yes, sir.
2: Hello, ma.
0: A wà pẹ̀lú yín, ẹ ti wọlé o, orúkọ yín bolẹ̀.
2: Àbúlá ibi wọn.
0: Ah, kókókó.
2: Ẹ kú ètò bọ̀.
0: Yes, sir.
2: Orúkọ yín tèmi ni Adémọlá wà, Pátókè Àdó.
0: Adémọlá láti Òkè Àdó.
2: Pátókè Àdó. Ẹyin kò sí nǹkan tí obìnrin ẹgbẹ́ ṣe náà ju pé kó kúrò bẹ́ẹ̀ lọ. Orúkọ ìyá ọkọ yẹn di ẹ̀kọ́ ìka òjẹ́ ṣe ti ẹ̀bẹ́.
0: Ìka òjẹ́ ṣe ti ẹ̀bẹ́.
2: Ẹ fún ọmọ obìnrin náà ni kò lè gbàgbọ́ orúkọ bẹ́ẹ̀. Yóò ti mú ọmọ ẹgbẹ́ yóò ti mú dáre yóò ti mú ẹ̀jẹ̀ mi. Mọ̀ pé tó di pé ọmọbìnrin ẹgbẹ́ ṣeré pé kò ní láì tó máa tó bọ́, ó ti darí gbó. Kí ni láì kòrò tó máa tó bọ́, kí ni ìpàdé ẹgbẹ́ ọmọ kó wà lọ. Olúwa sọ lẹ́nu rere.
0: Ó lọ tún ẹrù ara rẹ̀ dì níbòmíì.
2: Bẹ́ẹ̀ ni mà. So, Olúwa sọ lẹ́nu rere.
0: Àmì o, ẹ ṣeun gan ni.
2: Ó dáwọ́.

0: Hello.
1: Hello.
0: Yeah.
1: Sọ̀rọ̀ ibi kọ́ lọ gbalẹ̀ síta. Ṣé ẹ̀yin pé kí àjọsọ ọkọ̀ àti ìyàwó tó bá gún régé nínú nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ ṣá. Ṣé ẹ bá sì wà láàárín ọkọ̀ àti ìyàwó lọ́jọ́ máa mú mọ̀ràn rẹ wá? Ṣé ẹ mẹ́tọ̀ kọ́kọ́ ò nífẹ̀ẹ́ bọ̀ báyìí? Ọkọ̀ tó yẹ kó tó bá wálé láàárín ìjọ méjì tó wá fẹ́ máa lọ kó máa lọ ló sọ fún. Wàhálẹ̀ àbí ẹ̀yin náà kọ̀ọ̀kan lẹ sọ bẹ́ẹ̀ ṣe.
0: Ohun tó sọ fún wa náà ni.
1: Èyàn wá ló sọ pé kó wàhálẹ̀ ti pọ̀ jù tó wá fẹ́ máa lọ kó máa lọ. Ṣé ẹ bẹ pé kò sí ìfẹ́ mọ́ láàrin wa tọkọ àti ìyàwó? Ó dàbí ọ̀rọ̀ wọn fi dàbí ọ̀rọ̀ ikú àti olóngbò. Ikú àti olóngbò là méjì ìgbé táwọn méjì gbé kò yí ìgbé ọkọ àti ìyàwó rárá mọ́. Ìgbẹ́ solution ni pé ṣé ẹ bá ti mọ kó lọ kó ẹrù ẹ̀ kó kókó bẹ́ẹ̀.
0: Bí ẹ ṣe pálàṣẹ lẹ́ẹ̀kan.
1: Mo ti pálàṣẹ fún
0: kó kókó bẹ́ẹ̀. Hello.
1: Hello, ma. Olúwafẹ́mi ló pè padà láti yí UI lẹ́ẹ̀kan sí.
0: Olúwafẹ́mi láti yí UI lẹ́ẹ̀kan sí.
1: Bí mo máa rí ìgbìyàn, there is no love, there is no unity there.
0: There is no love, there is no unity.
1: Ìjọba yẹn pé there is love in that marriage and there is unity. Ní eré nǹkan bá yẹn lè wọ̀. Ẹ̀rọ fi sọ pé rẹ́pì àti ìwà nínú rẹ̀. Kọ́fẹ̀ kan sì gbéyàwó lẹ́nu. Ọmọ ìwọ̀.
0: O ti yé.
1: Ọmọ abẹ́ tó wà.
0: Yes, sir. Àbí ni mo fẹ́ dé. Ẹ̀jẹ̀ ta sọmọ ìlú àti ìwà. Where there is no love, there is no unity. There is no marriage. Ayin ò gbé fọ́rẹ̀ rèé o, ibi tí ò bá ti sí ìfẹ́ tí kò sí ìṣọ̀kan mọ́ kò sí ìgbéyàwó ń bẹ̀. Ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwà jẹjẹ lọ́láyé. Hello. Ẹ bá wa kú
1: lẹ́gbẹ̀ẹ́
0: rédíò yín o. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ rédíò yín ká lè bá a máa gbọ́ra wa dáadáa. Ẹni tó pè wá wọlé ń sìn ẹ pè wá wọlé padà. Pẹ̀lẹ́ lárin wà ń rìn. Hello.
1: Hello, ma.
0: Ẹ káàárọ̀ o.
1: Ẹ kú ètò.
0: Yes, sir. Orúkọ yín bo lẹ ti pè wá.
1: Hello.
0: Mo ń gbọ́ yín kẹ́tẹ́kẹ́tẹ́.
1: A máa rí ní báwo.
0: Àmì sà, orúkọ yín bo lẹ ti pè wá o. Hello. Hello.
1: Hello, orúkọ mi ni Ọlárewájú láti Ìdó.
0: Ọlárewájú.
1: Láti Ìdó.
0: Ó yà ó kílẹ̀ yín rí sọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí o.
1: Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ni wípé ìfẹ́ ti sọnù láàrin wọn. Ó wá ṣe é ṣe tí ọmọbìnrin yẹn bá fẹ́ wò wípé wedding marriage tí wọ́n ṣe ní kóòtù bọ́dá tó bá gbé gba ọ̀nà wedding court tí wọ́n ṣe lọ tó bá ní ìdájọ́ tí wọ́n lè ṣe sí wàá lè jẹ́ wípé kó náà jẹ́ kó mọ̀ wípé bámi náà wá ilé síwájú. Èyí tó fẹ́ lóyún fún ta yẹn tí ìyá ọkọ sọ wípé káwọn máa wéṣì owó bá tó náà bá wá jókòó ní ilé olóyún á lè dúró wá lè bí oyún yẹn ṣọṣẹ sùn ọkọ náà lè mọ tó ń fèsì irú àwọn ìyá ìyàwó ìyá ọkọ wọn lè jọ ṣe ní tí àlàáfíà
0: láàrin ara wọn
1: bóyá wọn lè jọ jíròrò sí wò pa kí lóde bẹ̀jẹ̀ kọ́ ọmọbìnrin náà wá lé síwájú torí pé wọn ní. Wọ́n ọ̀rọ̀ ta ni bàbá náà bọ̀ bàbá náà ló padà parí ẹ̀. Kámọ̀jẹ̀ pé wọ́n ti parẹ́ kámọ̀jẹ̀ pamọ́ ìfẹ́ wọn pátápátá. Bọ́sí bíjú àkáǹtì padà sí ìwé ìfẹ́ ọjọ́ kìíní àná tí wọ́n jẹ́ orílẹ̀-èdè ara wọn. Wọ́n tó ń bá fún ní grace yẹn ìyá mútúmọ̀ ṣẹlẹ̀. Tí ò bá rí bẹ́ẹ̀ kò sí fẹ́ láàrin wọn mọ́.
0: Ẹ ṣeun gan ni Ọ̀gbẹ́ni Ọlárewájú láti Ìdó. Orin ló pe ọmọ Bọ́láńlé. Orin ló pe ìkà ò pé. Ọmọ gbajúmọ̀ láwùjọ. Ẹ ṣé o tẹ̀ ń tẹ̀ ẹ lé wa. Bàjáwìn lẹ́gàn bá ń pẹ̀gàn. abala bi ti ogbeni olare waju to fi wo oro na gege bi won se wi he said and I quote ni o pe eti e je kan lo gba le phone na tawo ko na wa ntana pe a kan wo be ni o ife die die si seku laarin ohun atoko re boya ta ma pada bo sita o se se ki ife anahun ko pada wa ko na wa royun ni ko na si feyin gbe omo pon won wa mu aba kan wa won ni ele to loyun to wa nta hun kan je ko hun o wole wa boya oyun boya yo du o boya oyun ti won ti ni hun boya oyun hun yo du o pelu koko wole wa pelu iya ko won ele to je wi pe olodun se won bo se se won hun o to si ni iya oko yen o le moju to iyawo keji ti omo re fe yo le moju to ati oyun nu re mo pe omo na abi omo omo eni ere sa ni omo nu wa bi wu mi le ni o boya e je ka se jeje e je ka so mo nu wa bi o e ti mo wi pe mi o so kini ohun po ni yo fi mo wa dodidi obirin ohun ati ore re ti won jo wa won gbo wa lowo lowo bayi o be ni won gbo wa lowo lowo bayi tori pe ati mu bi ise fun won pe aago kan abo ni ke pade wa ke le ba mo bi ti awon eyan o gbe oro hun ka ojo mo west ni ko sin to fe mo munun le mo ife ti sonu ko koku o nbe koda awon ti e tun pa lase pe bi le ba ti mo alele erele ko kuro nitori pe won feran nbe yen ibi won ba ti feran eyan to kan ti bale niyan ti mo nroyun ni olufemi na lati UI e meji ototo la won na pe ibi ta won na fi enu oro jona si ni pe koku o nbe sugbon ademola lati oke ado awon se lalaye pe ilana igbeyawo ti won tohun e won le lo ti ijoba kan ti e pe won pe ba won da soro ohun o ni agbara lowo lati gbe oko re lo si odo awon toro kan ta ba nso nipa igbeyawo mi o fe so pe ile ejo ko gbe won lo si awon bi ti oro kan ta ba nso nipa igbeyawo nigun ti ijoba ki won ba won da si se wari olare waju n ta won so lati idoni wi pe o se se ki ife die die si seku laarin loko ati laya bi obirin ohun na ba gba le sita ife anahun to sonu o se se ko pada sugbon sa oro ohun o ni ajoso laarin awon ebi mejeje ti won ni oko ati yawo

0: Sun King àwọn tèmi nìyẹn.
1: Solar ti rà lọ́dọ̀ wọn ṣé kò tí ì tó ni.
0: Kì í ṣe solar nìkan ni wọ́n ń ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀ díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ nìyẹn o, bí Emeka ṣe ra Techno rẹ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fúnra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán.
2: Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀ díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí, tàbí kí o bá Ava sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Má gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbà lóde.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kick Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Kò sí ayò tó dàbí ọdún ilé yá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Àwòdì tó lè bára lórí yẹ́.
4: Ó lọ mú agbára kún agbára ni.
3: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
5: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
3: ooo. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 PM 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rà ń dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
6: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
7: Ó nídìí.
6: Nídìí tá a fi ń tara ṣàṣàṣàrẹ́ àtijẹ́ àti mu lójoojúmọ́.
7: Ó nídìí.
6: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagun labi abara pupa lójoojúmọ́.
7: Ó nídìí.
6: Lọ́gán nígbà ara ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ ògùn M&B paracetamol the red one jagun labi abara pupa ni kó fi da padà síbi tó ti wá. M&B paracetamol jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
8: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
9: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
10: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines

ọjọ́ ọjọ́ kan mo ra tẹ̀lé rẹ̀ sí ni. Bí mo ṣe lọ dúpẹ́rẹ́ ló bá di bàbá ṣe bí ọba. Ó ní ọmọ má ṣe bẹ̀rù ọlọ́run ti gbàkóso. Ẹ̀rù jìyà jó gbàjọ́.

0: ọdún iléyá.
1: Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyá Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyá Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyá nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rèé láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyá yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyá ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
2: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: OneXBet, where sports come alive. Join the game and promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. OneXBet, game on, together in the game. Bet responsibly, 18+, T's and C's apply.
5: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
8: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
9: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
10: SELARIE salary.
9: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
11: TURMERIC turmeric.
9: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
12: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: in the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Oya, ṣé ẹ fún ẹgbọ́? Ọ ṣe àbùfọ Good Mama tuntun ló mú ìmọ́tún ní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀. Dánwò lónìí.

0: jẹ́ good mama. Mímọ́ tún ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀ tún sí.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: dúpẹ́.
1: Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà.
0: Ọpẹ́ yẹn ní Ọlọ́run mo dúpẹ́.
1: Ẹ káàbọ̀ sórí ètò ti fún tẹ̀dọ̀ rẹ.
0: Ọpẹ́ yẹn
1: ní
0: Ọlọ́run
1: mo dúpẹ́.
0: Adélòrò Tòní. Oní jẹ́ àjọ. Ẹni
1: Ìwé-èdè nation, ọlọ́dúnkàlẹ̀ láàárọ̀ yìí, Punch wà, Vanguard, Guardian, Daily Post, Nigerian Tribune, náà ni tó yàtọ̀ tó ń di ọmọ. Wọ́n wà ń kalẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá ṣe máa ń kó wá fún yín.
0: Ìfọ́nọ́kù, a máa bá rí ọ̀nà.
1: Ẹ ṣeun gan ni o, ọlọ́wọ́dé Adé Òṣì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórúkọ mi. Ìfọ́nọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi dá wa sí lọ́jọ́ òní.
0: Ọpẹ́ mọ̀yẹ wa ni.
1: A sì dá a ní àfinú fídà
0: sí
1: àtinú àtijinlẹ̀ ọkàn. La fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: A fi ń dú ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn ọ̀dọ́ ọpẹ́ aláfitúláàsì olójú ayé.
0: You see now.
1: Àwọn performative gratitude wò sí lọ́dọ̀ ìyàwó.
0: Performative ìyàwó.
1: Àwọn ṣe performative gratitude níbí. Àwọn adúpẹ́ tààrà ni.
0: Ọlọ́rọ̀ kan rẹ̀ ó sì mọ nọ́mbà lẹ́yìn SW náà ló lè rú wa ni.
1: Ajẹ́ngbẹ́ ọlọ́rọ̀ kan mi ò pé kó kú.
0: Ẹ síbẹ̀síbẹ̀ náà ọpẹ́ ò mọ yẹ wá. A sì mọ̀ dúpẹ́.
1: Ṣọ́ọ̀kà ròyìn àbọ̀ kàrà lé. Ìtọ́kàn mi lé mi ti sọ.
0: Sórí báyìí sì, sọ ti rí dẹ́ sí.
1: Àgbà èmi ò sí lájọ àwọn alábòsí.
0: Ọlọ́run mọ nọ́mbà lé yín. And that is God.
1: Tó jẹ́ pé ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ lè ru ọkàn.
0: Ìwọ́n ṣe mọ̀ pọ́tọ̀ lè ru ọkàn, ọ̀tọ̀ lè rin. Ṣé kò yẹ ká dúpẹ́ ni?
1: Ọpẹ́.
0: Ò yẹ ká dúpẹ́.
1: Ọpẹ́ tá a bá ṣe tán máa rí ẹ. Sotiye máa rí ẹ.
0: Kí làbọ̀rọ̀ rí?
1: Ìwọ́n ti ẹ.
0: Kí làbọ̀rọ̀ rí?
1: Nígbà wọn kọrin ọpẹ́ yẹ Ọlọ́run dúpẹ́ yóò mọ ojú ẹlẹ́nu.
0: Èyí ṣe bí kò yẹ ká dúpẹ́.
1: O lè má dúpẹ́.
0: Ara ṣe kẹ́gò fẹ́.
1: Ṣàgbàwo sotiri ti ṣe.
0: Wàláì.
1: Ọpẹ́ sori kan tó sori kan tó ṣe. Sori tó ṣe.
0: Ṣé gbogbo ara kọ́ ló yẹ ká fi dúpẹ́ ni?
1: Ṣé o tún ní gbogbo ara? Ọpẹ́ o ṣe báyìí.
0: Kúlẹ̀ ọba ni mo ń ṣe náà lórúkọ tèmi kí ni ṣẹkẹsẹkẹ bú wò.
1: Ọ̀nà iṣẹ́ àdínlò ṣe ni.
0: Níbo.
1: Okun ẹran léyà. Aáfun ni. Ó máa le gan.
0: Wàhálà ẹ̀ lè hàn mí lè mọ̀. Ọlọ́run sì mọ nọ́mbà lé ẹ̀yìn méjèèjì. Sórí ìwọ ọmọ mo sì dálérú ni ọ. Mo ti rí ọmọ ọkàn mi sọ fún mi pé mo dálérú kékeré. Kúlẹ̀ ọba ni mo ń ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni ẹ káàbọ̀ sórí àkọ̀tún ti fọ́tẹ̀dọ̀ ròyìn. Èní lọ́jọ́ Tusidee, àánú Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ Elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípa jẹ̀wúrí lọ. Edumare yóò máa dáàbò wá lẹ́ni o àti lọ́jọ́ gbogbo. Àwọn àṣúṣùà Ọlọ́run àwọn ìwé ìròyìn wa mọ̀ tún ti dé. A rí Punch, a rí The Nation, a rí Tribune, Vanguard. Wọ́n gbé kalẹ̀.
1: Gbogbo ìgbà tí wọ́n ń ṣe frivolities yẹn, èmi ti dárúkọ àwọn newspapers
0: yẹn. Ṣé ẹ mú lẹ́ẹ̀kan?
1: Àbí
0: ọpẹ́ tí mò ń dún òjá ń
1: rántí. Èmi ọ̀rá yẹ.
0: Ọlọ́run mọ nọ́mbà lẹ́yìn iṣẹ́. That is God. Ọyọ́ ẹ jẹ́ wọnú àwọn ògèrè orí ìròyìn. Àwọn ìròyìn tó sì jáde tó di gbajúgbajà nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà. Ibi tí igi tó nípọnlẹ̀ dáadáa tí bá ti ń fẹ̀gbẹ́ lélẹ̀ táwa rí igi fínrin tóun sì dúró gidigba pẹ̀lú bí afẹ́fẹ́ ti fẹ́tìjì jà. Daniel ni Amosu ni Rochas ni Okorocha ni mo ń wí o. Wọ́n fìdí rẹmi. Wọ́n lulẹ̀ pọ̀ nínú ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ òṣèlú wọn.
1: Ìyẹn ni pé wọ́n jábọ̀ pì.
0: Ó rẹ pọ̀ bẹ́ẹ̀ ti já pì báyìí. Wọ́n bá rẹ pọ̀ labárí àsíá ẹgbẹ́ wọn ti abárí àsíá Abiodun o Uzodinma àti Bello. Làwọn bá ń kọrin òye kádúpẹ́. Òye kádúpẹ́. Sotori pórí ọpẹ́ tó yọ wá.
1: Ó ṣẹ̀ṣẹ̀ yọ ni.
0: Sotuse yọ.
1: Tẹ̀kan yẹn. Kọ yọ.
0: Ọpẹlẹ. Ọpẹlẹ.
1: Tẹ̀kan yẹn ò yọ.
0: That is God.
1: Ọpẹ́ gan mọ̀ pé tẹ̀kan yẹn.
0: Ok.
1: Kò bọ́ pẹ́ dé.
0: Ọbọ̀ pẹ́ dé. Ọbọ̀ pẹ́ dé tó bá jẹ́ ń tọ́ fẹ́ nù.
1: Okay, now order a lot of them be by ye. Coda, or more get the gun around what he want that do bullet.
0: Ah, one bear,
1: hell, and bear, and walk
0: on one bear. Is it Yamu?
1: Ah, oh, my shoe.
0: I'll do
1: the boy back at ye, gomina. I'm going to go to the house. Fun Erufai lori mo maworan bi o se mu ki orun nu awon agbofinra ati ijoba papa kota nipa ona ti won fi ni awon gbari ipe awon kan jagba lojupo lai gba ase lowo eni to nlo ipe pe ni alaye ti ajo leto obo ti DSS ti won se lori oro na pe e ma kan ro wi pe boya a kan gbe eyan kan a kan ni a fe fiya je abi nkan abi akan mo si gbekun rara o ohun to sele to sele to sele re oro to ba tin ni se pelu eto abo papa lasiko ta wa lori lede Nigeria o ti kuro ni nkan te yan gbodo ma fi owo ere mu
0: laye
1: abi ta ma fi se awewa iroyen niye amoloju we keta the nation
0: ki lo so
1: lori oro ti an to sele papa ile to sese waye ni ipinle Oyo ti wa
0: obanilokan
1: ni ijoba ibile orire ni ilu Ogbomoso are Tinubu na ti soro lori e wipe awon ton je eleto abo wa o
0: yes
1: wipe won tin gbe ise akamo won
0: won tin gbe suma won
1: suma awon
0: bumper to bumper
1: ajini gbe ohun ti won je awon akeko gbe ni ipinle Oyo wa bi iroyin be ni oju iwe keta Bẹ́ẹ̀sì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ ti sọ̀rọ̀ Mákindé.
0: Yes.
1: O ni ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́fí ń ṣe bí orí ọmọ káì.
0: Àjíṣe bí Ọ̀yọ́ láàrí.
1: O ni àwa ò ní tẹ̀tì, àwa ò sì ní tẹríba fún nǹkan tó ìgbésùmọ̀ mí àbí ẹ̀rọ. Àwa fúnra wa gan-an akójàde ni akóródé ni. Wọ́n ti ṣílẹ̀wọ̀. Àwọn ti ṣílẹ̀wọ̀ ń tiwọn. Yóò sì rí bẹ́ẹ̀. Ojú ìwé kẹta ló wà ìwé Rain the Nation.
0: Ọlọ́run ọjọ́ jẹ́ ìwé àjámọ fún wọn.
1: Bí ó ti rí nù.
0: Àṣẹwà. Lórí ọ̀rọ̀ ètò òdìbò abẹnú eléyìí tí ó ń wáyé o wọ́n ní kò sí ẹgbẹ́ kankan tó lè fi gagbága pẹ̀lú àwọn tá a bá ń sọ̀rọ̀ nípa àkóyawọ́ transparency tí ò lẹ́jà ń bákà bámúlùmọ́là nú APC ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìgbà ń sọ̀rọ̀ yìí mo bá ní yes ẹ̀ ń sọ báyìí báyìí ìwé ìròyìn wo ló gbé Daily Post láti rí. Àmọ́ o lọ́wọ́ yìí wọ́n ní àkòrí ọ̀rọ̀ tó ń jáde látapá bí ló ń ṣe àlàyé ẹ̀ wípé ìfẹ̀hónú wọn ń jáde o láti àkàtà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC. Ìyẹn o bí wọ́n ti ń ṣe ìfẹ̀hónú hàn tako bí wọ́n ti ṣe pàṣípàrọ̀ orúkọ Rotimi Àjànàkú Fọfọláke Olúńlọ́yọ̀. Wọ́n ní kò yóò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí ò bá yẹ kò yẹ kò lórúkọ méjì kò yẹ ní Ward 12. Orúkọ Fọláke Olúńlọ́yọ̀ tẹ́ fi bẹ́un kí wọ́n bá wọn yọ kúò kán sì fọ́kọ ẹni tó jáwé olúborí sí i. Kò jù bẹ́ẹ̀ lọ Fàkátì ni ò bá ní wàhálà àbíjánú lápá abẹ yẹn. Àmọ́ tá a bá tún wò ó lápá bí ìwé ìròyìn ti Nigerian Tribune ló gbé ìròyìn eléyìí bí ẹgbẹ́ òṣèlú ti APC bẹ́ẹ̀ ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé Yunus Akintunde Adẹ́rẹ̀mí Òsénì ni ojúlówó olùdíje tí wọ́n fà kalẹ̀ eléyìí tí wọ́n ní ó kọ wọ́n jáde ò lẹ́yìn Ọ̀yọ́ Central ní Ọ̀yọ́ South Senatorial District ní Ọ̀yọ́ North ńkọ́ kí ló jáde látapá abẹ. Àkòrí ń bọ̀ Nigerian Tribune ló gbé ìròyìn jáde tá a sì bújó fún yín lákàtà bíi kò bá níjà nú pínpín.
1: Lórí ọ̀rọ̀ bóyá ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Jonathan yóò tún lè tún ìbò dì láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bó bá dọdún 2027. Wọ́n ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Àbújá ti mú ọjọ́ 26th May 26. Ìyún ni pé iléyà kọ̀là àná ni wọ́n ti mú kalẹ̀ báyìí o
0: okay.
1: Fún ìdájọ́ lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí pípe Jonathan lẹ́jọ́ pé ǹjẹ́ ó sì tó ẹni tó lè díje dupò cho si wa laaye be ta ba ni ka wo awon ti ofin wa to la kale lori jije are orilede Nigeria lawon aye kan si awon aye kan nje bo ba tu waye nje anfani be tun le sele
0: okay
1: sugbon aroye kan na tun le leyo bi popo shinshin odun ileya bi o se nkan lo kun bo gbogbon gbon bayi
0: are ran o
1: are ran me
0: are ran o were yo
1: woni to awon to je eleto kan ti a mo si Ibadan Eat First yun ajoyo se odun ileya nle Ibadan won ni ona ni won tun ti se lere aro tun ipe e ogbo aro tun lele tun ma bade fun gbogbo musulumi o o de tun ma ladun alarin kinkin koda jugari oyo lo ni todun 2026 ta wa yi
0: abe rolo
1: e wa tuyaya e tuyaya ewe ma ti jen tu de kin tu shude sa le koko. A an pada abo mbe.
0: Okpele.
1: Ah, ele se abu fakbo ti dango te o.
0: Eh.
1: Wani yon ti mwa adin ku ba owo ekpo balu.
0: Hala on se owo ekpo balu.
1: Owo ekpo balu.
0: Kes owo
1: ekpo balu. Balu aeroplane ni. So ti ye ba on.
0: Ok.
1: Wani an ti di awale si otale. Ni egbejo o din mewa naira 1650 naira per liter
0: aha
1: ni dala kan bade bayi
0: lori owo agun balu na ka ma ri lori e
1: ah owo ti owo epo ba ja si 500 leni
0: eh eh
1: wa na owo moto orodu lati
0: bi owo moto orodu ba ba di
1: 25 naira
0: ni bo wa la nu de be ton ba ja won jode naira ku lori e jo wa do tun la
1: se wa ri gbogbo awon wa ko
0: ke so ro we pe nikan o ara party ara ta
1: ki wa se ogun won ni won ni beru olodun be
0: eh
1: tori pe ara ntin dalu laamu na lara e ni beru olodun
0: okay
1: ara e ni beru olodun ni ka jiyan gbe wa ka demi eyan legbodo ka jale ka puro
0: ka mu kan mo kan
1: ka la nse joba ka ba joba je
0: chai
1: ara e ni beru olodun
0: na bad
1: te o ba tori pe e wo pe ana je kokomo won kokoko ni foju ran ko si ni so kale
0: ah ah ka bi si o ba ti si
1: o ba ti mu ni ti ti ki finile
0: ti ile eyan o to mu eyan ki sa marathon ko to mu en ti o ba mu
1: marathon jina ki take a walk
0: he doesn't take a walk
1: oro lasan ni kun fire kun ni wibe
0: fire kun oluwa de si
1: ba
0: n bi eyan re lere
1: se
0: over substitute department so ma bon programs come
1: on gbogbo no social media lo nlo
0: iro ah o rile ni programs da lo la la ro yi ijo ni na o tun ma se wa awon ta wa fi saye programs de ba
1: gbe kan to ye ga ma bo bi o sa na la gba wo wa
0: ni ke ni
1: le ma se ru ko ba yi
0: mo ko ja re o se dada ko si kilo mo ma fono kule
1: so lo re o

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Study. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.

0: ẹnu rẹ mo ti gbọ pé yàwó balẹ̀ la.
1: sọhun tá a sọ yẹn jáde
0: kí la wí
1: wọn fi sọ pé ọrọ yàwó balẹ̀ lálùbáyé kàkọ.
0: kí lọ wí kí lọ sọ
1: jẹjẹ la sọrọ jẹjẹ ara wa.
0: ẹyin àìtẹyíká lè yẹn da ọ bò
1: ó yà sọ ọmọ ọkọ
0: ìtàsọ náà nípa nǹkan ti fún tẹdọ lórí lọwọ àwọn èèyàn ó sì gbọ ẹ another mic wo ìwọ mẹ.
1: your presidency
0: your excellency akọbẹlẹ.
1: Okay na lojo iwe keta iwe rent the nation iroyin ti o wa nbe na lo ni se pelu isele to sese sele ni ipinle oyo ti wa leti alagbafo ku ti ofo nla si se oluweri
0: beni
1: e to sele na re o ni awon eso eleto abo wa gbogbo na ni won ti ntubo jawe sobi bayi lojupona ti ri pe awon ti won je olufaragbiya ijiniko ijinigbe látọ̀dọ̀ àwọn agbébọn tí wọ́n jí wọn gbé ní agbègbè ti ìṣẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni wọ́n tún ti ń sakitiyan sí i lábẹ́ bẹ́ẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu ni ó ti sọ ọ́ di mímọ̀ bẹ́ẹ̀ wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wa ni wọ́n ti ń kóra jọ bẹ́ẹ̀ sì ni wọn ò ní tẹ̀tì nígbà kọ̀ọ̀kan ààrẹ bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí ni eléyìí tí wọ́n fi ran ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé náà tó sì jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ sí ọ̀run àṣàǹtẹ̀ o èyí tí ó mú kí ààrẹ kí ó fi sọ pé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí àníṣe ń tá à ń pè ní ọlọ́pàá ìpínlẹ̀ yẹn ó ti di dandan kí ó wá sí ìmúṣe àti ìmúṣẹ. ààrẹ ṣàpèjúwe ìdẹ́mẹnilégbodò ọ̀hún gẹ́gẹ́ bíi kétímàgbọ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó sì jẹ́ ìwà olùkọ tó burú jọjọ níbẹ̀ náà ni ààrẹ ti wá ṣe ìlérí wípé gbogbo àwọn ẹni ibi tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ aburú ọ̀hún tó fi dórí àwọn aráalé ẹni ní í ṣe ni àwọn amọ́ni ṣe ni ẹni tó rí ni tán ní í ṣe kú pani kòríkòsùn tó pàjìmọ̀ ọmọ àkókí ládífá láwọn tí wọ́n jọ ní ọwọ́ nínú bí àjòjì bó ṣe ń lè tọ́ka sàárè afọ́jú.
0: yọ ṣàlàyé.
1: gbogbo wọn ni wọ́n ṣàlàyé o bẹ́ẹ̀ sì ni wọ́n fi ojú wọn kó ata òfin. nínú ọ̀rọ̀ tó ṣẹ̀ jẹyọ lánàá gómìnà ṣèyí mákindé fúnra rẹ̀ ló sọ̀rọ̀ wípé àwọn olùkọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni 18 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń bẹ lẹ́ka tilé ẹ̀kọ́ ti girama àti àwọn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ti ní ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn olùkọ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ míì bẹ́ẹ̀ ó náà ni àwọn agbébọn wọ̀nyí ni wọ́n máa jí gbé o nígbà tí wọ́n ya wọ agbègbè ti ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ ẹtì friday ọ̀sẹ̀ tó kọjá lọ. àwọn ẹni tá à ń wí náà ni wọ́n ní àwọn agbébọn yìí wọ́n gbé o láti ilé ẹ̀kọ́ ti community grammar school Baptist Nursery and Primary School àti LA Primary School ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ẹni ibi yìí wọ̀ tí wọ́n sì kó àwọn èèyàn láì sì rí ẹnì kankan dá wọn lọ́wọ́ kọ́. nínú ọ̀rọ̀ tó jáde gẹ́gẹ́ bí àfilédè o láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì fún ètò ìròyìn àti ìtagbọ̀nù fún ààrẹ Yunbayo Onanuga nígbẹnu ààrẹ sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà òun náà ni ó ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò.

0: gbogbo láti rí wípé tó rofin ní báyìí tí adìẹ roko èmọ náà ni wọn padà láyọ àti àlàáfíà àwọn tí wọn jí gbé wọn ló wá kẹdùn pẹlú gómìnà ìpínlẹ ọyọ bẹẹ ni ààrẹ kẹdùn pẹlú ìjọba ìpínlẹ ọyọ o àti gbogbo ẹni tí ń bẹ tọjọ olùgbé lágbègbè ibi tí ìṣẹlẹ ọhún tó ti ṣẹlẹ nígbà tó sì ń kẹdùn pẹlú àwọn mọlẹbí tí wọn ń ṣọfọ ẹni wọn tí wọn dẹmí ẹ légbodò àti àwọn tí wọn jí gbé gbogbo ààrẹ sọrọ wọn fọrọ náà sínú àkámọ ó ní ó jẹ ń tó bà mí lọkàn jẹ nípa ìròyìn tó tẹ mí lọwọ eléyìí tí ó ní ṣe pẹlú ìdẹmí ọkan lára àwọn olùkọ tí wọn jí gbé légbodò lẹyìn tí àwọn ẹni bí wọnyí tí wọn ya wọ agbègbè náà láti jí àwọn ènìyàn gbé làárẹ fi wá sọ wípé òun kẹdùn o pẹlú gbogbo ẹni tó yẹ dorí gómìnà tí ìṣẹlẹ ọhún tọkàn yálà ní tààrà ni àbí látọwọdọwọ ààrẹ ẹwẹ náà ló ṣe lálàyé o wípé àwọn ẹṣọ elétò ààbò wa gbogbo ni wọn ti ń ṣiṣẹ papọ láìsùn láìwo báyìí kí wọn fi rí i dájú wípé gbígba ẹdáǹdè àwọn tí wọn ti gbé ọhún náà ni yóò bọ sí ìrọrùn kò wá ní tán síbẹ ṣe ẹ wá rí àwọn ẹni ibi tí pọnmọre balùwẹ ajínigbé ọhún fúnra wọn gbogbo wọn náà ni wọn ò jọ kó papọ̀ tí wọn sì fi mú wọn kàtà òfin gẹ́gẹ́ bó ṣe wí òní ọ̀gá ọlọ́pàá yányán lẹ nàìjíríà túnjí dìísù náà ni ó ti ń ṣiṣẹ́ tọ àṣẹ tó ń wá látọ̀dọ̀ ààrẹ tààrà bẹ́ẹ̀ náà sì ni gbogbo ìlànà gbogbo ohun tó rọ̀ mọ́ lílo nǹkan àyẹ̀mọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé lóde tòní láti fi mọ bí àwọn ẹni wọ̀nyí wà àti láti fi mọ ibi tí àwọn tó jí wọn gbé náà wà pẹ̀lú ni wọ́n ṣiṣẹ́ tọ̀ tí yóò sì padà so dídùn lọ́sàn-án. Lábẹ́ ìròyìn yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fúnra rẹ̀ sọ̀rọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n náà ní kan lọ́rọ̀
1: bẹ́ẹ̀ni
0: bí wọ́n bá ń ṣe ìnáwó lágboolé
1: a máa
0: kan ilé kan ju ilé kan lọ. Gómìnà Mákindé fúnra rẹ̀ wọ́n ní òun náà ni ó fi ọ̀rọ̀ léde o wípé àwọn ṣe tán láti tẹ́tí gbọ́ gbogbo ohun tó bá yẹ látọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún tí wọ́n bá ní wọ́n ń fẹ́ láti lè gba ìdáǹdè àwọn tí wọ́n jí gbé náà padà kí wọ́n lè padà wá láyọ̀ àti àlàáfíà ohun tí gómìnà sọ ń tiẹ̀nu pé kí lẹ fẹ́ ohunkóhun tẹ́ ẹ bá lẹ fẹ́ náà ni a ṣetán láti fún yín àmọ́ wọn ni ó sọ di mímọ́ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ o kì í ṣe wípé ó ń sọ̀rọ̀ ojo a ò ní torí bẹ́ẹ̀ ká wá sọ wípé a ó tẹ̀tì àbí a ó máa bẹ̀rù jojo fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ajínigbé àbí ìwà ìgbésùnmọ̀mí bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣetán láti ṣe ohunkóhun èyí tí wọ́n bá ń fẹ́ kí àwọn ẹni tí wọ́n ṣàjígbé kí wọ́n lè gba ìdáǹdè wọn láyọ̀ àti àlàáfíà ni gómìnà náà ló ní wọ́n sọ pé ó ń ṣe lálàyé gbogbo bí nǹkan ṣe ń lọ sí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún lásìkò tí ń bẹ àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá àgbà tó jẹ́ ti elétò ààbò ilé wa ní ilégbèé rẹ̀ ti ń bẹ ní kọ́lápọ̀ ìṣọ̀lá nílẹ̀ ìbàdàn wọn nínú ọ̀rọ̀ tó sọ òun náà ni mímú dájú ṣáká ṣe wípé àní ìlérí tòun òun náà ni láti máa jábọ̀ fún wọn gbogbo bí nǹkan bá ṣe ń lọ sí nípa àwọn èèyàn òun ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà ṣe wí wọn ní ìjẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ 25 lákòópọ̀ ilé ẹ̀kọ́ girama àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ni wọ́n jí gbé o àti olùkọ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n jí wọn gbé tá a bá kó wọn papọ̀ wọn a máa jẹ́ 32 lápapọ̀ bẹ́ẹ̀ wọn ni ọ̀kan nínú wọn ẹ̀wẹ̀ ni wọ́n ti wá rán lọ sí ọ̀run àṣàǹtì ọ̀run túláàsì bóyá ìjọba náà ni ó ti fìdí bíbá àwọn ajínigbé ọ̀hún sọ̀rọ̀ láti fi mọ bí nǹkan ṣe ń lọ sí ni wọn ni gómìnà Mákindé náà ló sọ̀rọ̀ wípé ó ṣe pàtàkì púpọ̀ kí àtìlẹyìn kó wà fún àwọn èèyàn òun ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ tí wọ́n jí gbé a nílò àtìlẹyìn látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kí a sì lè tètè máa mọ bí nǹkan ṣe ń lọ sí ká lè jọ máa fi tóra wa létí ó ní bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó náà ni kò ní fọwọ́ ìhẹrẹ mú ọ̀rọ̀ ètò ààbò síbẹ̀síbẹ̀ ẹ já jọ sọ̀rọ̀ náà kó jọ yíra wa kí lẹ fẹ́ kí lẹ gbà ẹ ti ẹ̀ kọ́kọ́ dá àwọn èèyàn wa ti ń bẹ lákàtà yín ẹ̀dá wọn lẹ̀ náà ṣe mọ̀ pé ọ̀rọ̀ lọ́gbọ́n a máa tẹnu lọ́gbọ́n bóde nígbà míì wà tó jẹ́ pé ó díndí lọ̀rọ̀ a kàn bu díẹ̀ ń bẹ̀ ni irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí gómìnà sọ ojú ìwé kẹta ìwé ìròyìn the nation ló sì wà.
1: ẹ jẹ́ kí a lọ sí àkàtà ẹ̀ka àpolówó ọjà àbí ọ̀dà ẹ já dẹ́ka àpolówó ọjà náà.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: sickness, make you see your doctor.
1: Okay, aki kabo pada si itesiwaju ti footedo royin.
2: Opa Isegun.
1: Iyen lori ikanni ti e feran gangan splash 105.5. Felele mbadan lagun asi. Lowo yi won ni awon ome egbe oselu ti All Progressives Congress APC. Lati ward 12. Iyon ni Ibadan Southwest Local Government Area. Lana ode yi won se ifewonu alalafia. Wọ́n ni ohun tá a bá fẹ́ èyàn dá a mara èyàn kọ́ níbẹ̀ lànà tó ti tó àti bó ti ṣe yẹ. Wọ́n lè yí o náà ni ohun tí wọ́n ṣe láti ṣe ìfẹ̀hónú alálàáfíà láti fi àìdùnnú wọn lórí ìlànà ìyanijẹ́ eléyìí tí wọ́n pè sí àkàtà àwọn tí wọ́n fi ń pèpè sí àkàtà àwọn àgbààgbà darí nínú ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀. Wípé ibi àwọn èèyàn fi ọ̀rọ̀ sí àti ibi tí wọ́n darí ìbò lọ ibẹ̀ ni kí wọ́n jó lọ. Látàrí bí wọ́n ti ní ẹ̀tọ́ tó jẹ́ ti ọ̀túnba Rotimi Àjànàkú òun náà ni kí wọ́n dá padà sí orí àkàtà ibi tọ́tọ́ àti èyí tó yẹ. Ìfẹ̀hónú èyí àti àwọn olùfẹ̀hónú hàn tí wọ́n kóra wọn jọ sí UMC Ẹlẹ́jà School tó ń bẹ ní Odò Ọ̀nà pẹ̀lú àwọn àkórí àti àwọn àkọmọ̀nà lóríṣiríṣi tí wọ́n fi ń kọ ní àkọjáde wípé no mọ màmá sọ pé màmá kankan ò ní jókòó bì kan kí wọ́n máa wá sọ wípé báyìí ni ó ti lọ báyìí ni ó ti kàsá àti àwọn orin tí wọ́n fi ń tako ìlànà ìjẹgàba àbí ìgbọ́mọyè léni lórí. Gẹ́gẹ́ bí ó ti ń ṣàlàyé wọ́n fi ń kún ọ̀rọ̀ wípé ọ̀túnba Rotimi Àjànàkú ọjàwé olúborí o nínú ètò ìdìbò abẹ́nu eléyìí tí wọ́n dì ní àkàtà ti àríwá Ìbàdàn ìyẹn Ìbàdàn North West Ìbàdàn South West primary election tó wáyé sílẹ̀ ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí àwọn olùwọ́de yìí tí wọ́n ń ṣe ìfẹ̀hónú alálàáfíà tí ò ní jà tí ò ní tanú wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú bí wọ́n ti ṣàlàyé kódà ọ̀nàrúbù Adépọ̀jù Ọláìwọlá Pópóọlá nígbà tí ó máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ pàápàá jùlọ ó ṣe àlàyé o wípé àwọn àgbààgbà darí nínú ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ wípé ẹ bá ni dá ọ̀túnba Rotimi Àjànàkú ẹ bá ni kéde rẹ̀ kẹ́sì dá padà sórí ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ sojú àwọn o. Nígbà tí wọ́n sọ̀rọ̀ wípé láàmì ni pàtàkì ló tún fẹ́ wọ́n ní ẹ jẹ́ ká tiẹ̀ ṣe lálàyé kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ mọ̀ bí ìṣẹ̀lẹ̀ yìí àti ìgbésẹ̀ náà bó ti ṣe wáyé. Nígbà tí wọ́n máa ṣe àlàyé wọ́n ní ní gbogbo àwọn ò ní ward 12 pàápàá jùlọ ní Ìbàdàn South West níbi tí àwọn ti ń jáde ní ward 12 yìí wọ́n ní láti lè jẹ́ kí ọ̀rọ̀ àwọn kó lọ sí ojú kan ní gbogbo àwọn olùdíje ńbẹ̀ làwọn fẹnukò ní ward 12 yìí pé kí lágbẹ́jọ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ kí tàbàjẹ́ ó ṣe tiẹ̀ lọ́tọ̀ kò ní mẹ́sòrè wà ẹ jẹ́ kí àwọn ó dìde fúyà káwọn ó sì panu pọ̀ sí ọ̀nà kan wípé tọ̀ ẹnìkan báyìí kó léwájú kó lọ díje. Wọ́n ní ọ̀nàrẹ́bù Pópóọlá ọ̀nàrẹ́bù Aliu ọ̀nàrẹ́bù Síba àti ọ̀nàrẹ́bù Fàdérera wọ́n ní àwọn ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà ní òkè lọ́run tí wọ́n sì ṣe ìgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá 10-man committee níbi tí wọ́n ti ṣe àlàyé wọ́n sì jókòó wọ́n sì fẹ́nukò wípé ṣe rí àwọn táwọn ń dúró yìí o àwọn ó jọ̀wọ́ ìfẹ́ àti àfojúsùn àti díje àwọn ó jọ̀wọ́ rẹ̀ kalẹ̀ báyìí àwọn ó jọ̀wọ́ lẹ̀ àwọn sì fẹ́nukò bẹ́ẹ̀ wípé tọ̀ ẹni tí ó lọ ṣojú báyìí o kí Rotimi Àjànàkú kó jáde gẹ́gẹ́ bí ọmọ òye wọ́n ní àwọn sì fẹ́nukò ńbẹ̀ wọ́n ní kò pẹ́ kò jìnà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí àwọn lọ ṣètò ìdìbò abẹ́nú wọ́n sì gbà lọ́jọ́ Sátidé nígbà tí ètò ìdìbò abẹ́nú ò máa wáyé wọ́n ní àwọn olùdíje mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kópa ńbẹ̀ ọmọ ọ̀túnba Rotimi Àjànàkú wọ́n lò ní ọmọ kéde ńbẹ wípé ó jáwé olúborí o wọ́n ní àfi bí ọ̀rọ̀ àná ti di bá míì nígbà tí àwọn ó tún wá máa gbọ́ lọ́jọ́ kejì ẹ̀kọ́ yìí ọmọ Nàìjíríà ṣe ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ wọ́n bá ní ọmọ dárúkọ Fọlákẹ́ Olúlọ́yọ̀ kan o wípé òun ni wọ́n ló tún jáwé olúborí làwọn ni ọ̀rọ̀ àná ṣe tún di bá míì báyìí ọ̀rọ̀ bí Pópó Ọlátúnwá fi kún ọ̀rọ̀ wípé ọ̀túnba Rotimi Àjànàkú wọ́n ní ó ti jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ tí ti o ye ti o gbo ti sin soju se re ninu egbe lati gba to ti pe wa o won ni ti an ba ni won wo lato kede le bayi ife re ninu egbe lo wa be si ni ko soju meji bi abe gambari lati ward 12 iye ni ibada southwest won ni lati fi afikun gbogbo awon igbiyanju to tin se tin se aseyori bo lati odun to ti pe wa ki wa ni kawi won wa nke si awon agbagba egbe oselu ti apc ipinle oyo o wi pe ijawe olubo ri otuba rotimi ajanaku ki won ba won da pada o ki won ba won da pada ki won mo toju awon yan awon lebo be na ni baale oduona eni tin soju won iyen fata itaju ati awon mi na won na tu duro gbagbagba leyin re
0: to ode lado temi nbi iroyin kan re o nibi ti won ti ni bi ayeye ati odun ileya bo se nkan kun gbogbogbon ani omile ngbe idile musulumi le badan ati agbegbe re na ni won ma sireti ki won ma wa nibi apejo ati ajoyo si odun ileya eyi to tuko ni todun ta wa yi la se edumare eto ohun ti won pe ni ibadan ifest 9.1 eleke sonru re gẹ́gẹ́ bí àwọn elétò the Muslim Tribe Limited / GTE bí wọ́n ti sọ di mímọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ fún ìṣọ̀kan gbogbo mùsùlùmí àti ìní àjọṣepọ̀ eléyìí tó dánmọ́rán láàrin àwọn ìdílé mùsùlùmí síra wọn nílẹ̀ ìbàdàn àti gbogbo nìyànníyàn tó bá kù wọn ni àwọn tó jẹ olùdásílẹ̀ ètò yìí ìbàdàn Eid Fest yan barrister Mahmudat Yusuf nínú ọ̀rọ̀ tó bóde tí wọ́n sì di fífilédé fún àwọn oníròyìn ló sọ̀rọ̀ wípé ètò àkànṣe àjọyọ̀ sí ọdún iléyà tá ń wí yìí ó náà ni ó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé o tí í ṣe 30 October 2026 tá a wà yìí yan nínú ọgbà ilé ẹ̀kọ́ ńlá fásitì ti ìbàdàn ni mọ́ṣáláṣí ńlá ti ilé ẹ̀kọ́ ńlá fásitì ìbàdàn gangan bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá ìyálẹ̀ ta òwúrọ̀ ó wá fi kún wípé ètò ọ̀hún òun náà ni yóò ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ gbáragádà fún gbogbo mùsùlùmí láti jọ jẹ ìgbáládùn ara wọn láti ṣe alábàápàdé àwọn ènìyàn lónìrànràn ká lè jọ kíra wa ká sì jọ ṣeré kájọ yọ̀ mọ́ra wa kájọ yọ̀ kájọ ṣàjọ̀dún wọn ní bá a bá ti rí nǹkan àjọ̀dún ṣíṣe náà là á ṣe o bẹ́ẹ̀ sì ni kí kálukú wọn kí wọ́n lè jọ máa sọ nípa ohun tí ojú rí gẹ́gẹ́ bí ìrírí ká lè jọ máa mọ̀ àti àwọn ètò míì fún ìdárayá àti ìdá ọpọlọ yá gan pẹ̀lú wọn ni àwọn olùkópa gbogbo ní ibi ètò ọ̀hún tí wọ́n ń ṣèrètí náà ni àwọn ọmọdé ó máa wà náà ni àwọn ẹgbẹ́jẹgbẹ́ gbogbo àwọn ẹbí síra wọn tí wọ́n bá ń fẹ́ láti ní àwọn má ní gbàgbé ọjọ́ àti ìrírí wọn máa ṣèrètí kí wọ́n wà ńbẹ̀ ó wá fikún wípé ètò ọ̀hún o bákan náà ni yóò máa ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ o fún gbogbo ẹnì tó bá jẹ́ òǹtajà lónìrànràn ohunkóhun tí wọ́n bá ń tà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ta ń jẹ ni àbẹ́lòmíì tí ó bá ta nǹkan míì bóyá bí aṣọ àbónírúurú nǹkan téèyàn fi ṣòwò lọ́nà àláàlì tẹ́ ẹ bá fẹ́ tà ń bẹ̀. Mahmudat Yusuf nínú ọ̀rọ̀ tó sọ yìí náà ló sọ ọ́ di mímọ̀ pé ètò yìí náà ló ti jẹ́ pàtàkì lásìkò yìí o tí ẹ bá wò dáadáa pé àṣeyọrí ẹlẹ́ẹ̀kẹsànrú rẹ̀ tọdún ti iléyà tí máa wáyé o òun náà ló tún fẹ́ kò báyìí léyìí tó sì fi kún wípé irúfẹ́ nǹkan tó jẹmọ́ bí rẹ̀ náà la wò pé ẹ jẹ́ ká pera wa jọ lásìkò ọdún ńlá tó jẹ́ ti ọdún iléyà wọn ni tọ́ lẹ́yìn àṣeyọrí bẹ́ẹ̀ tó jẹ́ ti abala ti ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́dọọdún tí máa wáyé tí wọ́n ti gbé kalẹ̀ wọn ni òun náà ni ìpè ṣe wà ó wípé ẹ jẹ́ ká tún nírú rẹ̀ fún ti ọdún ńlá ṣe ẹ kúkú mọ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọdún ìtùnú ààwẹ̀ látara èyí òun náà ni tí ó wá bí ti àti àjọ̀dún ti ọdún iléyà ọ̀hún o tí ó máa jẹ́ ìbàdàn Eid Fest 9.1 èyí tí ó wáyé ní 30 oṣù karùn-ún tá a wà yìí tí í ṣe ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta nu ọdún tá a wà yìí yíwọ̀n nínú ọgbà mọ́ṣáláṣí ńlá àti ilé ẹ̀kọ́ ńlá fásitì ìbàdàn láti aago mẹ́wàá òwúrọ̀ wọn ni gbogbo ẹni tó bá wá ń fẹ́ láti darapọ̀ kópa wọn ni náà ni wọn lè ṣe ìforúkọsílẹ̀ o nípasẹ̀ ìtàkùn àgbáyé wọn www.ibadan.eatfest.com.ng eatfest.com.ng tàbí bó bá ṣe pé ní ibi tí ètò gangan ti fẹ́ wáyé náà ni wọ́n ti fẹ́ ṣètò ìforúkọsílẹ̀ kò sí láburú mẹ́ kì í sì ṣe owó tó gani lára pàápàá a kò mú ìnira wá ọdún la ní ka wá ṣe wọn ní gbogbo àwọn tí wọ́n sì ń retí ká túbọ̀ lẹ́ẹ̀kan sí náà ni àwọn ọmọdé wà o gbogbo ẹni tó bá kóra wọn jọ bí ẹgbẹ́ àǹfààní ń bẹ fún wọn àti gbogbo mọ̀lẹ́bí gbogbo tí wọ́n bá ń fẹ́ láti ní má ní gbàgbé ìrírí nípa ọdún ìléyà.
1: Ọ̀dọ̀ bí ètò ìdìbò ọgbọ̀n ọdún 2027 bó tún ti ń kalẹ̀kùn dẹ̀dẹ̀dẹ̀ ìwé ìròyìn The Sun ó gbé ìròyìn jáde tó sì mọ́lẹ̀ gbòò. Gẹ́gẹ́ bá ti ń sọ báyìí wípé olùlé ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement kẹ̀tíkẹ̀tí báyìí iná ni èrò ti ń wọbẹ̀ báyìí ní kẹ̀tíkẹ̀tí bíwé ìròyìn Punch ti The Sun ti kọ́ o lánàá ti ṣe ọjọ́ ajé Monday. Olúfẹ́mi Àjàdí Ògún Tóyìnbó wọn ni òun náà lọ́bẹ̀ o láti lọ gba fọ́ọ̀mù mo nífẹ̀ẹ́ láti díje dupò sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Ọ̀yọ́ Central Senatorial District pẹ̀lú bí àwọn omilẹ́ngbẹ́ alátìlẹyìn tiẹ̀ náà lágbárin òṣèlú bí a ti kọ́wọ́ rìn pẹ̀lẹ́ wọn ní olú ilé ẹgbẹ́ ti Allied People's Movement eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọrin lọ́tún lọ́sì pẹ̀lú àtìlẹyìn tó gbangba tí wọ́n ní wọ́n ń ṣe àgbéjáde rẹ̀ fún Àjàdí láti lọ sí ẹ̀kẹta ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà kódà nígbà tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ ní kété tí òun náà gba fọ́ọ̀mù tán Àjàdí ṣàlàyé wípé ìdíje tí òun fi jáde láti lọ lè gba fọ́ọ̀mù kóhun ó sì tún wá lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ó ní láti ṣojú wọn dáadáa kóhun ó sì jẹ́ adarí rere fún àwọn èèyàn àárín gungun Ọ̀yọ́ o nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà kódà nígbà tí ó máa tẹ̀síwájú wípé nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ Àjàdí Ògún Tóyìnbó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé dídùn lọ́sọ̀ọ́sọ́ fún ẹgbẹ́ òṣèlú ti APM láṣẹ lọ́wọ́ Elédùmarè nípínlẹ̀ Ọ̀yọ́ àti lókè lọ́hùn-ún pẹ̀lú bí àwọn alátìlẹyìn rẹ̀ ló milẹ̀ngbẹ wọn láti ẹsẹ̀ kùkú bí wọn ti dúró gbágbágbá lẹ́yìn rẹ̀ wọ́n ṣe àpèjúwe rẹ̀ wípé ẹlẹ́yinjú àánú ni gbajúgbajà olókoòwò sì ni ẹni tí èyàn ò ní sunkún dọ́dọ̀ rẹ̀ kó tún sunkún bóde àfi kírú ẹni bẹ́ẹ̀ kó rẹ́rìn padà ẹni ọ̀rọ̀ jáde ìwé ìròyìn Sun òun náà ló gbé ṣùgbọ́n tá a bá wá wo ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ni ẹ ti ń ṣàlàyé báyìí náà sì ti ń fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé Sínátọ̀ Akintunde Yunus àti Ọ̀nàrẹ́bù rẹ̀ Mio Seni òun náà ni ó mọ̀ máa jẹ́ olùdíje fún Ọ̀yọ́ Central àárín gbùngbùn Ọ̀yọ́ àti Gúúsù Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ South Senatorial District nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ ọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ń pínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọn ò tíì kéde báyìí wọn ò sì tíì sọ yanya ẹni tí ó máa jẹ́ olùdíje láti àríwá Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ North Senatorial District àwọn méjì sànkò tí wọ́n gbé jáde tí wọ́n wo sàkún rẹ̀ wípé wọ́n máa fà á mọ́ra wọn lọ́wọ́ ńbẹ̀ láti rí ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé àti abilékọ Anna Ogun Ẹ̀san kódà nígbà tí akọ̀ròyìn ìwé ìròyìn Nigerian Tribune tí ó gbá ìròyìn jọ tẹ́kí wọ́n ní àwọn ìgbìmọ̀ tí ń ṣe àyẹ̀wò òun náà ni Bọ́ọ̀lù Ọkọ̀ Hùsẹ́nì àti Yunus gẹ́gẹ́ bí ojúlówó tí ó máa jẹ́ olùdíje fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú bí àwọn èèyàn omilẹ́ngbẹ́ àwọn èrò bí wọ́n ti tó jáde ní olùlé ẹgbẹ́ òṣèlú ti APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ajé Monday pàápàá jùlọ lórí ètò ìdìbò abẹ́nú láti fa ọmọ oyè kalẹ̀ fún ètò ìdìbò gbogbogbò tí ó máa bọ̀ lọ́dún 2027 wọ́n ní tá a bá wà wò ó síwájú sí i àwọn ètò eléyìí tí ó wáyé ló wáyé láti Ọ̀yọ́ South ìyẹn Gúúsù Ọ̀yọ́ tá a ti rí ìjọba ìbílẹ̀ mẹ́sàn-án wọ́n ní àárín gbùngbùn Ọ̀yọ́ Ọ̀yọ́ Central ìjọba ìbílẹ̀ mọ́kànlá àríwá Ọ̀yọ́ Ọ̀yọ́ North ìjọba ìbílẹ̀ mẹ́tàlá ìní ńbẹ̀ńbẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ àwọn àgbéjáde eléyìí tí wọ́n ń wo sàkún rẹ̀ wípé bí nǹkan ti lọ yóò ètò tó mú yẹ̀ẹ̀sì ní inú ètò ìdìbò abẹ́nú láti fa ọmọ oyè kalẹ̀ fún ipò gómìnà kódà bá ti wò ó síwájú sí i akọ̀ròyìn ìwé ìròyìn Nigerian Tribune bó ti wí ní ẹkùn ti Ọ̀yọ́ Federal Constituency wọ́n ní ibẹ̀ láti rí àtibá ati Oyo East ni Oyo West ni afijo ni ati awon bebe ti won tu jade lati dibo lapa be ogologo awon eyan na ni nbe o eleyi ti awon na jade sugba o won ni you know Zaki today ni ati Remi Oseni o na ni ama ti kede won bayi ayanya wi pe awon eleyi we won yan kenken ninu eto dibo abenu fun egbe oselu ti APC ni pele Oyo gege bi iwe iroyin ti Nigerian Tribune bo ti se ko jade ta se lanfani ati ri lo ro toni ma de ma je ori le tun lo amere le o baba olojo oni o baba gbogbo iko ti akọ ah gbogbo royin ti aka
0: ah iro okeko
1: oka gbogbo royin ti aka ninu kunu wa bi o ayo ope o ma je wa
0: ope ye mi
1: ope si ma je wa gbogbo ma si je ki aye esu kokoro yin ku lokan wa
0: iroyin ni gbogbo koko
1: gbogbo koko
0: ba ko fa pe le sokan yin
1: eh a ma ro pe da ope si ma wa lokan wa gbogbo gba amen somebody
0: amen
1: se o fe ope No. So, off, I do.
0: I don't know.
1: Abiodun Babalola PhD omolegbimo asofin ipinle Oyo ona ni o je lori eto aye ko to parrot extra lagomo kala se ago meji la lagbara lowo Olorun ago meji gba nko gbero yin na la mu wa se ti gbo yin titi igba na kunle omo ani fowo se na loruko ti mi ojilo wa ni kai presenter yin na ni ire o ire kabiti

dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: Sefo rẹ sòfò.
1: Má fowó rẹ sòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result oh.
2: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am. Hey, thank you Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: Oh, I got ballu. Ariwa, won lolufe ballu. Ilu. Ayo ati fere. Nipa fere idaraya. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
7: Leandro Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
6: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
7: Dembélé!
6: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media partners Splash 105.5 FM àti Lágbelú 96.7.

0: 105.5 FM, the integrity station.
1: Splash FM 105.5.
2: Onkile, omile, onkile, omile.
3: Yeah,
2: yeah.
0: Splash 105.5 FM, the integrity station.
4: O ti pẹ tẹ ti n gbọ jamusi. Òkè tí lúwà láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí, Adéronke Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jamusi on Splash FM 105.5 Ibadan. Àwòdì tó rí bara lọ́ọ̀rì yẹn ni, lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà dé lápọ̀tún, ẹ ò ní wò ó tán.
5: O da ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. O ti ṣọ́jọ́ ẹ̀ ní kankujẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúre igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ayé. Okay, ẹsìn galo ẹ má fọ, ẹ jẹ́ amúra wa.
4: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó, kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

ẹ kú ojú mọ́. Ní gbogbo bí tẹ́tí ń gbọ́ ìkànnì Splash 105.5 FM, ilé fún bala gbogbo ìfẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn, ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní Desmond to DJ àgbàwo tọ́tọ́tọ́ àgbàwo tó fàṣẹ mùnú. Túndé Ọláhùwalẹ̀ Sexton lólóòtú ètò ìjà wọn sí o. Adéronkí Adéṣúlá lorúkọ mi, olórí sport olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa fíngà ti yín gangan. Ẹ̀yin tèmi èní lọ́jọ́ ṣẹ́gun, àṣẹ́gun kú, àṣẹ́gun àrùn, ó ti wá ṣúọ̀jù, ẹ ní kánkújẹ, ẹ ní gungi àárẹ̀, ẹ ní máa yán fònà. Ìgéwédù ò ní wo payín, Ọlọ́run ló lẹ̀mí èrò. Ó yá lóní kọ́mọ́kọ́mọ́, lóní wéré, lóní kí á mọ́ sá, lóní wàrà ń sọ́sà. Kí n tó wọnú ìròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní, ìròyìn tó ní í ṣe pẹ̀lú owó ẹ mọ̀ pòun gangan ni mo máa ń mú wá fún yín pé dáadáa wì jẹ́ báyìí. Owó wù mí o, dàrí ẹ sọ́dọ̀ mi, o lè mí ò fi dàrí káàṣì ẹ sọ́dọ̀ yín láàárọ̀ tòní. Tèmi ò ní ká ọwọ́ yẹn kò bí ẹ ṣe National Theatre, mi ò ní dáká gan, torí mi ò lè ráǹfààní tí ó ṣe yín lóore kí n má jẹ́ kẹ́ ẹ gbẹnu sí i. Mo fẹ́ kẹ́ ẹ ganu sí tùdí kọ́ ni o. Ẹ bọ́ ìyẹn sójú òpó káàṣì ẹ *347*1004*#. *347*1004*#. Kẹta láti jẹ láàárọ̀ tòní, ìyẹn lójú òpó yẹn. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì tún wá ni wípé tako jẹjẹ kí n jẹ, òun náà ló láyé o. Everything ó tò lẹ̀ bẹ́yẹn bẹ́yẹn náà ni. Ẹni tọ́jú orí rẹ̀ bá wà lábẹ́ ọdún 18, ó mọ̀kan lù káàṣe òní túlé kàn dààmú òní náà gàmú ṣòro. Ọdún 18 sókè, òun náà ló lè ta káàṣe ẹ̀, ìyẹn láti jẹ. *347*1004*#. Ẹ bọ́ bẹ̀, ẹ ta ẹ̀jẹ̀, mo fẹ́ buwó ta láàárọ̀ tòní. Ẹ sì mọ́ gbàgbé, ìjọ mẹ́jọ òní Iléyà Cashport ó máa gborí wọlé. Ìjọ mẹ́jọ òní Iléyà Cashport ó máa wáyé, ó máa jẹ jáde. Ẹ sì ti wà eligible láti mọ ta, ìyẹn látàkókò yìí. Lẹ́yìn tó túmọ̀ sí wípé àti sí ń lọ, tó bá ti rán ta Iléyà Cashport, tó bá ti ń ta káàṣẹ̀ látàkókò yìí lọ, ó ti ṣúọ̀ fún ẹ pé Iléyà Cashport orí ẹ ó ti wà ń bẹ̀ nìyẹn. Ìyẹn ló ní pápá bẹ́ẹ̀ sì rí ẹ̀yin tèmi. Iléyà Cashport yìí àgbò ẹran ọdún ó tún wà ń bẹ o. Fẹ́ni tó bá fẹ́ jẹ, bẹ́ẹ̀ bá ṣe ń jowó lẹ́ẹ̀mọ̀ jẹ ẹran tẹ́pa, ìyẹn níjọ ọdún lẹ́yìn tó túmọ̀ sí pé owó àbáyé ò ti fẹ́ wọlé, ó ti fẹ́ rẹ́dí o, kó o lè mọ tanátaná ń jọ ọdún. Bẹ́ẹ̀ daily draw wa kò dí lọ́wọ́, Cashport Friday wa náà kò dí lọ́wọ́, gbogbo ẹ̀ pátá òun náà la mọ̀ yí pọ̀ tá a mọ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ mọ̀ gbẹ́nu sí bá ṣe ń ro sí yín lẹ́nu, kó mọ̀ ro sí yín láyà. *347*1004*#. *347*1004*#. Tàbí www.cashier.ng. ó yẹ ẹ̀yin tèmi ẹjẹ́ lọ nùròyìn ní sàn-án láàárọ̀ tòní. Ìbàdàn gangan màá ti kó o nílùú Ìbàdàn lórí ọ̀dàn, òǹkálukú ti lọ dánra wọn, ìyẹn ní ìdánkùdán. Àmọ́ nùròyìn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ilẹ̀ Ìbàdàn, ìyẹn ex Ìbàdàn Professional Footballers, àwọn náà náà níròyìn eléyìí o, ìyẹn IPFA. Torí wípé wọ́n padà ìyẹn sí orí pápá lọ́jọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 ní pápáṣe ilé kan Sàlámì Adámàsìngbà nílùú Ìbàdàn. Òun náà lálárí ó ti mọ jàgbá tí kutukú tó ti máa wù láàrin àwọn ex Ìbàdàn Football Association professional players àtàwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ex Super Eagles Stars. Torí ìfigagbága yẹn ó máa tà lẹ́nu o. IPFA wọ́n ṣe àgbékalẹ̀ ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rọ̀ Innovative Match yìí, eléyìí tán fi ń ṣíde IPFA School of Sport, ilé ẹ̀kọ́ eléyìí táwọn náà ṣe àgbékalẹ̀ rẹ̀ tó ṣe ń kọ́ nípa bọ́ọ̀lù gbígbá. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n máa ń kọ́ ẹlòmíì mọ̀ pé ní Academy. Bẹ́ẹ̀ sì rèé, wọ́n gbé kalẹ̀ láti mọ ṣàwárí àwọn ọ̀dọ́, ìyẹn
lọlọkun ojo kan pa pa julo ni ile ibadan ti won ta won na ti won goke agba ma ja si alu ibadan fe lelelele iyen ni owo omo e mo wi pe omo ti o ba je asamu ni kekere ni sisi se kini ni tin jenu samu samu kekere bayi na leyin baba wa si ni pe ati npe ka aroko lo dipa fun ifa o nilu ibadan awon na se agbekale school of sports wiwa ma se ifilole re o na ni won gbonu fe ti match ohun le fun to de je wi pe ori ade nkale lojo na o na ni olubadan ti le ibadan his imperial majesty oba rashidi adewolu ladoja arusa wan e se kabiyesi fun baba laafin kabiyesi o awon na gangan the royal father of the day iyen ni ojo na be sire eni ti se alaga ojo na ni oloye bayo oyero en to ti fugba kan ri je are egbe omo ile ibadan ye central council of ibadan indigene CCII awon na won wa nkale lati yi awon agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ní ilẹ̀ ìbàdàn àtàwọn super eagle stars bọ́ ṣe fẹ́ kojú ara wọn léyìí tó túmọ̀ sí pé pàwàtí ilé kan sàlámì ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí yóò gba òbítíbitì èrò tẹ́sìmọ́ rí àwọn tó ti gbá bọ́ọ̀lù rí fún lẹ́ẹ̀bàdàn àtàwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fórílẹ̀-èdè nàìjíríà tán mọ̀ wá kò bí mutí adépọ̀jù ni mú ìwàhálà wà babatunde ojúbọlá fẹmi ọpábùnmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ kó máa tà lẹ́nu ẹ jẹ́ wá kó ń bẹ̀ yẹn kí n lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù àfigigbá lórí tábìlì torí wípé ẹni tí í ṣe ààrẹ àjọ tó ń ṣe eré ìdárayá bọ́ọ̀lù àfigigbá lórí tábìlì ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ waheed oshodi òun náà ló ti pè fún àtìlẹyìn tó gbọngbọn o ìyẹn fún àwọn eléré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà àtìlẹ̀ adúláwọ̀ ìyẹn nípàdé àpapọ̀ àjọ náà eléyìí tó wáyé ìyẹn nílùú london gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní nílò níná owó àti mímọ̀ ṣe onígbọ̀wọ́ partnership lóríṣiríṣi

0: àwọn onígbàwọ̀ lọ́lọ́kun òjọ̀kan láti tún gbé eré ìdárayá bọ́lá figbá lórí tábìlì gún òkè àgbà ìyẹn lóde àgbáyé. Òkè orí ẹ̀ náà mo wà torí pé ìdíje àjọ ọ̀hún ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ World Table Tennis Contender Series tó léde Nàìjíríà yóò wáyé o, ìyẹn ní ìlú Èkó, Aromisálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ Èkó Akété ìlú Ọgbọ́n. Òní ni ó sì bẹ̀rẹ̀ o, ìyẹn ní Mọ́ládé Ọkọ́yà Thomas Hall tó wà ní pápá ìṣeré Teslim Balógun, ìyẹn nílùú Èkó. Àwọn eléré ìdárayá bọ́lá figbá lórí tábìlì láti orílẹ̀-èdè Denmark, Japan, South Korea, Germany, France, orílẹ̀-èdè Nàìjíríà, ogun wọn pátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kojú ara wọn ìyẹn látẹ̀ni lọ. Tó dẹ̀ jẹ́ wípé bí 130 players náà kópa o, láti orílẹ̀-èdè tó tóbi ogún níye. Tó dẹ̀ jẹ́ wípé 2026 WTT Contender Series ìlú Èkó òun ti fẹ́ gbìnàyá, ìyẹn ní tiẹ̀ ni. Lára àwọn tí wọ́n mọ̀ kópa ìyẹn nínú ìdíje náà láti rí world number 17 Andalind ọmọ orílẹ̀-èdè Denmark lágbọ́n ti tàwọn obìnrin women's champion lọ́wọ́ yìí, ìyẹn fún singles Onoka Hashimoto. Gbogbo wọn pátá ni wọ́n ti wà lórílẹ̀-èdè Nàìjíríà torí wípé yóò tún defend the title of defending champion láti gbà WTT Contenders ẹ̀ka tìlú Èkó tó ti bẹ̀rẹ̀ látọdún 2023. Ó ń ṣe dáadáa o, tó dẹ̀ jẹ́ wípé àwọn eléré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan òun náà jákèjádò àgbáyé náà ń kópa ńbẹ̀. Ìdíje yìí yóò dẹ̀ wáyé láti ọjọ́ 19 títí da ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí May 19 sí May 24 òun náà ló fi máa wáyé. Òní òun náà ló sì ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì rẹ̀ mọ̀ pé ITT World Team Event òun ṣẹ̀ṣẹ̀ tẹnubodò ni, ìyẹn ní ìlú London. Òkè ẹ jẹ́ kúrò lápá ibẹ̀ yẹn kí n lọ sínú ìròyìn mí ẹ̀wẹ̀, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdárayá bọ́lá fọwọ́jú sájọ̀ ìyẹn ẹ̀ka ti tàwọn obìnrin. Orí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà agbábọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ fún ikọ̀ D Tigress orílẹ̀-èdè Nàìjíríà Mujanatu Musa òun náà ló ti gba líìgì eré ìdárayá bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ pẹ̀lú ikọ̀ rẹ̀ tó ń kópa fún ìyẹn ní ilẹ̀ Faransé, ìyẹn ikọ̀ Basketlandis òun náà ni Mujanatu Musa òun náà ní gbà fún. Wọ́n fìyà jẹ Borges Basket ìyẹn ní líìgì orílẹ̀-èdè náà tó dẹ̀ jẹ́ wípé ìdígagbága wọn ẹlẹ́ẹ̀kẹta Musa 2025-2026 finals òun náà ní ikọ̀ ilé tí Mujanatu Musa Landes tí wọ́n ṣe dáadáa fún o. Tó dẹ̀ jẹ́ wípé back to back finals òun náà ni wọ́n ti gbà yìí, ìlú àkọ́kọ́ sì retí Mujanatu Musa tí ó gbà ìyẹn pẹ̀lú wọn. Inú eré ìdárayá orí ọ̀dàn Olúwa tóbi lọ́ba Amúsàn òun náà ni wọ́n ti mú sí lane 2 ìyẹn pẹ̀lú bí Diamond bó ṣe ń tẹ̀síwájú lẹ́yìn tó ṣe ipò kẹta ní Shanghai. Charmaine òun náà ní Diamond League òun náà ló tún gbé wọn lọ pẹ̀lú àwọn eléré ìdárayá 100 meters hurdles lórí wọn ti ń bá síbẹ̀. Ara wọn láti rí Marcia Russell, Divine Shouting, Vitaly Kambuji, bákan náà Tony Amasha, bẹ́ẹ̀ Daniel Williams ni Mega Simon tó fi mọ́ Tobi Amusan fúnra rẹ̀. Lane 2 òun náà ni wọ́n ju Tobi Amusan ni wọ́n jù sí o. Ó dẹ̀ jẹ́ wípé pẹ̀lú àwọn eléré ìdárayá tí wọ́n jọ wà nílé nìkan náà tán jọ mọ̀ dìjàdù àti gba ipò kíní ipò kejì ipò kẹta yẹn láti ní podium finish Tobi Amusan ó ní láti sá dáadáa láti ṣe dáadáa kí sáà rẹ̀ kó tún lè bàá mọ̀ tẹ̀síwájú kó lè mọ̀ talẹ̀mù. Ẹ jẹ́ wá ṣẹ́rí wálé sí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kí n dẹ̀mú yẹn láti orílẹ̀-èdè Nàìjíríà torí ikọ̀ jẹ́wẹ́ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 17 ìyẹn ikọ̀ Flamingos orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n fọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ lọ sílùú Abidjan ìyẹn orílẹ̀-èdè Cote d'Ivoire ní ọjọ́rùú Wednesday ọ̀la òde yìí ṣáájú ìfigagbága wọn ìyẹn second round qualifiers tani ò lọ kópa nínú ìdíje fẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 17 ìyẹn under 17 women's world cup torí orílẹ̀-èdè Guinea òun náà ni wọ́n máa kojú lábẹ́ olùkọ́ni wọn Akeem Busari òun náà ìròyìn ti jẹ́ òdì mímọ̀ wípé gbogbo bá ba ṣe fẹ́ tó gbogbo ètò ti tò lórí ìmúralẹ̀ ìfigagbága ọ̀hún ìgbésẹ̀ àkọ́kọ́ tó dẹ̀ máa wáyé lọ́jọ́ 17 oṣù karùn-ún ọdún tá a wà yìí o iyen fun ikan flamingos olede nigeria ibi tan ti mo di jadu aye inu dije feyele ifi eye agba e tun wa olede morocco iyen ni odun ta wa yi best re ilu kene ohun na ti wa lati bi ose melo kan o lati pari camp won awon agba bolu yi won wa fo olede nigeria le pelu oliko ni won awon agba bolu merin din ni ogoji ohun na ni oluko ni akim busari lo pese buba agbara di won iyen lati ojo kewa osu kerin odun ta wa yi o de je pe ati gba na ibikabaga ti bere ifese won se olore soro le lokun ojo kan ni awon to je meje sodo to je marun sodo awon tan ta omi iyen lowo awon omo birin yi ogun won pata ohun na ni won mu igbesi akoko fi gagbaga yi o ma wa waye igbesi akoko waye o iyen se ko le de gini jesu waye ki bo se keji o to wa waye iyen lorile de nigeria okay the dj nigeria federation's cup okay president federation's cup ipele eleni merin le ni ogota round of 64 olede nigeria ohun na ni won ti mu leyin igba ti won ti se yi koto eyin ti si se adari eleka awon idije ati fikewo loko ojo kan ya director of competition ruth david ohun na ni won ti mu ibi ta won fikabaga yo ti waye awon ojo to ma waye o fi ma iyago ti fikabaga awon okunrin tobirin to ti ma waye o wi kokwara fc ti idije yi o wa lowo won awon ati supreme fc lojo ori won wa labi odun meta di ni ogun odun mokandilogun under 19 ayangba ni kogi state ohun na ni won ti se kini o ni won ti gba fi kagbagba won yaya abubakar ti o si wa laarin gugun papa katina fc ati sapele lions area 3 pitch ilu abuja ibigagbaga won ohun ni o ti waye ara won fi gagbaga to tun nikimi to ma waye la fi beda insurance won koju katina united junior ilu abuja akwa united fc awon ati wibros fc abana ti gba fi gagbaga won rivers united awon ati g12 fc ilu bini ibigagbaga won ti waye rangers international ti enugu wa wa se gozu la pabio ni won ti gba ifigagbaga won nigba ti eyin ba awon ati el shama fc ilu abuja on lori ngbe won re ta wa ra won to ku awon bi ti ifigagbaga won o ti waye won na lati ri abuja makodi ilorin jos kaduna mina aba bini atawon ilu mi won foruko won lede awon obirin na won kaluku na ni won mo koju ara won iyen ninu idije federation's cup okay oju opo kaase e mo fi be le o *347*1004*#*347*1004*#ohun na le fi ta iyen lati je loju opo kaase o tabi ke lo www.kaase.ng mo fe buwo ta laaro to ni iyen fe yin ti okay ajo tourism la lafesegba nile adulawo ajo caf awon na ni won ti fidi e mule o ipo olede senegal awon na ni won ma gbalejo idije bọọlu alafesegba lori iyanrin tile adulawo todun 2026 iyen 2026 caf beach soccer afcon o de je pe ati olede senegal ni won ma se kini ni won ma gbalejo e won de ti fidi e mule pẹlu bo ti se yin awon igbimo ele ti won yan olede senegal awon na lori won tin ba sibe o a ma soro nipa ere idaraya bo lafesegba iyen lori iyanrin beach soccer tori wipe bi marun ohun na ni won ti gba ile adulawo elekejo todun 2026 yi olede mejo ohun na ni won ma kopa o iyen nibe lati to de pon mo dijaju tiketi ati lo kopa ninu idije bora lafesegba tori iyanrin tagbaye 2027 fifa beach soccer world cup ohun lo ni kaluku ni won ti mo se kini ni won ti mo figa gbagba olede senegal gbalejo idije todun 2021 todun mo tun wa tun pada gbalejo todun 2026 okay afcon qualifiers iyen leni ṣe ọ̀pọ̀ mo ti sọ fún yín látànà nípa agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún olóde nàìjíríà iyen William Trust Ekong yo wa lara awon ti won mo ba won se ran won mo ba won yikoto idije AFCON qualifiers odun 2027 pe orilede Nigeria ikoko akoko ohun na ni Nigeria ni won wa o iyen fun yikoto idije na awon orilede mi sawon ati Nigeria do wa ni koko akoko ati ni Morocco orilede Senegal DR Congo Egypt Tunisia South Africa Cameroon Mali Algeria Cote d'Ivoire ati orilede Burkina Faso bẹ́ẹ̀sì rèé wíwà ní ikoko àkọ́kọ́ yẹn ó ti túmọ̀ sí pé gbogbo àwọn tó jẹ́ heavyweight tí mo kà á lẹ́yìn orílẹ̀-èdè nàìjíríà wọn lè bá kankan pàdé nínú wọn ìyẹn ní qualifiers yẹn àlejò sí ìyẹn ní ìsọ̀rí kan náà ibi tí àjọ kojú ara wọn àwọn orílẹ̀-èdè eléyìí tó kù tán pín kòkò tó kù tán pín mọ́ra wọn lọ́wọ́ òun náà ẹ̀rùn wọn àmọ́ yí wọn tábí àwọn tó wà ní kókò àkọ́kọ́ wọn gbà wípé pambodia 2027 náà pèlè orílẹ̀-èdè kenya tanzania àti uganda tí wọ́n máa gba àlejò òkè àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè zambia àwọn náà ni wọ́n máa fẹ́ ṣe àgbékalẹ̀ mini tournament kan ìyẹn fún ikọ̀ àgbọ̀jẹ̀ obìnrin orílẹ̀-èdè zambia tó dẹ̀ jẹ́ wípé ṣáájú ìdíje fẹ́ẹ́ lé adúláwọ̀ àwọn obìnrin lórílẹ̀-èdè morocco orílẹ̀-èdè zambia ti jẹ́ kó sọ̀rí kan náà náà wà pẹ̀lú super falcons orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè egypt àti orílẹ̀-èdè malawi àmọ́ àwọn ti ṣàgbékalẹ̀ mini tournament fúnra wọn tó máa wáyé ní lusaka ìyẹn láti ọjọ́ kẹfà dá ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 tó dẹ̀ jẹ́ wípé wọn orílẹ̀-èdè tí wọ́n pè ìyẹn láti orílẹ̀-èdè zimbabwe kenya àti orílẹ̀-èdè burkina faso àwọn náà àwọn yẹn pèsè mini tournament àwọn yòókù wá ń gbàlejò òfin gbàgbàgbà super falcon wọn sanwóọlẹ̀ lọ́wọ́ òfin ọlọ́run ó ṣàánú ni ọlọ́run ló lẹ̀mí èrò ipin àtọmọlára káwọn ara lè láàárọ tó ní lórí ètò ìjà wọn sí.
1: akójúmọ ara lè akójúmọ tọkùn.
0: ó dà àwọn tó orílẹ̀-èdè nàìjíríà lóbìnrin bá wà ní sọ̀rí orílẹ̀-èdè zambia lẹ́yìn ìgbà tí wọ́n ti gbá àwọn alátakò ẹ̀tọ́ ní kìmí nílẹ̀ adúláwọ̀ àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè náà tún ti wá organize mini tournament kékeré kan ìyẹn fún orílẹ̀-èdè zambia nínú oṣù tó ń bọ̀ lóṣù tó ń bọ̀ láti rí dájú pé wọ́n tún ní ìgbaradì ilẹ̀ fún ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ sì rí àwọn àti zambia àjọwọ̀ sọ̀rí kan náà wá pé orílẹ̀-èdè zimbabwe kenya àti burkina faso lẹ́yìn tó túmọ̀ sí pé táwọn orílẹ̀-èdè bá ń ṣe dáadáa nínú ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ ká mọ̀ wulẹ̀ bu ẹnìkankan ká mọ̀ bù wọ́n so orílẹ̀-èdè nàìjíríà ló kọ̀ọ̀sẹ̀ mẹ́ta làwọn ó ṣe kámpù tiwọn tán wà nǹkan ṣe kan.
1: ṣe rí ibi tọrọ dé dúró báyìí tí kò super falcons tó bá ṣe dáadáa nínú ìdíje yìí a rí wípé ìfẹ̀yìn tán fẹ̀ ni torí pé kí ni ẹ̀yìn náà wọ orílẹ̀-èdè zimbabwe yàtọ̀ sí pé friendly match wọ́n tún ṣe mini tournament kékeré pé kán fi lè gbáradì ẹ tó túmọ̀ sí pé wọn kò ṣe pé bóyá pé wọ́n lọ ṣeré ní tournament rárá bó tẹ̀mí rí lórí ọ̀rọ̀ super falcons ni pé kárí pé àjọ tí ó mójútó wọn wọn rí lè kà wọ́n kún bóyá ká wò pé bóyá wọ́n ti wò pé wọ́n ti dáa jù wọn nídìí àwọn kan báyìí.
0: AFCON tó sì lọ lọ́dún tó kọjá nàìjíríà zimbabwe márùn sódò lánàá wọn
1: bẹẹni
0: zambia jàre márùn sódò
1: lánàá ìyẹn náà ló ń jẹ́ káwọn yẹn náà gbáradì lẹ pípé àwọn táwọn fẹ́ lọ báyìí ìwọ̀n yẹn ṣe
0: ẹran rírọ
1: ẹbọ síbẹ̀síbẹ̀ náà tí ò jẹ́ran rírọ tí ò wà rígbà ìfigà gbàgbà tó bá bẹ̀rẹ̀ match ó ṣeéṣe kí àwọn yẹn náà kọ́ fẹ́ ta bíọ́bíọ́ so ntẹ́mi rí pé ó fẹ́ ṣe kínní ni ẹbọ ikọ̀ super falcon ó dá mi lójú pé àwọn máa ṣe dáadáa torí pé kíni ambition ni wọ́n máa fà lọ síbẹ̀ wọ́n nílò wípé bóyá wọ́n fáwọn ní ìtọ́yẹ káwọn ṣe.
0: ìgbà wo ni wọn wà ní ìròyìn ibi tọrọ ń lọ yìí. ṣé miracle ṣáà lọ ṣe miracle àwọn ní wafcon.
1: ẹ mọ̀ pé torí pé tournament yìí òun ló máa fún wọn ní ticket láti lọ fún world cup ká ní pé kò ṣe fún world cup ní oṣooṣe kí wọ́n fìdí rẹmi láti ṣe kí láti fi lè kọ́ àwọn àwùjọ tó mójútó wọn lọ́gbọ́n but eléyìí àwọn náà máa rí pé fún world cup ní wọn kálukú wọn náà ló dẹ́ fẹ́ ṣe kí wọ́n fẹ́ lọ kópa nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé ibi tó wà ń bẹ nìyẹn.
0: tó dáa ọlọ́run ló lẹ̀ mí èrò bá àtẹ mú world cup ticket mẹ́rin fọ́tọ̀fọ̀ ìkan tó kù slọ́ọ̀tì kan tó kù bàbá ni a lọ mú qualifiers àwọn tá a bá pàdé ó jìgbìjìgbìjìgbì ẹ̀sàjà bọ́lẹ̀ ń bẹ̀ abádé bíjì yẹn á mọ̀ fòó. òkè ẹsẹ̀ múròyìn lè wá kó tó di wípé àlọ́ yẹn sí òkè lọ́hùn torí pé ikọ̀ barnsley àwọn náà ìyẹn ní líìgì ìpele kẹta ilẹ̀ gẹ̀ẹ́sì àwọn náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ ọ́ wípé kelechi nwakali agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ó wà pẹ̀lú wọn ìyẹn ní sáà tuntun pẹ̀lú wọn ti ṣe fi orúkọ àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n máa filẹ̀ fún sáà 2026-27 nínú ọkọ̀ ọ̀hún tánjọ máa wà papọ̀ tánjọ lu sáà ti ń bọ̀ orúkọ kelechi nwakali ó wà lára wọn agbábọ́ọ̀lù yìí ìfigagbága mẹ́rìndínlọ́gbọ̀n 26 appearances ló ti ní ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà kó tó di wípé àárín òun àti olùkọ́ni tẹ́lẹ̀ kọ̀nà ọ̀rẹ́ánì kó tó di wípé àárín wọn kó tó di wípé ó dàrú àmọ́ ikọ̀ barnsley wọ́n ti ní kelechi nwakali àwọn nílò rẹ̀ láti wà nínú ọkọ̀ ọ̀hún ìyẹn láti ṣe dáadáa ó dẹ̀ ẹ̀yìn tèmi ẹ̀jẹ̀ adókè lọ́nà ṣùgbọ́n ẹ má fojú òpó káàṣì ẹ̀lẹ́ o *347*1004*1 àti bá dé àṣeyí kò tó bẹ́ẹ̀ lójú òpó kan ìbánidọ́rẹ̀ facebook wa *105.5 ìbàdàn ẹgbẹ́ mo gbọ́ pé àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal àwọn ọmọ arsenal ń namú wọn yọjú sí ìfigagbága bournemouth àti man city sí àwọn pé kò sí tó kàyìn pẹ̀lú máàchì yìí lẹ́yìn sáà tí wọ́n fi final match ti yín òun ló pè yín àmọ́ náà namú sí bournemouth àti man city ìtẹ́yìn náà bá wá rò lórí ìfigagbága rẹ̀ ẹ̀jì sójú òpó kan ìbánidọ́rẹ̀ facebook wa *105.5 ìbàdàn àmẹ́jẹ́ àdókè lọ́nà tá a bá padà dé jà wọ́n sí ń tẹ̀síwájú kí n dágbúwó kópó jowó ni ẹ̀kú kalẹ̀.
2: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
3: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm olein that's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well.
4: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́ kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀ bó ṣe ilé ijó ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì celery
6: SELARIE salary
5: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
7: TURMERIC turmeric
5: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
8: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
10: I'm in love.
11: Hey, mo si yo fe o. Sonia tomato sachet. O to ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe, jollof rice tabi spaghetti. Awọ ri atun yo. Ounjẹ mi a dun si. Sonia tomato mix n jẹ ki ounjẹ dun.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 fm ilé fún balágbó fẹlẹlẹ nílùú ìbàdàn náà lẹwa lórí ètò ìjà wọn sí ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash 105.5 ìbàdàn tẹ bá ti tẹsí ketekete lẹ́mọ̀ wò bí nǹkan ṣe ń lọ nílé agbára ìyẹn ní àárọ̀ ti tòní ìyẹn ẹbí mo ṣe múlẹ̀ ìyẹn fún yín ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook bẹ́ẹ̀ sì rèé èròǹgbà yín lórí ìfigagbága Man City àti Bournemouth sẹ́yìn ìfẹ́ tí Man City bá ti draw àbí kí Bournemouth sáà mú nǹkan kan kọ́tà ti mú nǹkan kan lára wọn ó lè jẹ́ wípé final day ó máa ṣú ọ̀fà Arsenal ìyẹn pé àwọn náà ní líìgì àmọ́ ẹ̀yìn sẹ́yìn rò kò sí yẹ káwọn Arsenal mọ̀ ná mú sí ìfigagbága Bournemouth àti City ni ẹ̀yẹ sọ yẹ kán jókòó tì àbí wọn lọ fókọ́ọ̀sì lórí final day tiwọn náà Crystal Palace àti ìfigagbága wọn pẹ̀lú Crystal Palace wọ́n sì ti jáwé olúborí na Burnley ìyẹn lánàá ok ẹjẹ mélèé wa eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan lójú òpó káàṣẹ star 347 star 1004 star 1# Anthony Joshua òun náà ló ti ranjú ẹ lẹ o láti wò wípé bóyá heavyweight division yẹn ó tún lè ṣe kíni ó tún lè ṣẹlẹ̀ ìyẹn fóun torí pé ìjà òun àti Tyson Fury gẹ́gẹ́ bá ṣe jẹ́ kó di mímọ̀ ìjà yẹn máa láǹfààní láti wáyé òun àti Christian Prenger ní Riyadh lórílẹ̀‐èdè Saudi Arabia ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí ìjà yẹn òun ló máa wáyé ó rẹ̀ pé bàǹtẹ́ tó wà lọ́wọ́ Tyson Fury yẹn olú ọmọ yìí ó fẹ́ gbà Eddie Hearn ẹni tí ṣe agbẹnusọ Anthony Joshua ló jẹ́ kó di mímọ̀ the world heavyweight championship òun náà ni bàǹtẹ́ yẹn òun náà ni Anthony Joshua fẹ́ jẹ́ kó wà lọ́wọ́ òun padà tó dẹ̀ jẹ́ wípé àwọn tó tún ṣe àfojúsùn rẹ̀ lákòókò yìí òun náà ni eré tó túmọ̀ sí wípé ìgbà táwọn bá tó gbà àwọn ò fi ringi ilẹ̀ anyways nínú eré ìdárayá tennis qualifiers ìdíje French Open Roland Garros ó ti ń lọ lọ́wọ́ torí ààrẹ dart òun fìyà jọmọ orílẹ̀-èdè china yuan yuan àmì mẹ́fà sí mẹ́rin òun náà òun ni ó fi nà án tó dẹ̀ jẹ́ wípé yóò mọ wò láti kópa ìyẹn nínú ìdíje French Open bẹ́ẹ̀ Dan Evans ń tiẹ̀ òun ò ní láǹfààní láti kópa French Open torí qualifiers kò jáde níbi ó wà kò rí nǹkan kan kò gbọ́n nǹkan kan Sloane Stephens òun náà yóò kópa o torí wípé nínú qualifiers ọmọ orílẹ̀-èdè America Carol Young Shuli 6-3 ni Sloane Stephens òun náà ni ó nà bẹ́ẹ̀ Emma Raducanu ni Cameron Norrie Katie Butler Francisca Jones tó fi mọ́ Jacob Franny gbogbo àwọn eléyìí pátá náà ni wọ́n ti wà ìyẹn ní main draw ṣùgbọ́n Jack Draper kò láǹfààní láti kópa ní òdíje French Open àtòun àti Carlos Alcaraz ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí náà ló máa bẹ̀rẹ̀ Victor Wembanyama ó ṣe wọ́n yamayama o ìyẹn ní NBA final playoff ìyẹn lágbọn conference ti ẹ o torí wípé Oklahoma City Thunder wọn kojú San Antonio Spurs àráyà yẹn san lórí Oklahoma City Thunder pẹ̀lú yín ni Thunder wà wọn jẹ bóòtù òyà o tó dẹ̀ jẹ́ pé dọ́bùdọ́bù òun náà ni Wembanyama òun ló ṣe kojú igun mozalebu player ń sáàtà wà nínú ìdíje NBA ìyẹnṣọ Alexander Gillard lágbọn western conference òun náà ló ti kòbò wọn o àmì 31 àti ìrànwọ́ 22 òun náà ìrànwọ́ 24 jàre òun náà ni Victor Wembanyama òun náà ló ṣe o tó dẹ̀ jẹ́ pé eléré ìdárayá NBA nínú ìwé ìtàn tọ́jú oríire ó pọ̀ jùlọ tí ó ṣe irúfẹ́ nǹkan báyìí ní àṣekágbá western conference 40+ 40 points àti 20 rebounds ìyẹn ní playoff wọ́n sì ti mú ìpele àkọ́kọ́ ìyẹn mọ́ ojúgbà wọn Oklahoma City Thunder ìfigagbága àkọ́kọ́ wọn ti mú mọ́ wọn lọ́wọ́ ìyẹn ní best of 7 series ẹ jẹ́ wá lọ sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lánàá ikọ̀ ìgbàgbá bọ́ọ̀lù Arsenal wọ́n fìyà jẹ Burnley àmì ayò kan sóde ni lẹ́nìí ikọ̀ ìgbàgbá bọ́ọ̀lù AFC Bournemouth láago 2:30 wọn gbàlejò ikọ̀ Manchester City ó bá ti wá di 8:00 kọjá ìṣẹ́jú 15 Chelsea àti Tottenham Hotspur wọn mọ̀ kojú ara wọn ipò àtọ̀mọ̀lára Man City àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth àwọn Arsenal gangan náà nà mú sí ìfigagbága ìjù torí wípé àwọn òpè tí Bournemouth bá lè mú àmì ìyẹn lára City yóò pé àwọn final day ó ti ṣú ọ̀fà àwọn làwọn ní league.
1: bẹ́ẹ̀ni ṣe rí lakoko na ta ba wo iko Bournemouth ari wi pe ko la fa lati padanu ifira gabi mewa si medogun to ti gba seyin so ko la fa lati padanu emi de ri pe iko Man City na kere re e se pe boya iko Man City na kere bayin na ri pe boya a wa ni boya o ti daju pe iko Bournemouth yo na emi ko ko se se ki o ku so mi to pe ta ba wo pe iko Bournemouth lo wa nle ati le atoketa ni Bournemouth se dada
0: lakoko
1: yi so o se se ko je pe o ku so mi e gan lo fa won Arsenal na ni foko ba le gba ipe iko Bournemouth yo iko ti o la fa lati pada ni figa oga seyin lo fa so Man City to de fe lo bande o se se ki o ta omi mi de ri pe to ba fi le mu iko Man City ta omi ni ale yi ko si ki Arsenal ma beru Crystal Palace bo ya to pe Crystal Palace no ni final day
0: to ko je pe London
1: iyen lo fun won ni o de je pe time kan na de ma gba gbogbo ifiga waga so iyen lo fun iko Arsenal ni pressure vain
0: o da iko egbe olukọ ni olede Brazil Carlo Ancelotti o ti foruko awon agba ballu ti o lo pupa fun DJ Fey agba o ti fun won da awon olede tin fi squad won ta olede Belgium ti se Bosnia Herzegovina sise Cape Verde ti fi squad won ta olede Croatia to de je pe Luka Modric o wa iyen ninu World Cup squad won Belgium nti e ri pe Lukaku to e po ti wa out of shape babo agbon kankan mo o wa nbe Edin Zeko na o wa lara ti o tele Bosnia Herzegovina lo sinu DJ Feya agbaye be Island of Curaçao orilede to kere julo ti o kopa nu DJ Feya agbaye na gba ifigagbaga won fun gba akoko ki se Curaçao Island of Curaçao ohun ni won be sere DR Congo Bisaka ati Wisa won lo iyen si DJ Feya agbaye orilede France Mbappe Dembele gbogbo won pata won lo sinu DJ Feya agbaye leyin Kamavinga ti o se nbe Haiti awon na ti foruko awon agbabolu won ti orilede Africa Coast Zaha ni Zaha o lo sinu DJ Feya agbaye orilede Africa Coast fi squad won ta orilede Japan Mitoma ohun na ni o lo ni apa abẹ fun New Zealand awon na won lo so South Korea Son Heung-min yo tele South Korea lo DJ Feya agbaye fun gba elekerin be orilede Sweden Ishak ni yo keres ni won pata na lo sinu DJ Feya agbaye Tunisia olukọ ni won foruko Sasi won fi fi ile awon ton lo be fun orilede Brazil nkeyo kan to ma oyan mo na musita lori oro orilede Brazil ko ju oro agbo waju ko Chelsea Jao Pedro to ni go medogun ati ran marun sata wa ilo lori squad de ti baba Don Carlo to fi le de ko si Richarlison nbe ko si Jao Pedro nbe musita ati Andre Santos ko soruko won iyen nibe
1: e je ri laporo temi mi ri pe Neymar ti won fi kun squad yi on lo fa ti Jao Pedro ti
0: Endrick tan fi gun gan ri bakan to Endrick ko se dada fun ko egbe agbabolu Real Madrid ko to ri pe won lo na sita lo si
1: Lyon iro ninu ko egbe Real Madrid won bench Endrick ni o
0: ko ni playing time ko ti ni playing time ti Jao Pedro ti ni sata wa
1: se ri emi o mo ti oluko ni Carlo Ancelotti ri but emi ri pe decision Brazil ni o le ma je ti coach to ta ba won igba ti won fi oruko
0: Endrick ti e ro faramo le dada ju Jao Pedro to ra to le Brazil o ti be en to je 25k wa lori cash fe pe o ya mo gbo
1: so emi ri pe igba ti won ti kokko fi oruko wa gbo le
0: de hello e kaaro hello e kaaro se ta cash e laaro yin hello o oruko yin ati bi ti mo tin pe yin o da Mr. Opeloyeru 25,000 le je lori cash e laaro yi awon customer ke wo pe yin lati bere candidates yin te je le e tun wa je ju be lo e mo wori oni baje e seun gan ni yes
1: fun ifiga ga lore sore ti won gba emi ri pe ariwo po wi pe e ko foruko ne ma sa wi pe ati pe Carlo Ancelotti o ti coach Endrick ri loro temi so o se se ko je pe tori e lo fi adi Endrick bo se ri Jao Pedro ti ko fi si o je yalenu fun everybody ko sa won go pe e to ni 20 goals and 5
0: at 15 goals at
1: 15 goals at 5 assist iyen ni sa yi ti o de si pe boya pe ki se en ti o le dani apabi to ti n gba ti e
0: o da e ja fiyen le Khadija Shaun ta mo si Khadija Shaun ta mo si Bonnie o na lo gba player of the year lodo awon obirin player of the season fun iko egba agba bolu Manchester City lobirin to gba league awon obirin iyen ni ile Gẹ̀ẹ́sì to da je pe player of the season ninu league agbojo obirin ile Gẹ̀ẹ́sì ohun na ni won gbe fun Pep Guardiola lawon iko egba agba bolu Man City na ti mura lepe ninu ko lo o ba nlo to ba so po won lo Enzo Maresca won na la won fi ropo to ba fe lo ba mi ola yin ka gbola lori eto aye ko to won ti won le agbara laaro tun ni wini ka jeran polenu o fo na fun yan stubborn titi ola ta mo pa lori eto ja won si mo tin ga lo tori mi o fo e ma kana mi ni bi oku ire o

0: Oya ka ma kira wa ku dede wo gbogbo bi te tin lafani lati ma gba ikani yi ikani splash re splash 105.9 fm ele to wa nile balafelele nile ibadan oya ta lo ta o tanjo pe ni ogbodo voice out atun ti de losan teni pelu awon royin lologo ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye lolede wa Nigeria ni pinle Oyo ati ni Esekuku ni adupe fọlọrun oba anu o ele to so lo layo ati alavia eyan lana ado ti wa dari pada sori eto eyan losan teni emi ni gogo o e bariba emi ati padi mi lajo wa lori eto losan teni o bariba olova ga o Desmond Desmond to the J agbawo ti ogbodo bawo je o gani mi fida wa ti o mo je ke la fatima gba dada ni bi ka akiri agba nla aye tun di omo olawo olotu eto Alex Ferguson ni o Olaliam Zad loruko temi di top striker ele to gallant ga o ma du gbangba kede ma kan si losan teni o awon royin yajo yajo a lanfani ati gba sira wa la losan teni a si lanfani lati te imole sawon iroyin kokan lolokan ojo kan na ni o be lo losan yi ewe ni ti ka se awon eyan tun lanfani ati gbenu si ka se lori owo yen kereji kereji lori owo yen ebolo wa awon eyan gbenu si ka se lopa be yen tori pe owo yen tun ti o tun ti garasi fun imurasile ti odun leya owo yen ti garasi loso yi a tun lanfani ati gbera wa debe gbo mi daada ja mass clothing gbogbo canada niyan o ina o ni tan owo re o ya papapa lati be yen asidego eja bere iko ti flamingos iko jewe eleyi to je ti awon obirin iko jewe tojo ori won be labi odun 17 iyen under 17 iyen o ni ti awon obirin e mo pe idije afcon fun ti awon obirin eleyi to dabi ani pe won ti lanfani won ti n wo pe bo ni nkan ti fe lo lapa ibe yen e ja wo ti flamingo yi ti flamingo won yi koto ti afcon losan yi eto yi koto go ti e ti fe bere bayi gan ago 12 lo yo bo si lorilede Nigeria tori owo osan lo bo si ni Egypt lohun owo osan ni Cairo won o ti yi koto gbe je gogo gbe yin debe lori ti flamingos won ma fe lede Nigeria ale ma te ko leti lo si olede Cote d'Ivoire nilu Abidjan nibi ti won ti pade olede Guinea e ma wo gbe bo lo si apapo mara won Guinea Cote d'Ivoire kini to sele gangan be la bi ni iko je we to lede Guinea papa sere ti won ajo CAF o fowo si papa sere yen o se nti ko wa friendly ni avia wo goda ibo e mu ibi to ba wu yin lati gba second qualify game yin o eni olede Guinea wa ni oda amu olede Cote d'Ivoire a re ma gba kapa bọọlu ti wa nbe idi ni yan to fi jayi pe olede Cote d'Ivoire nilu Abidjan o ni flamingos yo ti re ba olede Guinea gba ifigagbaga won gege bi alaye eleyi ta n gbọ ni wipe iko ti Nigeria yen super yen flamingos won fi ilu Abuja sile baba ti n de bi ago 5 koja aseju 21 nirole yi 5:21 p.m. won si balẹ silu Eko ni bi 11:06 lẹyin irole yi naa ni ọgba ti won ba ti n balẹ won kan simi diẹ won wa gba ilu Kene lọ ìlú kẹnẹ wọn ti wá se gbogbo ètò wọn bá ti á di lọ́la báyìí wọn gbéra nìyẹn o eré tètè ó di orílẹ̀-èdè ti Cote d'Ivoire níbi tí wọn ti rèé kojú ikọ̀ ti Guinea nínú ìgbésẹ̀ tábàsán nípa ti ìdíje fẹ́ yí àgbáyé qualifier eléyìí tó máa láǹfààní àti wáyé. FIFA Under 17 Women's World Cup. Eléyìí tó já yí pé ẹ mọ̀ pé bí wọ́n bá ń sọ nípa ìdíje yìí, Nàìjíríà òdú ni wọ́n wòye sá ìmọ̀ fólókó. Orílẹ̀-èdè Morocco ni ó sì gbàlejò. Orílẹ̀-èdè Morocco ni ó gbàlejò ìdíje yìí. Kọlifáyà onígbèsè méjì yóò láǹfààní àti wáyé láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè Guinea. Ó yá pápá láti bẹ̀yìn àsìdègò. Tó bá ti ń di lásàálẹ̀ yìí, àwọn fi gbàgbàgà máa láǹfààní àti wáyé. Ikọ̀ ti Chelsea àti Tottenham Hotspur wọ́n jọ natán bí owó bí aago méje àbọ̀ kọ́ yẹn ni. Tọ́wọ́ wá di aago mẹ́jọ kọjá àṣẹ́jú 15. Ikọ̀ ti Manchester City àwọn àti ikọ̀ ti Bournemouth. Alẹ́ yìí náà ni Gunners yóò gba líìgì tí alẹ́ yìí ni. Ẹ kú òǹdí ìdò erémọdé ni. Báwa yìí bá ti fi ẹnu wa yìí, tá a bá fi gé obì fún yín àbí orógbó àbí meat pie àbí ìbáàjẹ́ bírẹ́dì náà la fi gé àbí súwìtì. Tá a bá fẹnu wa yìí, gẹ́sà wa mà fún yín. Tá a bá fẹnu wa yìí, gẹ́sà wa mà fún yín. Ẹ jùúnù ẹ mọ̀ jẹ́. Ṣùgbọ́n bá a bá ti fi sọ̀rọ̀ fún yín, ẹ gbàgbọ́ o. Ikọ̀ Chelsea aago mẹ́jọ kọjá àṣẹ́jú 15 àwọn àti Tottenham Hotspur London Derby 8:15 p.m. ṣùgbọ́n ikọ̀ Man City wọ́n ti máa celebrate wo máàchì Chelsea Tottenham ni. Torí pé Bournemouth yóò ti fi nǹkan ṣe wọ́n, àwọn ò ní kí Bournemouth ọ̀nà wọn lánàá kúdórógbó kílò a fẹ́ fi àná kúdórógbó wọn ṣe. Bọ́ bá jẹ́ òmì náà ni Bournemouth lè rí ta. Kò sí ní tíì ṣe èèyàn á gbà bẹ́ẹ̀. Báyìí pé kí wọ́n nà wọ́n kú lórí náà ni kí lọ́kàn rú àwa yìí. So báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Gbogbo ọ̀la báyìí celebration ó ti bẹ̀rẹ̀. Àbí látàlẹ́ àná yẹn gan, látàlẹ́ yìí lọ first half tí nígbà báyìí bẹ̀rẹ̀ géèmù Chelsea báyìí, gbogbo nǹkan ó ti sẹ́ẹ̀tì. Torí pé bàbá fẹ́ bẹ̀rẹ̀ géèmù Chelsea, wọ́n bẹ̀rẹ̀ second half tí tọ̀dọ̀ wọn ni. So second half Bournemouth ṣe wọn ó ti máa na mẹ́ta ní first half. So Man City wọ́n máa struggle bóòlù ń ṣe fẹ́ ṣe tí ojú òun ò ní bàjẹ́ o. Eré yẹn wọ́n mọ̀ sá second half, wọ́n gó kan yóò di 3-1, wọ́n gó kejì yóò di 3-2. Ìbí wọn bá ti ánsáré kan ọmọ kù, wọ́n padà tẹ́. Ìbí wọn bá ti sáré kan ọmọ tẹ̀, wọ́n padà kú. Torí pé ìbí wọn bá ti ń sáré gbé kan ọdún ni Bournemouth wọ́n wá gó kẹrin sí, yóò wá di 4-2. Ara wọn wà balẹ̀. Gbogbo ìgbà tá à ń wú ìyàwó ọgbọ́n kankan mọ́ àwa ti ń sẹlibrétì lọ ti àwọn gbàdé bó ti wà ní 89 minutes. Kí lọ kan rú àwa, ó ti wà ní 89 minutes ọ̀rẹ́dì. So Bournemouth wọn aago kan. So kí ni tọ́kàn wa àfẹ́ mọ tí wọ́n gbá mọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹni ṣé mò ń ṣe fíìmù, kì í ṣe fíìmù. Wàhálà bó ṣe jẹ́ mo ṣe ṣàlàyé fún yín. Ní ti hàn bọ́ọ̀lù ti a ti parí. Bó ṣe lọ ni àlàyé bó ṣe lọ mo sọ fún yín yẹn. Ìwọ tí ọba wa tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o lè lọ pẹjọ́ ní kóòtù bí ọgbà police station lọ. Ọ̀gbìn kú àbẹ́lẹ́ ilé wọn wá arrest mi. Bó ṣe jẹ́nu ó yá pápá láti bẹ̀ yẹn. Cash here. We go again. *347*1004*1#. *347*1004*1#. *347*1004*1#. Òun gangan lọ máa gbé wa débẹ̀ lọ́sàn yìí. Má pọ̀ ọ̀gbọ́ o, ó ti kàwọ́ náà lọ́sàn yìí bá ọba wura rẹ̀ ràn ní ti cash here. A pin owó lọ́sàn yìí náà. Má gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti àná yẹn yóò sì wúlò lónìí o. Bọ́ ọba fi kun báyìí, chance tiẹ̀ náà máa bright. Chance tiẹ̀ náà bọ́ ọba jẹ rí ọ jẹ lọ́sàn yìí. Èmi tí mo sọ bẹ́ẹ̀ rè, ó rí i pé wọn náà give testimony lọ́sàn yìí. Ọ testify sí àánú ni. Mọ́ gọra rẹ, mọ́ wura rẹ ràn. *347*1004*1#. *347*1004*1#. Ó ní ìwọ nítorí ilé mi mo fi ń ṣe bẹ́ẹ̀ ìwọ bá lè ti ẹjẹ́ mọ̀ tún lè ti ẹ ṣe. Mo ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn jàre. Ṣé ká lójú ọjà ni ẹja lọ ẹja sáré lójú ọjà. Bá a bá dé, a sọ̀rọ̀ nípa ìfigagbága láàrin Tottenham Hotspur àti ikọ̀ ti Chelsea. A dẹ̀ sọ̀rọ̀ nípa Bournemouth àti ikọ̀ ti Manchester City. Àwọn nǹkan tá a gbọ́ lọ́sàn-án yìí, Aderson pa squad olede Brazil yen ma so pa squad yen nipa awon agbabolu kokan ti o dabi eni pe won drop won iko ti olede ti Brazil amenuba ati awon nkan mi to ba tun suyo ninu awon iroyin lolokan ojo kan e ja roju oja ka pada de e ku kale
1: chai my head oh oga landlord why you dey shake like ceiling fan eh my village people don't come again oh ah, this one with your body hot so you don't do test yes see result oh oga landlord no be your village people oh. Na malaria you need luta na better medicine we dey knock down malaria oya see am take am thank you oga luta I don't dey can't pay
2: Luta, brand of Artemeta and Lumifan train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Hello?
6: Hello?
5: Hello?
6: Hello? Hello? Can you hear me?
5: I can't hear you. This market is too noisy.
6: Hello?
5: You know what? Please hang up. I'll call you back. Hello? Can you hear me clearly now?
6: Wow. Loud and clear. Are you still in that market?
5: Yes, so. Same market. I'm now using my Infinix Smart 20.
7: With voice print noise reduction, your voice stays clear, even in the noisiest places.
5: And guess what? No more storage issues. 4 gig RAM plus 128 gig storage. Everything fits. Plus this 5,200 mAh battery. All day power. No stress.
7: Infinix Smart 20 is here. Get yours now at all Infinix stores nationwide. Smart 20. Clear voice. No noise. No limits. Smart 20. Upgrade your life.
8: Ebi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi a tin jeran ileya pelu idaraya lorisirisi be ni ajo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara jo na bonara jo
9: ile ba won ta tun bi
8: Ileya Cashport de pẹlu ilana otun to gbona ti o se mi ati elanfani Ileya Cashport 2026 o ji asiko lati je owo lati akoti iriru eri pẹlu ebun ojojumo osose ati Cashport Ileya ninu osu meji owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan akoko reri lati reri muse ka se fun lori ire kan ni agbo la pẹlu 500,000 ni akoko Ileya yi Benny, 500,000. Ileya ile ilu ma je akoko se iru e bere si ni lo ma ta bayi bo se nta to tun ta lopo igba lanfani igbegba oroke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ilagelu 96.7 fm *347 *1004 *2# be le si tun le ta lori website www.cashier.ng eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta cashier Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Ìkùpá ẹ̀. Ìkùpá ẹ̀. Ìkùpá ẹ̀. Ìkùpá ẹ̀ lórí.
11: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn tó
10: sì gbé wa tààrà.
12: Lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

0: Εμπόρα ατσιαλιγιονού. Εκάμπο. Σινού ιουέ ήτουν αρουσό. Ομπότζου οδέ. Νινού ιγκό ινού μολέ.
1: Ομπότζου οδέ. Νινού ιγκό ινού μολέ.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: With Messi, he'll go for goal here. Oh my goodness!
9: Running it for Selko.
8: Here's Mbappe! Oh my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! One of the greats!
10: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.

0: Káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM ilé Fálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀tá ń jẹ́ ògbé ni ò gbọ́dọ̀ fọ́ ìsàdó. Tọ́ba ìgbà yín sàn darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM àbí lórí Jẹ́gẹ́mọ̀ Fan Family. Bákan náà lórí TikTok at @topstriker100. @topstriker100 ìyẹn lórí TikTok. Ọlàlẹ̀ wò ó bílà, ó mọ́lẹ̀ rokoṣọ́ ọlàlẹ̀ wò ó bílà. Ó yá let's go there, ìyẹn lápá ibẹ̀ yẹn. Pápápá. Àsọ́lọ̀ ikọ̀ Real Madrid nígbà kan rí, Iker Casillas, ó ti jọ́ di mímọ̀ yìí pé ẹ̀yìn gbogbo làlàgógó fẹ̀fẹ̀ tí wọ́n sọ mòrí òun bọ̀ mòrí ọ̀bọ̀ ní ìdáka tòun tòun lòun sọ o. Kò yẹ kí ikọ̀ Madrid ọgbà ose mòrí ò padà. Wọ́n ní sẹ́kọ̀ mọ́sẹ́ ni àbí ti kí ni, ó ní kìí ṣe pé ọmọṣẹ́ ṣùgbọ́n ní ọkàn tòun kìí ṣe Madrid lọ́yẹ kan kìí ṣe mòrí ò lọ́yẹ kan gbà padà pé olùkọ́ni tó lè ṣiṣẹ́ Real Madrid láṣeyè tálákàn sípò wọ́n pọ̀ gan-an o. Kìí ṣe gbé adogun pé mòrí ò. Ó ní tó bá jẹ́ nìdákà tòun mòrí ò kọ́ ni ọpọ́n súnkàn. Bẹ́ẹ̀ bá gbàgbé pé mòrí ò lọ sọ aṣọ́lé yìí di nọmba 2 nígbà tó wà nínú ikọ̀ ti Real Madrid ẹrántí ìṣẹ̀lẹ̀ yẹn. Láàrin ọdún bíi mẹ́ta tí mòrí ò lò nínú ikọ̀ Madrid, àwọn méjèèjì dàbí òru àti ọ̀sán ni o. Òru àti ọ̀sán òun náà ni wọ́n lè expect kírú ọ̀rọ̀ báyìí má jáde wá lẹ́nu Iker Casillas. Ẹ mọ̀ pé lára àwọn legend ikọ̀ Madrid náà ni, tó sì jẹ́ pé wọn ò lè kọyán Casillas nínú ikọ̀ Madrid kí wọ́n mọ̀ dèwé bò ó. Tá a bá sọ nípa àwọn legend, a lè pè ní legendary gan ìyẹn nínú ikọ̀ ti Real Madrid. Ṣùgbọ́n gbogbo awuyewuye lọ́tún lọ́sì, ikọ̀ Madrid ti kéde ọdún méjì ni àdéhùn ọdún méjì ni ose mòrí òyọ́ tọwọ́ bọ̀. Tọ́ba ti di yí pé Madrid gbá ìfigagbága àwọn eléyìí tó gbẹ̀yìn pẹ̀lú Bilbao yẹn. Mòrí ò máa tẹkọ̀ létí lọ sílùú Madrid. Láti rè é tọwọ́ bọ̀ wí àdéhùn ọdún méjì tó sì jẹ́ yí pé ẹ mọ̀ yí pé mòrí ò nínú ikọ̀ tó ti ṣe tán báyìí nínú ikọ̀ Benfica odidi sáà kan tó lò pẹ̀lú wọn yìí unbeaten ni wọ́n gbá. Ẹni wò sí àgbà líìgì ẹ mọ̀ pọ́ùn bítìn póríṣiríṣi èèyàn lè máa gbọ́ùn bítìn kí draw pọ̀ ju winning lọ. Tí draw bá ti pọ̀ ju winning lọ wàhálà nìyẹn, àbí tí draw ti pọ̀ ju bó ṣe yẹ lọ jàre mo fẹ́ sọ. Lè fi wé ẹni tó jẹ́ yí pé kò gbọ́ùn bítìn ṣùgbọ́n gbogbo òpa ìfigagbága tó pàdánù gan o lè mọ̀ ju bíi mẹ́rin lọ tí draw ò sì tó nǹkan rárá ń bẹ̀. Torí pé draw tẹ́ ń wò yẹn béèyàn bá gbá draw 5 fún 10 points lọ pàdánù yẹn, ẹni ó pàdánù máàchì méjì 6 points péré lọ pàdánù yẹn o, tó sì wá padà ń jáwé olúborí. Ẹ máa sọ pé ẹni tó gbá draw 5 unbeaten lọ wà. Eléyìí last 3 games yẹn ó lulẹ̀ ni ọgbà ó lùsì géèmù méjì ọta ọ̀mì kan ó borí méjì. Gbèsè ìrọ̀lẹ́ o, ó lùsì géèmù méjì ọta ọ̀mì kan ó borí méjì. Ẹ ti gbàgbé pé méjì àtọ̀mì kan tó tan 7 points ló nìyẹn. Ẹ ti gbàgbé pé 7 points nìyẹn. Ẹ máa ní ṣùgbọ́n bìtì lélẹ́yìí wà 5 straight game kò tí ì bẹ̀yìn balẹ̀ 5 points ló ní o. Ẹsẹ̀ ti rí yàtọ̀ tí bẹ́ẹ̀ ìyàtọ̀ bìtì nu. So bìtì tó wá ní Jamal Slot ó tún dé bó ṣe dé. Mo ti kí ọ náà náà mo ti dí ọ kó tó dé mo ti kí ọ tẹ́lẹ̀. Mo lóò ṣe àná okú ìnáwó àná Jamal Slot gbogbo Canada. Àwọn ti Chelsea nìyẹn o, Jamal Slot. Ọsáré dé mi lákẹtẹ̀ lórí ọwọ́ yẹn kéréjì. Kà Jamal ń bínú lọ́wọ́ báyìí. Wọ́n àyè gbé gẹ̀ẹ́sì Jamal Slot gbogbo Canada. Ó yá gbágbàgbà àdéhùn ọdún méjì wa lọ báyìí wípé Madrid yóò san £2.6 million ìyẹn fún ikọ̀ Benfica compensation fee within 10 days. Tí líìgì wọn bá parí ẹ̀ mọ̀ pé wọ́n ti gbá last game tiwọn. So within 10 days yẹn wọ́n gbọ́dọ̀ san £2.6 million fún ikọ̀ Benfica compensation fee láti gbé ose mòrí ò ni ọ̀bálẹ́jọ́ kankan nú. Lẹ́yìn yẹn mòrí ò tọwọ́ bọ̀ wí àdéhùn ọdún méjì yóò sì tẹ̀síwájú nínú iṣẹ́ ìrìjú rẹ̀ pẹ̀lú ikọ̀ ti Real Madrid. bi nkan se ri niyan o akudede wo yo gbeni James Aremu African Michael Jackson
1: akudede wo ya toku mo ke gbugba le pe onku akason akuse latara
0: bakana honorable kasongo e kawon eyan
2: oruko temi ni Abdul Wasim Muhammadu Yusuf akudede mo ba kila ko mo kenjo ka temi
0: la honorable
2: akuse latara albarka to polo bi se ni kokan o le nigeria lo ni jobaje on a imantem bu
0: tawo yan ma se honorable kakadika
2: Olorun mo number
0: eje sare wo oro Madrid ina o se morio lekeji
2: eh lawo ko
0: na dissolution
2: eh pe asom bi bayi na si waju kan to conclude pe boya o na won fe gba as lapodo emi la bi bayi na so pe ko se ru e gangan lo ye ki won o gba ngba tan daruko pe boyo won abi jogging club ngba yin eh pe opolopo na lo farama pe ko je jogging club
0: bene
2: ṣugbọn wo ti je pe ibi ti won pada lo forison ta ba wo dada emi ro pe ta ba nsoro npa

0: sì ti padà náà fi gbagbaga mẹ́ta. So ọ̀nbìtìn tó dáa ni àwọn ọ̀nbìtìn tó yẹn máa ń ní wíńnì tó pọ̀ nbẹ. Ẹ̀rú kọ Barcelona ní sáyẹn sẹ́, a sọ history wọn kan pé wọ́n ti mú ìfigagbá tó lọ bí 31 in 38 matches. Ẹ mọ̀ pé tẹ bá rí irú ratio yẹn.
1: Kì í ṣe pé wọn pàdánù.
0: Wọ́n sì pàdánù bíi mẹ́ta àbí mẹ́rin ní sáyẹn. Ẹ dẹ̀ wo adúrú point tán tó ní. So àwọn nǹkan yẹn tó bá fẹ́ gbá ọ̀nbìtìn àwọn ọ̀nbìtìn tó ní
1: túmọ̀. Wọ́n kọ́ pàdé wọ́n kọ́ mẹ́tùwà pé gbogbo ilé wọn pátá.
0: 19 matches náà gbáǹlé wọn ò draw kankan wọn borí gbogbo 19. Ṣé àwọn pé irú àwọn ọ̀nbìtìn bẹ́ẹ̀ ìlì mímọ̀ pé tá a sọ pé yẹn ń gbọ́ ọ̀nbìtìn ìyẹn lọ ọ̀nbìtìn o. Ẹ a ti ń gbọ́ ọ̀nbìtìn even irú ọ̀nbìtìn tá a sin àfi gba league njó ni tí wọn bá gbá rẹ̀ lóde òní kò ní gba league torí gbà yẹn 26 matches ló win.
1: Nínú
0: ọta omi méjìlá nínú 38 sẹ́tí yé wọn tí wọn bá fi lè gbárù ẹ̀ nírú bá ṣe ń gbá líìgì lóde òní kò ní gba líìgì bọ̀ bí líìgì ṣe rí ń gbà yẹn tó yẹ pé bíi 70 kínní kan pọ̀ǹtì wọn máa fi gba líìgì iná àwọn fífi gbà bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó gbóró àwọn bìtín èèyàn kan tan ara ẹ̀ jẹ ni o so lápò ọ̀rọ̀ tèmi o ti mọ̀ rí òtún àṣọ ọ̀rọ̀ pẹ̀.
1: Yọ́ọ̀
0: ẹ lè rò pé ẹ tán gbé wá kò ní ṣe dáadáa yóò bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa àkọ́kọ́ náà ikọ̀ iná resources tán lè fi jà wọ́n kàn ní lo àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́wé kan rò pọ́n lò láti gba mọ̀ríò ni pé dressing room wọn gangan
1: tó ti di bọ́ọ̀kọ́
0: bọ́ọ̀kọ́ pé ká máa yọ̀ọ́sẹ́ sí rẹ ni ilé àti ilé ìjà lẹ́nu ilé àti ilé ìjà
1: lẹ́nu tí ò sọ́gà
0: tí ò sọ́ máa ṣẹ́ so àkọ́kọ́ náà discipline yẹn yóò dá padà síbẹ̀ mo wá rò pé bóyá tí discipline yẹn bá padà síbẹ̀ bóyá tí àwọn tó jálàgòsó náà wò ni pé àìsíkò rẹ ní ìjánu.
1: Olùkọ́ni tó lè handle àwọn stars.
0: Olùkọ́ni tó lágbára tó lè handle stars náà wọ́n wò pé òkè o. Mo ní òkú sí ní tẹ́fẹ́ sọ́dà.
1: Kìí ṣe style àbí
0: pattern tó fẹ́ gbé wa. Kìí ṣe pattern tó fẹ́ gbé wa. Bọ̀ wọ́n believe pé tó bá ti lè handle pressure tó wà ní dressing room pé tí dressing room bá ti tò. Gbogbo tí ìbá rè kó kọ́ wọn pé wọ́n máa ṣe lórí pápá.
2: Atọ́kùnlápọ̀dọ̀ tèmi discipline yẹn náà lèmi náà mẹ́nuba torí tí n bá ní ká wo mórí òkú fitin tá a bá sọ̀rọ̀ nípa àwọn current high profile coach torí bí mo lè sọ pé style táwọn lò ti wà outdated ìyẹn ó ṣe mórí o ṣùgbọ́n tá a bá wo dressing room rí àmàdé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lack discipline gbogbo wọn láti òkè dé sálẹ̀ pàápàá àwọn player tó yẹ pé wọ́n ní ego nínú tíìmù yẹn tó yẹ pé olùkọ́ni tó bá gbé wá ònkálukún láti ẹ̀tọ́ kọ́ stabilize team yẹn náà láti stabilize dressing room yẹn then full tactical approach wípé òkè a fẹ́ play ball a fẹ́ kojú Barcelona style ta fẹ́ gbárè ẹnikẹ́ni ò wà lè dorí pápá kó máa ní rọ o èmi ní kẹ́ ẹ darí bọ́ọ̀sì àbí kó wá dípa jọ ń jà lórí pé kinikan. Although Real Madrid fúnra wọn need revamp like àwọn pàápàá irú defensive line yẹn sì wọ́n need àwọn player ó tiẹ̀ kéré ju defender mẹ́rin tó yẹ pé ó ṣaka dáadáa.
1: Tó
2: rẹsẹ̀ múlẹ̀ dáadáa ẹ̀hẹ́n lápá abẹ yẹn ṣùgbọ́n tí dressing room bá ti wà òkè táwọn player ń gbọ́rọ̀ sí coach lẹ́nu táwọn player náà ń wo coach pé coach ti coach àwọn legend kan sẹ́yìn tó pé àwọn gan ti wà lẹ́nu iṣẹ́ olùkọ́ni báyìí so kò sí nǹkan táwọn fẹ́ fi ṣe akọ sí àbí kò sí reason táwọn ò ṣe ní gbọ́rọ̀ sí lẹ́nu tí club náà tọ́dẹ̀ bá kiri olùkọ́ni bẹ́ẹ̀ àwọn player náà lè gbọ́rọ̀ ṣùgbọ́n ó sì múlò lọ́dọ̀ tèmi mo rí as long term project nínú ikọ̀ Real Madrid torí ẹ̀ náà lọ ṣe fún 2 years ipòkè kọ̀bá restore discipline sinu team yẹn everybody gbọ́dọ̀ sọlẹ̀ bóyá lẹ́yìn yẹn tí team yẹn bá ti wá wà stabilize dáadáa wọ́n wá tún lè wá another coach tó yẹ pé ó wà tactically inclined pẹ̀lú current football.
1: ok gbọ́ ni kí n ṣe ṣe o ok ẹ jẹ́ ń lọ sójú ọjà náà tá a bá dé mo fẹ́ ká bọ́ sínú ìfigagbága tó máa wáyé láàrin ti Chelsea àti Tottenham then Bournemouth àti ikọ̀ Manchester City ṣùgbọ́n ẹ já lójú ọjà náà. Ìwọ́tọ̀ ọkọ̀ yí pé àgbàdo ń de hold yẹn ṣé à ń pèèyàn ní àgbà sọ̀rọ̀ pọ̀ méke ní sẹ́ni torí pé ó lura rẹ̀ da he is now 76 so mọ̀ wò pé bóyá àbí nítorí pé ó kàn wá ní small stature lọ́kàn wá lè máa wò pé àti ẹ̀ ń pè lágbà náà rè he's now 76 years old so tọ́wọ́ jẹ́ pé normal date gan ti ń ṣe bẹ́ẹ̀dì ẹ̀ gangan lákà jẹ́ pé normal date tó jẹ́ pé ti bẹ́ẹ̀dì ẹ̀ bọ́ sí gangan tí ẹ̀ ṣe pé a ṣe àrùmọ̀jẹ date ẹ̀ gangan 78 lọ́yẹ kọjá náà àgbà kí àgbà ẹ jẹ́ lójú ọjà jàre bá a bá dé àjọ pj

0: káàbọ̀ padà látojú ọjà ìkànnì ti lágerúlé alágerúbò splash láwa o. Ok, Jamas Clothing ó ní àwọn ń bọ̀, we are coming back stronger. Èbó lọ́kọ Jamas ti gbé èbó ní Canada, èbó ní kọ báyìí. Jamas Clothing up Chelsea ó ní we are coming back stronger. Tẹ bá ń gbọ́ Jamas Clothing graduate ni ẹ mọ́ fọ́ o. Graduate tọ́kàwé tán tó sáàfù dáadáa, ṣùgbọ́n isí ọwọ́ rẹ̀ ní ń jẹ. Ẹ má lọ́mọ wò pé àyè mìíràn ní tailor ní kì í sọ́dínárì tailor o. Bó ṣe jẹ́nu lápá abẹ̀yẹ, àwọn òfin gagbaga tó máa wáyé lálẹ́ yìí. Èwo mo fẹ́ ká kọ́kọ́ sí o? Ẹ̀kẹ́ sọ̀rọ̀ sókí nípa ti PGMO. Sókí kákànsọ́ sókí. Wọ́n ní pé ẹ mọ̀ pa yànnà náà náà lánàá, ta ní pé inconsistency yẹn náà ní issue tí
1: wọ́n ní.
0: So wọ́n tún ti ní pé ká mọ̀ bínú.
1: Ẹ mọ̀ rò pé wọ́n sì rí wọ́n rẹ́bí ilé ìbẹ́ níwọ̀n bá látara pé ẹni tí wọ́n ń bẹ̀ kò ṣàkóbá fún un. Àkóbá tó ṣe fún ni pé ó súnmọ́ kí position rẹ dẹ́kun.
0: Kí position rẹ lọ lẹ ju bó ṣe yẹ lọ.
1: Torí pé position náà wọ́n dẹ̀ fi ń pínwó nílẹ̀ Gẹ̀ẹ́sì. So irú owó tí ó yẹ kó wá gbà wọn sí wọn ó dà padà fún. Ká ní position rẹ lọ sókè. So gbogbo nǹkan tá ń ṣe yìí. Ká sọ pé lè wa lé ìdí sí pé kẹ́ni lọ relegation kọ́.
0: Wọ́n ti ní àmọ́ bínú sẹ̀.
1: Ọdọọdún náà wọ́n máa ṣe yàn.
2: Torí result náà ni èmi ṣe rò pé ẹbẹ̀ ìwọlé. Tábá dẹ̀ wò kí n ṣe pé wọ́n jìnnà náà báyìí torí 4-3 ní Northern Forest ní báyìí. Kání ó lọ jẹ́ pé game tó yẹ pé wọ́n sì wà níbi tó ti ń fight for relegation ẹbẹ̀ yẹn ò ní wọlé. So èmi lérò pé ahead of next season kájọ PGMO ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lára gbogbo àṣìṣe wọn ní sáà yìí. So that next season.
0: Ọdọọdún náà la sọ pé kankẹ́kọ̀ọ́ sí wọn ọ̀rẹ́kọ̀ọ́.
1: Wọn àṣìrẹ́ kọ̀kọ́.
2: Mi ò rò bóyá wọ́n ń kẹ́kọ̀ọ́, mi rò bóyá wọ́n máa ń padà lọ, bóyá wọ́n máa ń lọ fún vacation àbọ̀lódé. Tó yẹ pé tí sábà bẹ̀rẹ̀ ni wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ jókòó padà. Torí tó bá yẹ pé wọ́n farabalẹ̀ wo àṣìṣe tó ṣe kí ní sáà tó parí ni, kọ́ wa tó wá make mistake ahead of new season. Wọ́n á ti dé then àwọn referee wọn náà.
0: But why begging? Is decision wrong?
1: lọpọlọpọ gba tí bọba ti báyẹn lọ tó dẹ lead sí go but lánàá nígbà tí wọn sọ ẹni pé wọn ti change rules.
0: Fúra yes rules. That's what they
1: so,
0: said.
1: Sẹ̀rí bá ṣe ti a change rules ẹ̀hàn pé England ẹ̀hàn kan ní òfin àti lánàá.
0: Because according to the rules.
1: Ẹ máa gbọ́ tí wọ́n bá change rules àwọn òun náà wò tí ì tẹ̀lé ṣẹ̀hàn pé ẹ ti mọ̀ wọ́n ẹ ti mọ̀ wọ́n.
0: Ẹ gbà wọn wá ti tẹ̀lé kí náà wá ṣàmúlò rẹ̀ fún.
1: Now ká sọ pé adarí ẹ̀yìn wọn ti wá ṣàmúlò ẹ̀ ó yẹ kẹ́ dúró lórí ẹ̀ pé
0: new rules o. Because nǹkan tẹ̀mí rò pò ṣẹlẹ̀ rè adarí ayò yẹn ti upgrade o ti upgrade ara ti ẹ si rules
1: si new rules bọ àjọ PGMOL ti wọn àwọn ò tí ì kúrò ní old school rules.
0: Because nǹkan tẹ̀mí rò because according to the IVAB
1: tó takora wọn nu
0: àlàyé IVAB ni wípé òfin tó bá de defender ó yẹ kó de
1: ataka.
0: So pé n tó bá fi lè mú defender tó jẹ́ pé accidental foul
1: kò
0: result sí penalty accidental foul náà tó bá result sí goal
1: kò yẹ kó
0: lẹ́jọ́ náà that's new rules for IVAB.
1: Rules yẹn dẹ̀ da torí pé wọ́n balance ẹ̀.
0: Now maybe the referee have updated himself.
1: Òun ti update ara ẹ̀ pé
0: rules
1: tuntun ti IFAB gbé dé
0: ọgbà ọdún
1: iṣẹ́ tiẹ̀ náà sáà ni
0: láti dé sọ́wọ́ wọn everybody ó ti ka.
1: Irú bẹ́ẹ̀ ṣe ń ṣètò yìí nìsín bẹ́ẹ̀ ṣe ń gbé wá náà lẹ́yìn náà upgrade ara yín sí ní tán gbé wá. Now kó wá di pé òun náà òun ti wá dúró lórí pé ok new rules ti dé. Òun náà dúró lórí pé bóyá àwọn tó wà ní VAR ti wọn bóyá àwọn ò tí ì kà débẹ̀ ti wọn kì í yé wọn ó dẹ̀ dúró lórí ìpinnu ẹ̀. Ṣùgbọ́n kí àjọ tó ń ṣekùkárí agbábọ́ọ̀lù Northern Forest kán mọ̀ bínú o. Ní rúùsì yẹn ọdún tí ń bọ̀ la tó fẹ́ mọ̀
0: ní
1: ló fa tí a fi sọ pé kẹ́ ẹ mọ̀ bínú. Bọ̀ adarí ẹ̀yọ̀ tí mọ̀ pé àwọn ò tí ì bẹ̀rẹ̀ sí í lò
0: ó. All right
1: o. Ṣùgbọ́n ọdún tí ń bọ̀ ká tó bẹ̀rẹ̀ sí í máa lò. Ọ̀rọ̀ yìí ò bá mú làkà ìdání ṣùgbọ́n wọ́n kàn sọ pé ẹ mọ̀ bínú.
0: Without explanation.
1: Ọ̀rọ̀ wọn sọ pé jẹ̀bi ni pé goal yẹn ò yẹ kó stand. won ma so ni pe
0: so bi gba te da e tun downgrade
1: e tun downgrade
0: e wa ni fifa o pe
1: in to le mo ko ba won yan ko so yan na pe ton ma tun bere sat nbo se won deni okay o rules ti ajo fifa gbede ni wo ton na fe lu wo ko bo se mo na won oni ti ma mi ni
0: o ba won ti bi November won la la won fe fi match meji
2: meji contest
1: o ko championship so ma fe mu adara yi lo si dj kan boya ni european championship ton ba neglect awon adare ayo odo ti won e ko sele se won ri ti won lo var
0: dada
1: ti won de pe won si world cup se 2018 kan wo pe won wa ni
0: russia ni
1: russia won ni e ma wa eyin o ti ma n tan se
0: ti
1: se tan se ti yeyin so iru nke to le sakoba mi na fun emi o mo ton se won ni legacy but awon soro se elumi le mo ni pe akorira won be ni
2: se mo pe nipa titi irota so boye ri ni e bo gege bi nta so ni sita e se so ton in ti o je ko so reason na ni e tori ne season yen go ti sure
0: iyen
2: pe won si ma pada sori e ko ti sure so iyen legbe kan elekeji tu wa ni pe o normal ki ajo fifa comic comic rules ko de te gbugbu awon referee lowo pata to fi de ile adolawon bi but e mo inner style tu wa ajo england ajo to n dare ayo ni england ni le gesi dere awon ma fe ko pe even ti ru ba dele ni o awon ma prefer ko pe ko fun won ni sa kan abi meji ko fi lo study e ka won fi wo boyo te awon lo
0: sawon o lo
2: abawon ni lo ehe so referee yen ti e boya mo ro boya ko to dare ayo yen boya bi some days ohun ti ka gbogbo awon kini e to ti ka ni tele ntele boya
0: decision ni
2: ehe decision
0: lo wa lo ba jamase re na ni o ma sayewo re
2: ati fese won se wa para pe rules I will tea ko ti shop am implement em bi so boya to je ko ma be toro e be ni pe kawon yan ma binu e
0: ada ko si wahala Olorun okun ayo e ja sare wo ifigagbaga laarin Tottenham Hotspur ati ko Chelsea Tottenham wule ni di draw tan ba ti ri draw
1: then good advantage
0: yema o ma
1: so awon yo le bagus yen
0: ko si ko si West Ham o le na
1: ka ta ti o 15
0: o si le na Tottenham o na
1: ni ten o
0: tan ba ti ri draw
1: tan ba ti ri draw
0: ben so killer o pe yo sele won ti ni bi almost 40 games last 40 games ti Tottenham gba ni Stamford Bridge e kan
1: boya 2018 matches o mo ni e kan pere
0: boya e kan 2018
1: lo na 3-1 kan ba ile kan
0: pere so yo ku bi ko jiya bi kota omi ni sugba lale
1: yi o lu
0: ko ni won ni pe ki won fi hatred ti Chelsea ni si won ki won fi ba won fa can deadly celebrate lori feed won pa won relegate so le se se
1: ai mo pe ko sin ti o se se ninu bola la fesiwa papa julo pelu condition ti ko Chelsea wa nigba ti ko Chelsea na ti gbe ifigagbaga meje seyin to ye po ta omi kan to padanu mefa mo pe record kan na nbe nlesin pe ti ko Chelsea ba fi le padanu yo je gba akoko ti won padanu ni le nigba marun lera ninu lori field won so le to tumo se pe eh pe ikọ ti ba nbo na mo ni gboya pe ebi lagbaja wa not am forest wa be njo ni ona mabe eh tamado wa be ona mabe awa na le si bo mi ro pe ngba ti ina oko yi ndaru ta ba wo iko yi ba se play against Man City lopin ose iyan mo pe iko yi ti pada sin teyan mo won mo tori pe Man City na won lododo but ten ba wo so gba ball won against City ni fi gagbaga FA Cup final iyan mo pe won ti yato si Chelsea ti gbogbo iyan fi cable race ni odo e ta ba wo condition ti iko Tottenham na wa pressure ti nbe lori ti won oju ti ko Chelsea lo Chelsea le ma wo pe ton ba bori fi gagbaga mejeje o so ma kon se bi ipo kejo boyan na le end si bi conference league ni sai bo iko Tottenham Hotspur ti ohun ni lo ati bori fi gagbaga bi ko ta omi ko le secure place pe ko ma ba lo relegation iyen ni sai se mi ro pe iko Chelsea si lanfani alailegbe papa julo itan ye fe fo won pe ni ori feed won even lenny we have last 5 matches iko Tottenham wo ti ro mi ati papa sere Tottenham ni o ati ti Chelsea ni o matches marun seyin iko Chelsea na won lo ma ni we so iko Tottenham ma ni isoro against iko Chelsea tori pe last 35 matches won seyin e kan pe won win won draw nigba mo kan la won se padanu nigba metalelogun
0: even last 40 last 40 games
1: so o le to tumo se pe won se daada to ati kan iko Chelsea bo gbon to won so pe ota ni won e lo fi han won ke celebrate lori papa won celebration ten le very won celebrate ke se ru yin na wo le lo da fun
0: won sa ni relegate
1: e mo pe te ba sare pe ko ma ku abi ko ma te jare ti wa tetan are ko mo ku na ni o ma sa ni so nigbeyin awon wo pe okay awon sa lo relegation won sa le tonto ni sa tin bo but imeko wo pe lowo lowo bayi iko Chelsea lanfani alailegbe lati stop on winning
0: kini ka reti
1: emi re ko Chelsea pe yo yo so won di en ti o lo ma ja si point kan to fe riun
0: ni last match okay
2: fun iko ti Tottenham mo match ro lati lo na iko Chelsea mo
0: le opo da draw lo nilo
2: beni ta ba de wo iko Chelsea boya do Tottenham 1 mo 2 lo ti di pe won pada nu abi won ti wa ta omi abi won sha lose point ni last home game won la leyin gba bi 23 games to gba to je last home game one win 16 won dey ta omi le meje
0: omi yan na ni Tottenham wa
2: e se ri bo su se wa je derby yi in to ma fe je ki Chelsea farasin yen kan ni kin se derby ni odo wa le so pe won se pada
0: so Tottenham ti o wa fe seven relegation ni o ni farasin
2: e won mi la o mejo ni farasin but nkan ti mo so ni pe kan ni kin se derby ni to je pe boya biru team kan boya biru outside London to wa nja fun relegation o se se pelu nkan to sele si Chelsea lo pin ose o se se ko je pe awon eyan fi ke buresi bo bo wi wa je derby to tun wa je Tottenham to se kanrin awon fe ko je pe okay beyin se fe fi wa se yeye e je ka wa kuku fi yin se yeke lo gba championship ni sato nbo so London Chelsea yoyoyo
0: Chelsea yoyoyo Tottenham o re wa boju gbogbo yin je emi ti mo so be le leyi emi ti mo so be re ki lo fe si
2: won ra won lowo ti to ma win
0: on ya Bournemouth ati Man City ka celebrate e lale se be ni
1: ko sin ti o le sele tori pe ta ba wo Bournemouth last 16 matches ko padanu
0: si e se to n draw ten so
1: o draw mejo o pada o bori mejo
0: 8-8
1: ni bamba si ni tori draw regede lo kun be bo se pe draw ta n so ron pe ina to ba le ri ni against the City in 10 wa na o ti teyin lo
0: ta n so na niyan emi o so pe ba ka na ti City
1: so e mero pe iko yi ta ba wo won even olukọ ni Andoni Raola to pe opin sa lo na fe lo o no ma gbianju pe last home match to no gba
0: ti celebrate
1: dagbere pe eyin ololufe o ton dijo mi ojo re o no fe wo pe kilo le se ta ba wo en to fe ba gba yi last 6 matches against Guardiola lo n gangan e kan pe lo bori re
0: ikan na to
1: o pada nu ni gba marun so ratio yin o fe for Andoni Raola bo se pe ifigagbaga tan so ran pe pressure po nbe fun ego mejeji tori pe Bournemouth tan soran pe ina sin at least to ba ri draw o kokko secure re pe o kire yanyan ni sat nbo yo gba rupa
0: yo gba nkankan
1: yo gba rupa league koda ko le gba conference to ba le ri draw
0: ni draw na la ni ko
1: to ba di po ati a le lo bori o so mo pe Champions League gan lo ngo wa yan ni sat nbo yo ti
0: iko
1: Aston Villa ba gba
0: Aston
1: Villa ba gba UEFA Europa tori won fun ni slot kankan aje mefa so lai tutumo si pe o na la foju sun alai legbe
0: pe Aston na tun lo gba Champions League
1: Aston na ba tun gba Champions League won pe yin o ti won ti ani fi kankan kun yin
0: bo won sa defend ti
1: won
0: ba gba league ti tun gba Champions League
1: won ni fun Leicester
0: Aston Villa ba
1: Aston Villa ti gba Europa in Leicester slot o waye so e mero pe iko meji na ni afoju sun ototo Bẹ̀mẹ̀ kan rí kọ
0: sí ti pé
1: èmi rí sí ti pé àwọn àjọ drag ẹ̀ pé ó súnmọ́ kó kú sọ́mi lálẹ́.
0: Ẹ̀ ń tà sọ náà ní sàǹfààní tí ń tẹ́ fẹ́ parí látàrọ̀ tẹ̀ tí ń ṣàlàyé káàkiri.
2: Lápọ̀dọ̀ tèmi tí bá ní kí n wo form guide wọn last 5 games wọn wọ́n jọ good ni wọ́n gba márùn nínú márùn last 5 games wọn wọ́n borí àwọn méjèèjì borí mẹ́rin wọ́n ta omi kan so ìyẹn lọ́dọ̀ àwọn méjèèjì tá a bá dẹ̀ wá sọ last 17 games táwọn méjèèjì ti jọ kojú ara wọn last. Man City ato keta o ati ile o ma n na Bournemouth ni yàtọ̀ sí last season tó wá bá wọn ní Vitality Stadium ìtọ́ náà wọn 2-1 stadium yẹn náà ni Man City tó wá ń bọ̀ báyìí pẹ̀lú fọ́ọ̀mù ti Bournemouth wa pẹ̀lú wípé Bournemouth wọ́n tún lé ipa àwọn fẹ́ gba European tournament ní sáà tó ń bọ̀ èmi ò rò bóyá ó sure fún City kò sure fún City ni gbogbo ọ̀nà kan náà so lápọ̀dọ̀ tèmi the best result ti City lè mú kúrò bẹ́ẹ̀ ni draw lọ lè mú kúrò Vitality Stadium.
0: Chop knock. O ti lọ bẹyẹn.
1: City obojú yin jẹ. City obojú yin jẹ ẹyin méjì.
0: Ṣebí wọn náà ń bọ̀ lọ́la. Ìwọ ń bọ̀ láàárọ̀ la. Kò sí wàhálà. Àti dojú àwọn ọlọ́tẹ̀mọ̀. Kò sí wàhálà. Ẹjẹ́ sáré ṣe báyìí. Ẹjẹ́ kí a ṣe owó fún àwọn tí wọ́n ó gbọ́ owó. Ẹjẹ́ sáré ṣe báyìí. 50,000 naira 081 081 ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ parí pẹ̀lú 0169 ta ló ni nọ́mbà yẹn ta ló ni nọ́mbà yẹn. Hello, ẹ káàsán.
3: Yes, ẹ káàsán.
0: Orúkọ yín àtàdúgbò tẹ́ wáyé sà.
3: Kílẹ̀dùn kan dára.
0: Láti.
3: Abẹ́òkúta.
0: Ìlú Abẹ́òkúta, àdúgbò bo lábẹ́òkúta.
3: Ọgbẹ lọ́nà ìbàrà.
0: Lọ́nà ìbàrà lẹwà ìgbà wo lẹ ti ń pè kàṣẹ.
3: Láti bóyá 2 years ago.
0: Ṣé ẹ ti jẹ rí?
3: Bẹ́ẹ̀ mo jẹ ní last month.
0: Ṣé ìgbà ìdálẹ́ ti jẹ àbí Abẹ́òkúta torí Bákí náà ń ṣìka
3: sí? Abẹ́òkúta náà mo
0: ti jẹ. Ọ̀dọ̀ Bákí lẹ ti jẹ yẹn?
3: Bẹ́ẹ̀ kò ní sọ iṣẹ́ òyìn mo ti jẹ.
0: Abẹ́òkúta lẹ́sà ti jẹ yẹn àbí?
3: Bẹ́ẹ̀.
0: Àbí ṣé ní station wa àti Ìbàdàn ilẹ̀ ti jẹ́ ni àbí station wa tó wà lábẹ́kúta?
3: Station Ìbàdàn mo ti jẹ́ station
0: Ìbàdàn TikTok mo ti máa ń wò. TikTok ilẹ̀ ti máa ń wò. Ṣé ẹ mọ̀ pé station wa ní Abẹ́òkúta náà ń ṣe káṣẹ? Ṣé ẹ mọ̀?
3: Àmì mọ mi ń wọ sí mi ń gbọ́ sípa station
0: Abẹ́òkúta. Wà lábẹ́kúta splash wà lábẹ́kúta. Ẹ máa gbọ́ ìyẹn náà ń ṣe káṣẹ. Ìyẹn náà ṣe káṣẹ sport àkáṣẹ wà ń bẹ̀ náà so bó ṣe jẹ́
3: nìyẹn.
0: So congratulations ₦50,000 lè jẹ ₦50,000 lè jẹ.
3: Ẹ ṣe.
0: So wọ́n máa pè yín bí wọ́n ṣe pè yín ti last time yẹn náà ṣe máa pè yín.
3: Ok.
0: So bó ṣe jẹ́ nìyẹn.
3: Ok.
0: Congratulations. Okay. Yes sir. Yes sir. Ẹja máa lọ. Ó ti kó dé Ìbùkún ti kó dé Ìbùkún IBK. IBK ti kóró òyìnbó o. Ok. Ẹ jẹ́ mi ọmọ lọ fine girl ni o fine girl ni ẹ fẹ́ jarọ̀ mi ẹ máa bọ̀ lórí Facebook wa fine girl ni Ìbùkún ọ̀sẹ̀sẹ̀ sírun yìí ni o. mo ti kásì ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ sírun ni ojú rẹ̀ wá jáde dáadáa kò sí wàhálà ẹ máa bọ̀ Facebook kẹwàá wẹ̀ tí mo ń sọ yẹn Ọlálẹ́mí àti yan pàdé títí ìgbà yẹn Ọlálẹ́ and Zad náà ni top striker tó gallant gan Askalabi ẹ sọ pé ti lọ.
4: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òun wá fẹ́ máa gbọ́.
5: Splash 105.5 FM, the integrity station.
6: Quick, charge it 240.
7: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: So, akinyo ọmọ Nigeria kule o agbe iroyin gbankọ gbide gẹgẹ bi ise wa iroyin alago meji ni awọn iroyin ta fin pera wa si akiyesi lori orirufẹ irufẹ awọn isele loni ranran to isele
1: wa se n to pe ti o lo san ni ohun re se wa lole bayi
0: ti o mo pe bi ba do ago meji bayi na
1: abi iwo na ti bere
0: iwo lo bere I will be there.
1: Ami Olorun e ka san Bangkok iroyin na lati kin yi e ka bo si ajule iroyin kan ni Splash 105.5 FM the integrity station promoting right values Olorun waju opele oro Ade osiloko ti mo nje fansulo kan so ajana ku tegba gboje fun papojo be ni oniruru nkan no sele ninu aye
2: Olorun
1: be ni Bangkok iroyin bo se wa ninu omo eniyan pe meji meji la dayan be ni Bangkok bi na nbe ba ti ni Bangkok bi eru jeje amuni diji na la tun ni Bangkok bi yi ti munu eni dun ikeji un gangan la wa nfe akoko un eledumare yowo wa ku nbe
0: ami o
1: awa gan fe mo ipinle oyo ko Nigeria ko ile Africa lapapo ako gbogbo agbaye akosele Bangkok bi agbo sogbana Bangkok bi ti mo mi je jade loju eni awa o fe dakun dabo Olorun yo ku ninu ise mi wa o
0: ami o
1: loto ai wale aye kama ni nkan bi ipenija ama ri be
0: idojuko
1: adojuko asi ma wa pelu sugbe e ti o po lapoju ti mu ki okan eni o poruru ti dokun eni ru
0: iseda o
1: abi ti sori ti nu kuro lokan eni awa o fe o e le nbe un e kaabo eku kale
0: oya o eje bere pelu awon isele lolokan ojo kan ti akole re ti wonu we iroyin sugbon ti awa o ma ka si eti yin ke le ma ke si le gbo bi awon isele na bo ti se waye nje je ma wi pe ni ipele ti enugun ile mo ba awon ko afurasi ajini gbe meji ototo ti owo ti te bayi ti won si ti nbe ninu ayere ayanran awon osise olopa ni ipinle enugun bayi won ti wa ni inu seeli won won wa ma se alaye nti ari lobe tan fi garu owo lori ohun to sun won di akata isele ijinigbe ti le mo ba won lori
1: to gbanko gbiroyin re lapo odo mi nbi ipinle eko le ti sele omo olomo to ji ni kutukutu owuro to gbegba ise re gege bi ti ma se wipe to a tun re sowo kata onjije shawama fun ni bi ti ma se ko sese bere sugbon tojo to ji kuro nle re yi bi o ba je po pade eyan to so fun ni wipe o ni pada wale ibada ko fi di re mole bo ba ni ta lo ta emi re o si wa boya ba joko boya bi a ko ba ko pe yo sele njo na boya iba ti rode kankan sugbon to sele yi ba ni lokan je o won ni onisowo onjije ti shawama kan ni ipinle eko ona ni awon kan yin bon pa o awon ti an si fura si pe omo elegbe okunkun ni won ni egbe kegbe ni bawarere je
0: iseda
1: punch lo gbe anbo nu e lekun rere
0: oya o eje n gbe yin lo sori isele igbiyanju ti awon ajo EFCC ti won gbe lati lo yabo ile iwosan ikose isegun ta mo si UUTH ni joni won ni lowo awon officer ti won fi eye service lo sise un awon officer ti won fi ikora ni njanu lo sise un ajo EFCC ni awon ba won wi EFCC to discipline officers over UUTH raid intia konu o won la won ba won wi bi won wa se ba won wi la wa o ti mo ona ti a fe gba lati ba won wi ati le so
1: oni yan vori dole kan ka mejeji kan seyin
0: se ba wi na wa na ni ko je nkan kan loju
1: ni
0: interview se training gan ju ba lo
1: to ba poju Bọ́njẹ ti lè kó dùn tó. Ó wá pọ̀ lápọ̀jù yìí máa
0: sún lọ. Yìí máa bà nǹkan jẹ́ lára náà gbà mí. Yìí sì ni ó máa mi gàlè. Yóò máa mi hàn.
1: Ohun ẹ̀tọ́ náà mọ̀ ọ́wọ́ ẹ̀ tó dáàrin alágbádùgbò
0: tó bómi lọ́kọ́.
1: Ṣebí sójà tó jẹ́ pé iṣẹ́ ogun kíkọ́ ni wọ́n kọ́ wọn.
0: Yes.
1: Wọ́n ṣe tún dojú ogun tí wọ́n ń bógun lọ.
0: Ìṣẹ̀dá o.
1: Nǹkan máa ju nǹkan lọ.
0: Yín máa jura wọn lọ.
1: Àbúrò ní kàn wá.
0: Àmì o.
1: Ó dá pọ́ǹchì náà ló gbé eléyìí jáde o ní ìpínlẹ̀ Ògùn lèyí ti ṣẹlẹ̀. Ọwọ́ tẹ kan lọ́rọ̀ sí ẹ̀dá kan tó jẹ́ pé tiẹ̀ ojú kó máa lu ní jìbìtì máa tan ni gbowó tan ni gba nǹkan lọ. Ṣùgbọ́n ọwọ́ tẹ bẹ́ẹ̀ ni ọjọ́ gbogbo ń tolè. Ọjọ́ kan báyìí ni tó ní nǹkan. Wọ́n ní olóúnjẹ kan ẹni tí ń ṣòwò ká ta oúnjẹ ní ìpínlẹ̀ Ògùn òun náà ni ẹni tá à ń wí yìí ló lù ní jìbìtì. Ẹ wá wo jìbìtì tó lù yẹn o. 2,600 naira ni.
0: 2,600 naira àbí $6,600.
1: 2,600 naira.
0: Tí ọwọ́ 3,000 naira.
1: Ọlọ́run ṣe.
0: Tí ọwọ́ 3,000 naira.
1: Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe.
0: Ṣájẹ ń gbé tí mo fẹ́ wí jẹ́ ń gbé mi.
1: Jẹ́ ń gbé mi.
0: Kò ṣe wí ta. Anyway, ìròyìn eléyìí ìròyìn tó jáde láti àgbà Punch Metro ni.
1: Okay.
0: Láti inú ìwé ìròyìn Punch. Ilẹ̀ máa bá àwọn ikọ̀ afurasí kan tí wọ́n máa ta àwọn agbébọn lólobó tí wọ́n máa fún wọn ní ọwọ́ àwọn informant. Lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára tó ṣẹlẹ̀ ńpínlẹ̀ Katsina. Ṣé ẹ rántí ẹ ṣé ẹ gbàgbé lọ́wọ́ yìí ọwọ́ ti tẹ afurasí kan tí òun náà lọ́wọ́ ti máa já wọn sí àwọn ìlànà àti ìgbésẹ̀ ẹdúró ẹ má ti jáde o ẹ má bọ̀ ń ta ọya ẹgbére ẹgbẹ́gbésẹ̀ ọya ẹ má ìlọ o ẹdúró ti máa já wọn sí ọ̀nà báyìí báyìí ni ẹ ti rìn lọ́wọ́ bẹ́ẹ̀ ọwọ́ ti padà tẹ òun náà báyìí kódà ẹni ọdún 55 ni 45 ọwọ́ ti tẹ báyìí o.
1: Agba aya.
0: Agba kanda.
1: Agba kantan. Ọ̀dà Punch ló tún gbé eléyìí jáde ń bí níbi tí wọ́n ti ní àjọ agbógun ti gbígbé àti lílo oògùn olóró ẹ̀ka ti ìpínlẹ̀ Edo. Wọ́n ní wọ́n ya wọ inú igbó àwọn kọlọ̀ràn sí tí wọ́n ń gbin igbó igbó agbégbingbó igbó agbégbingbó oko igbó bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Edo. Wọ́n débẹ̀ wọ́n sì ba gbogbo nǹkan tí wọ́n gbìn kalẹ̀ tó jẹ́ pé nǹkan arúfin àti ọlọ́nà ìbófinmu ni wọ́n fi ṣe wọ́n. Wọ́n ní ọwọ́ tún wá tẹ àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n mọ̀ wípé káṣòwò irúfẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n yàn láàyò tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe àwọn arúfin. Àwọn arúfin nígbà wọ́n bá tàtàkùtà fún ẹni tí ń ràràkúrà tí ń fàfàkúfà tán ìwàkiwà náà kí wọ́n hù tí wọ́n fi ń ṣèṣekúṣe.
0: Àbí.
1: Ọwọ́ ti tẹ̀ wọ́n o. Punch ló dẹ̀ punch ìròyìn yẹn o.
0: Ìròyìn eléyìí ìròyìn tí ó tún jáde ni o torí wípé àwọn èrò ọkọ̀ lógúnlóbi méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan wọ́n ti pọ̀jù méje lọ náà ni wọ́n ti fi ara pa báyìí nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní agbègbè Federal Bus Stop tó ń bẹ lójú ọ̀nà Ìpájà Road ní ìpínlẹ̀ Èkó ni ìṣẹ̀lẹ̀ gbankọgbe eléyìí ló ti padà ṣẹlẹ̀ ló sì ti wáyé. Bí àkọọ́lẹ̀ yẹn ti ṣe ṣẹlẹ̀ yìí àkòrí kan ni tí ọmọ Nàìjíríà láǹfààní láti dìmú báyìí kọ́lọ̀ kó máa ṣọ́wá o ká mọ̀ bá wọn rin àrìnfẹsẹ̀ sínú ayé káàbọ̀ Èdùmarè kó sì máa dájú pẹ̀lú wa.
1: Ibi gbogbo lọ́wọ́ jà ẹrin dé kò síbi tọ́wọ́ jà ẹrin ò dé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́rẹ̀ lójú orílẹ̀-èdè lágbàáyé tẹ́ ẹ̀ ti ní bá wọn nítorí pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ní ṣe ọ̀nà àtijẹ́ kálukú náà ní ń sáré àsálà kiri kálukú ní ń sáré kálàkálà bí ìṣin kálukú ní ń sáré kálàkálà bí ẹṣin. Punch ló gbéròyìn wọn ní orílẹ̀-èdè India lọ́wọ́ ti tẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n ń díbọ́n fira wọn pe ohun tí wọn ò jẹ́ o bẹ́ẹ̀ sì ni àwọn kan ń torí ayélujára lu ní jìbìtì. Punch ni ọmọ wa kàwé olóhùn òkà wárẹ̀ ilé kéwòkò lọ ń bínú ọ̀làjúlẹ̀ ìwọ òbí òun ojú ó ti gbàgbé pọ́mọ ní ògbẹ̀yìn rẹ bí wọ́n bá kú náà fi wípé díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú
0: púpọ̀ ń bẹ lọ́wọ́ òbí
1: púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí wọn ni. Punch ló gbé ìròyìn yẹn ẹ̀kúnrẹ́rẹ́ sì tún ń bọ̀ ń bẹ̀.
0: Àjọ NDLEA àjọ tí ń gbógun ti gbígbé o àti lílo egbògi olóró nílẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ wọn ti tẹ àwọn afurasí méjì ọ̀tọ̀ kan ti wa ma ti won si tun lowo ninu mimo fi eyin pon egbogi oloro papa julo ni ijoba ibile ti oredo ni ipinle ti edo ona ni igbese yi lo ti pada waye leyin oreyin owo te awon eyan meji nibe
1: oda iroyin kan na tun lele nbi ajo agbogun ti iwa ibaje tun ti sowo ilu mokumoku ta mo si EFCC na ni won ti gbe awon meji afurasi kan lori esun to ni se pelu owo kan ti ko seni ti omeni to ni ni pataki pataki ti o le so pe fowo eso ya pe owo toun ni abi ona to na ba de leleyi owo ipo papa ko furufu ti le kanu nibe ni won ti ri owo yi e lo wa lowo ta nso ohun na he he o ta le ni rinwo le kan $1,000 koda o tun le ni egbeta o tun le ni egbeta re $461,600 cash non declaration tori olohun awon meji ototo ti won fura si lori oro owo yi na ni ajo FCC ti bere si ni fi oro po won fun kan with na daily post lo gbe iroyin yen wa gba nkan gbe
0: ile se alapa nila yi na ni won ti ha awon ikokan ti awon ma fi awon eyan sowo soru lati orilede kan lo si orilede mi awon bi ti won ma pada ko awon eyan si won tube yekeyeke o leyin oreyin won pada dola awon eyan to to bi 30 niye iroyin idunun lele iroyin ayo ni olohun yo ma so wa o awon ma wa o ni sirin lase lowo olohun
1: ami olohun to iroyin kan na tun lele yi o ni ile ejo to kale si ipinle ogun ile ejo magistrate won ti nbe ni abeokuta nbe won ni na ni won ti gbe idajo kale o fun awon 14 ototo kan afinju ta obun yewu awon ti won ma se lodi si ofin to ni se pelu ikole kodoti won ni kan kan sare lo ki won de kan sare pada bo sa o se meji pere na ni ki won fi wa lati mo nitori ti won so pe ki ijoba o gbenu esan lori ofin to de iwa imototo ati ikole kodoti awon le so pe kini ijoba o se si ni eyan to ba wa ti pe kini ijoba o se o na ni ijoba se han daily post lo post here
0: aya o eja gbera kan lo si akata oluwa de si kan lo polowo oja ni kete ta ba de pada late ka polowo oja rin gogun gbankogbi royin na la tu pada bale si o eku kale
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E celery
2: bodami espelli celery no di celery oya lopin igbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
3: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
10: Is it okay to make fun of our two caps? Let's have a talk.

0: Okay.
1: Wọ́n ní ọwọ́ tẹ́ o lórí pé ó lu ẹnìkan tí ń se oúnjẹ ta àti oúnjẹ ta kan. Ó lù ní èèlò lówó ọ̀hún. Ẹgbẹ̀tàlá náírà, ẹgbẹ̀tàlá igba lọ́nà mẹ́tàlá nù 213 ní Gẹ̀ẹ́sì yìí ló fún wa 2600. Ní agbègbè àgbàdo wọn ni ẹ mọ tó ṣe ni.
0: Àgbàdo kọstẹ́ẹ̀n àgbàdí àgbẹ̀ àgbàdo eré.
1: Àgbàdo alágbàdo ọ̀tọ̀. Àgbàdo station tún wà.
0: Àgbàdo station wà. Àgbàdo border wà.
1: So tìpínlẹ̀ Ògùn lélẹ̀ báyìí.
0: All right.
1: Wọ́n ni ayédèrú ìfowóránṣẹ́ tá à ń pè ní transfer. Òun náà ni oṣù àti ẹ̀rí
0: ẹ̀.
1: Olúwọlé.
0: Olúwọlé.
1: O ṣe.
0: Káyì.
1: Ẹ̀rí ayédèrú, ayédèrú ẹ̀rí. Òun náà ni o ṣe yun proof of payment tó jẹ́ fake ni. Wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Babaṣeyí Olúṣeyí ló sọ yìí di mímọ̀ ní ọjọ́ ajé ìtàná. Gẹ́gẹ́ bí Olúṣeyí sì ṣe wí, Ọlọ́run ṣe ń o, yóò máa wálẹ̀ bẹ́ẹ̀ náà ni. Gbáǹkọ̀gbì ìròyìn ni, gbáǹkọ̀gbì ìròyìn ayọ̀ ni. Ó kàn yẹ pé kó ṣáà máa rí bẹ́ẹ̀ lọ ṣá.
0: Ẹ̀kọ́ wo epo máa jáwálẹ̀ lágbàáyé.
1: Ó máa jáwálẹ̀ báyìí torí pé ààrẹ Trump ó ti fagilé àti kọlu orílẹ̀-èdè Iran àbí lórí ọ̀rọ̀ ti Strait of Hormuz ojú òpópónà erémi tí wọ́n ń gbà gbé epo kọjá lágbàáyé. Kátẹ̀síwájú ní ìròyìn wa gẹ́gẹ́ bí Olúṣeyí ṣe sọ, wọn ni ẹni afurasí ọ̀hún Adéṣọlá Múyíwá òun náà ni wọ́n ní kọ́ṣẹ̀ṣẹ̀ máa lóru àwọn ọ̀nà arúmọjẹ báyìí ní agbègbè náà láti máa fi lu àwọn èèyàn ní jìbìtì. Ṣùgbọ́n nígbà tí ìròyìn kan àwọn ọlọ́pàá lọ́wọ́ létí lásìkò yìí gbígbé ni wọ́n ní láti gbé e. Lọ́jọ́ Àìkú Sunday sì ni wọ́n fi tó àwọn ọlọ́pàá létí o. Ó sọ ọ́ di mímọ̀, ó ní àwọn ìwádìí àpilẹ̀ṣe náà ló ṣípayá rẹ̀ pé fún ìwà tẹ̀rín olómọ̀rẹ̀ oúnjẹ tó tó ẹgbẹ̀tàlá náírà ìyún 2600 naira lọ́dọ̀ olóúnjẹ tá à ń wí yìí tí ó sì fi ayédèrú pé mo ti ra oúnjẹ ẹ̀rí ayédèrú ló fi hàn wípé ó rí mo ti fowó rẹ ṣọwọ́ sí ọ ṣó o ti rí àbó ò tí ì rí àṣírọ ni. Olúṣeyí tẹ̀síwájú ìyún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ọjọ́ 17 oṣù tá a wà yìí yún ọ̀rọ̀ tí ìjẹta là ń sọ yìí o ní nǹkan bíi aago 12 ku ìṣẹ́jú 15 ọjọ́ kanrin 11:45 náà ni wọ́n gbé jàǹtò lẹ́yìn tí ìwádìí àti ìfitónilétí ti tẹ àwọn ọlọ́pàá létí o. Bẹ́ẹ̀ ni ọjọ́ yìí kan náà ní nǹkan bíi aago 8 lọ́wọ́ aláàárọ̀ ẹni afurasí ọ̀hún náà ló tọ olóúnjẹ yìí lọ ní ìkóríta tí owó là ń wá ní àgbàdo tó sì ra oúnjẹ tí ó tó ẹgbẹ̀tàlá náírà 2600 naira tí ó wá lu ẹnẹlẹ́ni jìbìtì nípa fífi ayédèrú ẹ̀rí máa jẹ́mìnì ṣó mo sanwó. Kíkàn sí àwọn ọlọ́pàá ní wàràǹṣesà náà ló mú kí ìwádìí ó yá ra kankan bẹ́ẹ̀ ni ẹkùn ti àgọ́ ọlọ́pàá ti àgbàdo lọ́hùn kó tó di pé wọ́n gbé Adéṣọlá Múyíwá fúnra rẹ̀. Wọ́n ní àwọn ìwádìí àpilẹ̀ṣe náà ló fi hàn wípé bí tí máa ń ṣe rèé o bátànì kan rẹ̀ tí máa ń lò rèé ọ̀nà kan tí máa ń lò tí fi lu àwọn èèyàn jìbìtì rèé ní àgbàdo ẹ ti mọ̀ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Anyways, ọ̀rọ̀ mẹ́ta náà ní já olè láyà mo rí ọ ọwọ́ tẹ náà nu ni o. Wọ́n ní Babaṣeyí Olúṣeyí wá fi kún un wípé nígbà tí ìwádìí wá bẹ̀rẹ̀ lónìrànràn tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pọ́n fún o. Adéṣọlá Múyíwá ṣàpatẹnu jẹ́wọ́ o, ó ní látara ọgbọ́n jìbìtì bí èyí tóun ti ń lù ọjọ́ pé òjò ń pagún rẹ̀ bọ̀. Ó ní òun ti lu jìbìtì tó tó 1,000,000 naira látara bẹ́ẹ̀. Olúṣeyí wá panu ọ̀rọ̀ pọ̀ sójú kan wípé tó àwọn ń rọ gbogbo àwọn èèyàn báyìí o wípé ẹ túbọ̀ wà ní ipò ojú lalákànfì sọ́rí kẹ́ ẹ sì máa rí àrídájú dáadáa bí èèyàn kan bá ní òun ti tẹ àtẹ̀jíṣẹ́ owó tó sì ń fi ẹ̀rí rẹ̀ hàn yín ẹ̀rí dájú pé lóòótọ́ bẹ́ẹ̀ náà lórí nínú àsùn owó tiyín tó ń pé òun ti fi ṣọwọ́ sí o. Wọ́n ní punch metro náà ló ń jábọ̀ ìròyìn tó fẹ́ jọ bí irú rẹ̀ náà. olùlẹ́ṣẹ́ ọlọ́pàá kan ti ń bẹ ní ìpínlẹ̀ Kánò lọ́wọ́ wọn tẹ ẹni afurasí kan tí í ṣe ẹni ọdún 32 32-year-old Richard Peter lorúkọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn wípé òun náà a máa lo ayédèrú iṣẹ́ a máa wípé iṣẹ́ ń bẹ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ti Bayero ní Kánò lọ́hùn-ún jìbìtì náà lòun tún fi àwọn ilé náà lù bẹ́ẹ̀ ni ibi tí ń dọ́gbọ́n bẹ́ẹ̀ lórí ayélujára ní ń dọ́gbọ́n bẹ́ẹ̀ ni ojú kòròjú ọlọ́pàá sọ̀rọ̀ wọn ní ǹjẹ́ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 29 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ó ní ṣe pẹ̀lú àwọn tó bá ti lù ń jìbìtì tó ti gbé mọ́ra tí ẹ̀yin náà rò pé ẹ ti ríṣẹ́ tó jẹ́ pé ibi tí wọ́n padà já yín kalẹ̀ sí ibi wọn ti gba gbogbo ohun tẹ́ ẹ ní ni kí wọ́n tó pẹ́ ẹ mọ́ ọ lọ lókolombo àwọn ṣáà ti padà tẹ òun náà ọjọ́ gbogbo ní tó lè ọjọ́ kan tó ní nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ irúfẹ́ èèyàn bí èyí ẹ tètè lọ́ọ́ rí wáwọ́ rẹ̀ bọ́lẹ̀ àwọn ọlọ́pàá wa lásìkò yìí wọn ò dúró wọn wá rárá wọn sì róṣẹ wọn sì ló ń jó wọn dẹ̀ tún slọ̀njọ̀ àyín èèyàn pẹ̀lú aráàlú ẹ wà ní epo ojúlá lákàn fi sọrí punch ló punch gbáǹkan gbèrò yìí náà.
0: Olúwa dẹ sí
1: àgbáwo
0: gbéra.
2: Is that Alfie playing football in the rain?
3: It's Tobichi.
2: My goodness. When did he grow up?
4: That's it with kids.
5: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development with the new Nankid 4 with HMOs to support your child's development, probiotics and high quality proteins to support age appropriate growth. Nankid 4, nourish your child's potential.
6: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
7: Power Oil, Power Oil.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
10: Where's the place on the side of light?
11: Oh yes, it is going to be an explosion of lights as our worldwide apostle Dr. Layemi Omeledumare, number one from Ibudo Jesu Prayer Mountain for all the nations, Ibadan, returns Holy Ghost City, Emere, Kila Area, Abeokuta Expressway with this power-packed great Holy Ghost revival and miracle with the theme, The Light Has Come. Come and experience the raw power of light, starting with the cheapest Omeledumare Federal Market from 10 a.m. on Monday 25th of May, Miracle Revival from Tuesday 26th of May, Thursday 28th of May 2026 at 4 p.m. daily, and Night of Testimonies on Friday 29th of May from 10 p.m. Venue, Holy Ghost City, Emere, Hila Area, Ibadan, Abeokuta Expressway, Odeda Local Government, Ogun State. Everyone will be having unimaginable access to both spiritual and physical blessings with different gifts of raw cash, foodstuff, clothing, and lots more. Why Apostle Dr. Layemi Omeledumare, number one at Daily Book of Mr. Evidence, will be ministering. Three buses will be available to and fro from all our branches in Ibadan. Or you are laughing at Shiro Motor Park at Abeokuta, 090-4545-5286. The same Jesus.
3: Here you go, dear.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
12: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
13: Milo!
14: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
15: SELARRIE salary
14: boda mi espelli espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
16: TURMERIC turmeric
14: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
17: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
18: Bankogbi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
0: So, a kin kaabo pada si itesiwaju Bankogbi ìròyìn lori ikanni omoluabi Splash 105.5. Lọwọ iyeja lo o si akata aro to njade lati akata ile ise olopa ni ipinle ti Katsina gege bi ati nwi wipe owo ti ti afurasi kan ni odun 15 45 toruko re nje Surajo Isiaku fun esun wipe ohun na lowo o si nse agbateru fun awon iko ajinigbe ati awon ti won ma diban ni lana wipe andaran sugbon to je wipe inti won pada ti won pada nse ona ti won fin ha awon eyan le mo ti won si ndi ha mara pupo ni ijoba abile ti Matazu ati ayika ati ayida agbegbe yi gege bi ile ise olopa na bi won ti so won ni awon afurasi yi ona ni won ma lowo o si ikolu kan to sele ni abule ti won pe ni Sayaya ni ijoba abile ti Matazu gangan ni bi ti won ti jo ile kanle ti won si ha awon eyan le mo koda wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n wà ní àkàtà agbègbè ti Matazu yìí wọ́n gba ẹ̀mí ọlọ́pàá kan bẹ̀. Nínú àtẹ̀jáde tí wọ́n wá fi sóde láti pàṣẹ bí wọ́n ti ní ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ DSP Abubakar Sadiq tó fi sóde tó sì tó àwọn oníròyìn létí ó tó wọn lọ́wọ́ lọ́jọ́ ajé Monday àná ní ìpínlẹ̀ ti Katsina gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ń wí o. Wipe ileṣẹ ọlọpàá ni ipinle ti Katsina labẹ dari eni ti se Commissioner of Police Ali Umar Farouk PSC won ni o se lalaye wipe awon mo ti ni akosile aseyori to gbangba pupo pelu bi owo won ti te afurasi kan ti oruko re nje Surajo Isiaku okunrin ni eni odun 15 gege ba ti wi isaju tọ́wọ́ náà lọ́wọ́ lórí àwọn orí iná onírúurú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè náà kódà òun gangan ni ògbónàgbòǹgbò tí tàwọn lólobó tí sì máa fún àwọn ikọ̀ yìí tí máa fún wọn lọ́wọ́ lórí ìlànà bá ti tọ́ bá ti rìn ní ìjọba àbílẹ̀ ti Matazu àti àyíká àti agbègbè rẹ̀ wọ́n ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026 lọ́wọ́ bí nǹkan bí aago mẹ́rin lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ni wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ìtanilólobó kan láti pàṣẹ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tí máa fimọ́ fínlẹ̀ àti ìwádìí wọ́n ní abẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ afurasí yìí débi tí ọwọ́ ti padà tẹ́ gangan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pọ̀ nífupọ̀ lẹ́yìn ẹ̀bẹ́ wọ́n ní ó ṣe àlàyé o ó pe ara rẹ̀ ó pe ó kọ̀ọ̀kan wọ́n pè é ní arákùnrin kan Bello tí òun jẹ́ ògbónàgbòǹgbò olórí nínú àwọn ikọ̀ ajínigbé àti àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da àlàáfíà agbègbè láàmú kódà ó tún dárúkọ ẹnìkan ti won pe ni babaye ti ohun ti na papa bora bayi lati bi odun 2024 afurasi yi o se apatenu jawa o wi pe fun igba meji ototo lawon ti lowo lonu iwasi jinigbe ni agbegbe ti sayaya abule ni to nbe ni ijoba ibile ti matazu nibi ti million meje ti an ti lanfani ati gba lowo awon malebi awon eyan ti won jigbe kodawo se lalaye wi pe owo to din ni egberun lona 100 kan ninu million kan ni ohun gba lo je ipin tohun 900,000 naira ni ohun gba gege bi ipin tohun pelu ebe na o tun wa se alaye wi pe awon a ma gbe igbese lati pase olori ninu iko awon agbeban wonyi ti npe ni belo ati awon ko re ti won be ni abule ti dukawa Oni fun igba meji ototo lawon ti damalu lo si akata won nbe to si je pe ohun ti gba bi egberun lona 40 naira 40,000 naira gege bi ere ti tohun woni pelu eyi pelu igbeyanju papa julo isele to sele ni ojo kanu osu kerin odun 2026 eleyi ti won fi jo ile ati awon ikolu to sele ni abule ti sayaya ni matazu ijoba ibile ni o sokunfa bi olopa kan ti pada gbe mimi ti nbe ni ile ise olopa to wa ni eka ti matazu gbogbo igbiyanju na ni won sa lowo bayi lati ri pe awon iko afurasi akegbe re to ku ti won jo nsise laabi ti won ti na papa bora o na ni owo pada te gege bi won ti wi o sugbon lowo yi owo sa ti te afurasi ti ma ta awon iko ajinigbe atawon agbeban yi je ma ta won lolobo agbepo laja tire won ni o jale bi eni ogbale eh o gaga bayi le
13: lo le
0: eh owo ta ti te lowo o si tin se igbenjo apatenu jowo lowo lowo bayi
13: o da iroyin kan na tun leleyi inu we iroyin punch lo ti jade ni bi ti won ti ni ajo agbogun ti gbigbe ati ilo ogun oloro eka ti ipinle edo National Drug Law Enforcement Agency tamo si NDLEA wani won ti wo ko igbo meji ototo kan lo ninu igbo ati ago eleto nbe ni agbegbe ti ijoba ibile Orionwon ni ipinle ti Edo lohun won si ba gbogbo nkan ti nbe nbe je tan patapata pe eyin nda ko irufin re tori gbogbo nte ba gbin sibe lona ti o gba ofin wole e pada fi rufin ni eni ti se adari iko ajo ohun Michelle Ofoyeju woni na lo soro idi mimo nu oro to bode lojo aje Monday to nso wi pe awon oko igbo ohun o na ni o je pe ata ba ni ka wo igbo iyen kukuye ti won gbin sibe ni nti won ti gbin sibe ni ti awon si ti baje woni je mo pe n lo bi egberun edegbeje abi ka so pe egbeje kilo o din mejila re o wa le penpese 1388.42 kilograms na ni kukuye ti nbe nbe ti won baje ninu oko igbo won o fi kun wi pe awon merin ototo kan ti o ma nsowo ka gbe agbeda abi afoda ogun oloro abi lilo re won na ni owo te o lasiko ti okan ojo kan se ariju ti o nwaye ni awon apa bi kan ni ipinle Edo laarin ose kan seyin ti o lo o wa toka so waju ni ewe ipe ko ti si eni na o ti awon le wi pe awon gbe lasiko yi oni lasiko igba ti won fi wonu oko igbo na lo nitori pe awon ti won wa nbe ton je agbe oloko gbo awon funra won won o si ninu be lasiko na boya enikan ti se afin to fun won ni Kuseni tomo, gega bo she wi o, wani nino a wan meni o toto, ti wan besha, lasi ko yri ju ti wani ka kiri, ti wan para ro ara kiri. Ari o bini meta, gege bi eni afurasi ati o kuni kan. Le ti o wak pada te wan, wani a wan le yun, wani a, ni agbegbe ti I joba, I bile ti ore do, ni olulu ikunle do ni bini, ni ben nan wawa o, ati agbegbe kanta mo si oluku. Ati uduwuga eleyi ti nbe ni ijoba ibile ohun one day ni ipinle edo awon ni afurasi ohun oruko won eniye osagwe eni odun 25 osaretin erabo ìyẹn jẹ́ ẹni ọdún mẹ́tàléní ogójì 43. Vivian Chukwuma ẹni ọdún méjì dín ní ogójì 38 àti Osigwe Omogi ẹni ọdún mẹ́rìnléní ogójì ń lòun ṣe. Ẹni ìyọságun yẹn jẹ́ 25 years ń tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Wọ́n ní yàtọ̀ sí èyí ẹni tí í ṣe adarí ikọ̀ ti àjọ agbógunti gbígbé àti ìlú Ògùn olóró sọ̀rọ̀ wípé iléeṣẹ́ àjọ ọ̀hún ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó mójútó ìdàgbàsókè agbègbè Niger Delta ìyẹn Niger Delta Development Commission náà ni wọ́n ti dìjọ gbé ètò kan kalẹ̀ ètò ọlọ́jọ́ mẹ́ta kan àrà ọ̀tọ̀ ni tó níṣe pẹ̀lú ìtanijí àti àìsọniníyè lórí àti báwo láti àpínwọ́ àbí mú ìdènà bá àwọn ẹfẹ́ irúfẹ́ ìwà kí wà bí èyí tó lè fẹ́ ṣẹlẹ̀ lágbègbè ẹni èyí sì wáyé bẹ́ẹ̀ ní ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún tí a wà yìí ní olúùlú ìpínlẹ̀ Edo ní Benin.
0: Lónìí máa ń bẹ kí a tó máa lọ wọ́n ní àwọn arìnrìn àjò ní ojú ọ̀nà ìlọrin sí ìgbẹ́tì federal highway ní ìpínlẹ̀ Kwara lójú wọn ti ń rí mọ̀ bó báyìí látàrí bí wọ́n ti ní afárá kan tí a ń bẹ tá a mọ̀ sí Moro Bridge àgbàrá omi fò kọjá orí rẹ̀ ó sì wọ èyí tó jẹ́ kí súnkẹrẹ fàkẹrẹ àti àìlọ́kọ̀ kó bẹ̀rẹ̀ sí ní di fọpomọ́yọ̀ lápá bẹ̀ kódà wọn ní bí omi ti bọ́ ní ojú sánmọ̀ sí yìí òun ló fà á tí àgbàrá yìí tó fi wọ afárá yìí o léyìí tó sì jẹ́ kí àwọn èèyàn ti ń bẹ ní ojú ọ̀nà bẹ̀ lílọ bíbọ ọkọ̀ ó pagidínà rẹ̀ púpọ̀ wọn láwọn ibi tí nǹkan yìí tó ti wáyé òun náà ni oko olówó Mandala Axis ní Ìlọrin West ní ọgbọ́njọ́ oṣù kẹrin ọdún tí a wà yìí gangan ṣe mọ̀ wípé omi bọ́ lójú sánmọ̀ ń gbà náà wọ́n ní lẹ́yìn èyí ọkọ̀ àjàgbé kan tí òun gbé ẹrù tó ní agbára ó láǹfààní àti kọjá ń bẹ o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó bí bí afárá yìí bó ti yẹ̀gẹ̀rẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ yìí ó jẹ́ kí lílọ bíbọ ọkọ̀ kó di ranto lápá bẹ̀ pàápàá fún àwọn ìpínlẹ̀ tó múlé ti ìpínlẹ̀ Kwara bí ìpínlẹ̀ Ọ̀yọ́ bá wọlé àtàwọn tí ó máa lọ sí àkàtà Benin Republic border bẹ́ẹ̀ náà pẹ̀lú èyí wọn ni afárá ọ̀hún ó jẹ́ kí àwọn tí ń lo ojú ọ̀nà náà kọ̀rọ̀ ó díran tó lápá bẹ̀ ọlọ́run yóò jẹ́ kí ìgbìyànjú ìgbésẹ̀ pàápàá kó tètè wáyé
13: lórí rẹ̀ tí àwọn tí wọ́n sì jẹ́ elétò ààbò kan dákun kan bá wa wà ní
0: àyíká
13: torí pé ó tún máa ń jẹ́ irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tún máa ń jẹ́ bí àǹfààní fún àwọn oníṣẹ́ ibi láti fẹ́ hùwà kò tọ́ wọn wọ́n á wò pé nígbà tẹ́ ẹ̀kúkú ti rí bi lọ ọ̀nà ti dí mọ́
0: yín
13: ọ̀nà yín ò sì yá bọ̀rọ̀ wọ́n á fẹ́ ṣe ṣaka àní rí láburú mà ní gbọ́lá
0: àmì o àmì àṣẹ ìdùmàrè ẹyin níbí náà láti máa ṣẹnu déédéé síbí lórí gbàǹkọ́gbì ìròyìn fún ti ọ̀sán òní ní kété tá a bá ti ń dìde Michael Ọlátúnbọ̀sán onáàlẹ́ láǹfààní láti bá pàdé lórí ètò talking point bẹ́ẹ̀ tó bá di ní aago méjì ní òru mọ́jú ọ̀la títí d'aago mẹ́rin àbọ̀ ẹ pàdé Adenike Olówó kéré peace mama lórí ètò alàbọ̀rùn lágbára lọ́wọ́ ọlọ́run aago méjì àṣálẹ́ òní.
13: bẹ́ẹ̀ ni ẹjẹ́ pàdé lórí lájúlé ìtàn à ń ka ìtàn àròsọ ìrèké oníbùdó látọwọ D.O. Fagunwa òun náà ni ó sì ń tẹ̀síwájú ẹ pàdé wa ń bẹ̀ ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùn sí lórúkọ mi ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹ̀fọ̀ papọ̀jọ́ mọ́ ń kín ní ti kíkí ẹ̀yọ̀ lérékùṣù èkó èso a.
0: kúnlẹ̀ ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi yòókù yóò tún di lówùrọ̀ ọ̀la láṣẹ lọ́wọ́ ọlọ́run nígbà tá a tún pàdé lórí àkọ́tún ròyìn ẹ kú kalẹ̀.
16: Bálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebí ọ̀yọ́ láàrí
19: fún omojì ìwà tọpọlọ ló ń lò.

0: bíi tábìlì láti pín. Ènìyàn tó ju ọgọ́ta lọ sísìn ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Ikú pa ẹ́. Ikú pa ẹ́. Ikú pa ẹ́ lórí.
2: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
1: tó sì gbé wa tààrà
2: lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

dídùn púpúnà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN.

0: Sefo rẹ sòfò.
1: Máfo owó rẹ sòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: with love from Power Oil. From sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
1: Power Oil, hey, Power Oil.
2: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
3: Jẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
2: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
3: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
2: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi Power Bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
3: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
2: Itel, gbé ìgbé ayé tó rọrùn.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
3: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jọ̀lọ́fù ráìsì rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọkọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: Across Nigeria, MTN Foundation has impacted 600 plus communities with the What Can We Do Together initiative, inspiring a world where no community is left behind with better healthcare and science lab facilities. Nominate a primary healthcare center and a public secondary school for upgrade today. Visit www.mtn.ng/wcwdt or text MTN to 421. Nominations close June 8, 2026.
5: New West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré.

0: ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú
1: Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
0: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
1: Rin jìnà.
0: Náwó díẹ̀.
1: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kìí ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kick Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Ríjìnà
1: náà owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: wọ́n ń lù mí tó bẹ́ẹ̀ tí mo fi dìgbò lulẹ̀ tí mo dákú ìgbà tí ò yí fẹ́ sí mi ni mo sì tó le dìde ìgbà tí mo dìde tán mo múra ó di ilé ọba mo fẹ́ lọ fi ẹjọ́ sùn ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀hún ibi tí wọ́n ti ń fẹ́ òyì sí ọba pàápàá ni mo bá wọ́n ti lù ú wọ́n dá a lẹ́sẹ̀ eyín rẹ̀ méje sì ká.
1: Eyín ọba ká.
0: Kìkì òkú ọmọ ènìyàn ló wà ní ìgboro èrò ẹ̀yìn. Ìlú ìtọ̀sílẹ̀ ni. Ibi tí mo ti ń rìn ká, mo rí ọmọbìnrin kan tí ó kí mi.
2: Ẹ rè wá o.
0: Ẹ
2: máa rọra o.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Mo sì ró nǹkan tí ojú mi rí fún un. Òun náà ló làá yé mi pé ojoojúmọ́ ni ìjà ní ìlú ẹ̀rù ẹ̀yìn. Ojoojúmọ́ sì ni olè jíjà. Ó wí fún mi pé agogo mẹ́fà alẹ́ ni olè jíjà bẹ̀rẹ̀. Ó ní.
2: Ọmọkùnrin, ṣé ni kí o wá ibi sá pamọ́ sí nígbà tí o bá di ojú alẹ́? Nítorí wọ́n lè bọ́ ṣòkòtò ìdí rẹ lọ.
0: Mo wí fún un pé n kò rí ibi wọ̀ sí. Ó sì wí fún mi pé òun ó bá mi sọ fún bàbá òun bóyá wọ́n lè gbà mí sí ilé àwọn. Lóòótọ́, ó bá bàbá rẹ̀ sọ, wọ́n sì gbà mí sí ilé wọn. Ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá rẹ̀, ohun tí mo gbọ́ yà mí lẹ́nu. Ó kí mi dáadáa. Ó ní.
3: Ìwà ọmọ ènìyàn. Ìlú ẹ̀rọ ẹ̀yìn ni ìwọ wà yìí. Ìyín ni ilé ọ̀gbẹ́ni Rikishigori Ìtẹ́. Òun ni ọba wa. Ìlú wàhálà nìyí. Nítorí àti ọwọ́ èṣù ni Rikishigori Ìtẹ́ ti máa ń gba àṣẹ gẹ́gẹ́ bí ètò ọba ilẹ̀ yìí. Jẹ́ kí n ka òfin tí a ní láti tẹ̀lé lójoojúmọ́ fún wọn. Ìkíní, bí ilẹ̀ bá ti mọ́, olúkúlùkù ní láti máa lu ẹnìkejì rẹ̀. Ìjà ńlá ní láti bẹ̀rẹ̀ ní ìlú. Ẹni tí kò bá jà nínú ìjà yìí yóò rí ìbínú ọba. Agogo mẹ́jọ, olúkúlùkù ènìyàn ní láti kó òkú tí ó kú nínú ìjàjọ sí ẹ̀yìnkùlé rẹ̀. Agogo mẹ́sàn-án, àkókò èpè àti èébú ni èyí. Gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí ní láti máa bu ara wọn kí wọ́n sì máa ṣẹ́ èpè tí ó burú gidigidi. Agogo mẹ́wàá, gbogbo ọmọ ìlú ní láti lọ jẹun. Agogo mọ́kànlá, eléyìí ni àkókò ìpàdé èké. Gbogbo ènìyàn ní láti máa purọ́. Ìran tí ó ṣòro láti já. Àkókò Rikishi ni èyí pẹ̀lú. Ẹnìkan ní láti wá ẹnìkejì mọ́ra. Kí wọ́n pa èrò bí àwọn ó ti ṣe sọ ẹnìkẹta di ìròyìn. Agogo méjìlá, eléyìí ni àkókò ìgbéraga fún gbogbo wa. Ẹni tí kò bá ní nǹkan ní láti máa sọ pé òun ní. Ó sì ní láti máa sọ pé ẹni tí ó ní kò ní. Agogo kan, àkókò òfófó ni èyí. Olúkúlùkù ní láti máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún ẹnìkejì kí wọ́n máa tú àṣírí ẹnìkejì fún ẹnìkẹta. Agogo méjì, àkókò ìrẹ́jẹ nìyí. Olúkúlùkù ní láti wá ẹnìkan rẹ́jẹ. Ó sì ní láti kọ orúkọ ẹni tí òun rẹ́jẹ sílẹ̀ fún àwọn ọlọ́pàá tí yóò máa yẹ ìwé rẹ́jẹ wò. Agogo mẹ́ta, oúnjẹ ọ̀sán. Agogo mẹ́rin àti márùn-ún, ìpàdé olè jíjà ní èyí fún àwọn ọmọ ìlú. Eléyìí ni àkókò àti ronú ilé tí olúkúlùkù máa kó. Àgbo agogo mẹ́fà alẹ́ ni o lè jíjà bẹ̀rẹ̀ gan-an. Dájúdájú, ìwọ rí i pé ìlú yìí kìí ṣe ìlú tí ènìyàn ti lè ṣe nǹkan àǹfààní. Ìlú ìbàjẹ́ ni, ìlú ìparun sì ni pẹ̀lú. Nítorí náà, ìyànjú tí mo lè gbà ọ́ ni pé kí o má ṣe dúró pẹ́ níhìn-ín bí o bá ní ayé rẹ láti fi ṣe nǹkan. Báyìí ni bàbá ọmọ náà sọ fún mi, mo sì bẹ̀rẹ̀ sí ronú ọ̀nà tí wọ́n gbà yọ. Nígbà tí ó ti ń di agogo márùn-ún àbọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ti ilẹ̀kùn àti fèrèsé ilé wa nítorí olè. Ogójì ọ̀nà ni ariwo sì ti ta kí ilẹ̀ ọjọ́ kejì tó mọ́. Fìlà tí mo dé wọ inú ilé náà sọnù kí ilẹ̀ tó mọ́. Wọ́n sì jí àpótí aṣọ kan lọ ní ilé baálé wa. Nígbà tí ó di ọjọ́ kejì tí ọmọbìnrin tí ó mú mi lọ sí ibẹ̀ lọ sí odò lọ́kan omi, àkókò ìjà wọn ti bẹ̀rẹ̀, wọ́n sì lù ú pa. Bí mo ti yọjú sí ìta, òkú rẹ̀ ni mo rí ní ẹ̀yìn kùlé. Èrò ẹ̀yìn já ìlú tí ó wà létí omi òkun. Mo sì bẹ̀rẹ̀ sí wọ ọ̀nà àti wọ ọkọ̀ kí n sá lọ. Ṣùgbọ́n ọkọ̀ kìí dúró ní ìlú náà. Àfi bí ènìyàn bá lọ wẹ̀ bá ọkọ̀ tí ó bá ń kọjá láàrin agbami. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan, mo ṣe àkíyèsí ọkọ̀ kan ní àárín òkun. Mo sì múra kí n bá a lọ bá a. Ṣùgbọ́n bí mo ti bẹ́lu omi tí mò ń wẹ̀ lọ ni àwọn kan bẹ́ tì mí tí wọ́n lé mi lọ. Nígbà tí ó ṣe, mo mú òkun lọ sí ìsàlẹ̀. Wọn kò sì rí mi mọ́. Nígbà tí mo máa yọ, ibi tí ọkọ̀ wà ni mo ti yọ, mo sì dì mọ́ ọ.

oníṣòwò ní ọkọ̀ náà. Nígbà tí mo sì ti dúró pẹ́ díẹ̀ nínú rẹ̀, tí mo mọ díẹ̀ nínú àwọn èrò ọkọ̀, mo wádìí ibi tí wọ́n lọ. Wọ́n sọ fún mi, mo sì béèrè bí wọ́n bá lè jẹ́ kí n pa owó ọwọ́ mi pọ̀ mọ́ tiwọn, kí a jọ máa fi ṣe òwò, kí a sì máa pín èrè rẹ̀. Wọ́n sì gbà bẹ́ẹ̀. Mo ní owó díẹ̀ lọ́wọ́ nígbà náà, owó tí mo rí kó nínú ilé ìwin. Nígbà tí ó ṣe, a dé ìlú kan tí nǹkan ibẹ̀ pọ̀ púpọ̀. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́ kò ní iye, ọgọ́ta ni èépìnì, ọgọ́rin ẹyin adìẹ ni tọ́rọ́, àgbọn mẹ́wàá ni èépìnì. Garawa epo pupa jẹ́ sísì, a sì ra gbogbo àwọn nǹkan wọ̀nyí, a kó wọn sí inú ọkọ̀ wa, ọkọ̀ sì kún bámúbámú. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ sí mi nínú ọkọ̀ yìí tí wọ́n sọ fún ọ, ìwọ ọ̀rẹ́ mi.

0: a já mi lé kan a sì máa fi ojú àti ẹyin rẹ̀ sí mi a máa fi dẹ́rù bà mí. Ìgbà tí ó bá ṣe a fà mí ní ètè ìsàlẹ̀ àti tí òkè afẹ́rẹ́ fà á já. Yẹ́ẹ̀ torí ìkarahun ìgbín wà ní ìsàlẹ̀ ilé náà a sì máa mú ìwọ̀n yìí a máa fi hàn mí lára tó bẹ́ẹ̀ tí gbogbo ara mi bó fẹ́lẹ́fẹ́lẹ́. Yẹ́ẹ̀ àyà àyẹ̀ ẹ̀yìn mi ara mi apá mi ò gẹ́gẹ́ sẹ́ máa fi yẹ ẹjọ́. Nígbà tí ó pẹ́ mo bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mo ń ra ọwọ́ sí i ṣùgbọ́n kò tilẹ̀ wò mí lójú rárá ó ń fi ìyà jẹ mí bí a ti ń lọ. Nígbà tí ó ṣe ilé náà kanlẹ̀ mo sì rí i ó jáde ó sì ti ilé náà sí iwájú lẹ́yìn náà ó fà mí jáde nínú ilé náà. Nígbà tí mo sì wú ẹ̀yìn mo rí i pé òkúta tí ó nípọn tí ó sì tóbi tí ó dàbí dígí ńlá kan ti sí omi òkun mọ́ apá kan orí ilẹ̀ tí ó jẹ́ kìkì yanrìn funfun ni mo wà. Nígbà tí mo wo iwájú mi mo rí ilé tí ó tóbi tí ó sì ní ẹwà púpọ̀ iwájú ilé náà kún fún ewéko kéékèèké tí ó dúdú mìrìnmìrìn tí wọ́n gé mọ́lẹ̀ tí ó bá ara wọn dọ́gba tí ó sì mú kí agbègbè náà dàbí ilé ọba pàtàkì kan. Ọ̀nà kan wà ní iwájú mi ibi tí ọkùnrin náà mú mi lọ ó jẹ́ ọ̀nà tí tóbi ó kún fún yanrìn funfun ṣùgbọ́n nígbà tí a rìn bí àádọ́ta ẹsẹ̀ bàtà mo rí òpó méjì tí wọ́n rìn mọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan ní apá ọ̀tún àti òsì wọ́n gbé igi ńlá kan lé orí àwọn méjèèjì ní ẹ̀gbẹ́ igi tí wọ́n gbé lé àwọn òpó méjì yìí lórí mo rí àkọlé yìí níbẹ̀.
1: Eléyìí ni ààfin àrọ̀ gìdìgbà kì í ṣe olórí ẹja inú omi ọdún àrọ̀ gìdìgbà súnmọ́ ìsílẹ̀ kí àwọn ẹbọra ìsàlẹ̀ ibú omi òkun lọ máa wá àwọn ọmọ ènìyàn wá kí wọ́n fi ṣe àyè ọdún ọba.

tí wọ́n ti kúrò nínú ilé kékeré tó gbé mi dé ìsàlẹ̀. Ní ìwín náà ti kó mi lọ́wọ́ méjèèjì sí ẹ̀yìn, tí ó fún mi ní okùn dain-dain. Ọwọ́ òsì ló sì fi tì mí ní ìpàkọ́, tí ó ń taari mi bá ojú ọ̀nà lọ. Ìgbà tí mo ti dé ibi òpó méjì yìí, ni mo ti bẹ̀rẹ̀ sí rí àwọn ewin bí èyí tí ó mú mi yìí, tí wọ́n dúró sí ẹ̀bá ọ̀nà lọ. Àwọn wọ̀nyí ni ọlọ́pàá ibẹ̀. Nígbà tí a rìn díẹ̀, a túbọ̀ súnmọ́ ilé tí mo ti ń wò níwájú. Mo sì rí i pé ààfin ńlá ni. Àwọ̀ ààfin náà, ẹwà rẹ̀ sì pọ̀ gidigidi. Bí a ti rìn láti apá kan dé ìkejì, ni àárín ohun ọ̀ṣọ́ tí wọ́n fi góòlù ṣe. Nígbà tí ó ṣe, a já sí ibi tí ó tẹ́jú pẹrẹsẹ kan báyìí nínú ilé náà. Wọ́n sì to oríṣiríṣi òkúta sí ìta ibẹ̀. Gbogbo rẹ̀ ń kọ́ mọ̀nà bíi mọ̀nàmọ́ná ojú ọ̀run. Nígbà tí mo wo òpin ìta pẹrẹsẹ náà ní apá òkè, mo rí ẹnìkan tí ó jókòó bí ọba. Àrọ gidigba ní èyí ni. Kò tilẹ̀ jọ ẹja rárá. Ó dà bí ọmọbìnrin, ó sì di irun orí rẹ̀ wínníkín. Ó da aṣọ àrán, tí àwọ̀ rẹ̀ dàbí aṣọ aláró tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ bora. Wọ́n sì fi àrán pupa bo ẹ̀gbẹ́ ògiri lẹ́yìn rẹ̀. Àtẹ̀gùn kéékèèké kan báyìí ni wọ́n fi òkúta ṣe láti ìsàlẹ̀ lọ dé òkè ibi tí àrọ̀ gidigba wà. Gbogbo àyíká ibẹ̀ sì ní ẹwà gidigidi. Nígbà tí ó rí wa, ó dìde. Ìgbà tí ó sì dìde yìí, ni mo tó wá rí i pé ìrú wà ní ìdí rẹ̀ bíi ti ẹ.

0: bí kò bá ṣe kó ronú pìwàdà lójoojúmọ́ la ń tẹnu mọ́rọ̀ yìí kí wọ́n ba lè gbà every tuesday la ń tẹnu mọ́rọ̀ yìí kí wọ́n má ba ṣègbè. Arákùnrin arábìnrin Jésù fẹ́ràn rẹ̀ arán mi níṣẹ́ kan sí ọ pé ogun jíjà rẹ̀ tán. Jésù sọ nínú ìwé John 16:33.
1: These things I have spoken unto you, that in me ye might have peace.
0: Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún ọ pé nínú mi kẹ́ lè ní àlàáfíà.
1: In the world ye shall have tribulation.
0: Nínú ayé ẹ̀yin ò ní ìkọjú.
1: But be of good cheer.
0: Ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ó ní mo ti ṣẹ́gun ayé. Jésù wípé Jésù mọ̀ pé ìṣòro wà nínú ayé. Ó mọ ohun tó máa wá bá pàdé. Ó mọ ohun tó máa dojú kọ. Ó mọ̀ pé ìdààmú wà nínú ayé. Ó wá sọ fún ọ pé kó o tújú ká. Ó ní òun ti ṣẹ́gun ayé. Ó ti ṣẹ́gun ayé fún ọ. Ó ní inú ayé ẹ̀yin ò ní ìkọjú. Ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. O ò ní láti bẹ̀rù mọ́ o. Ṣé ogun àlákàlà ni ayé fi ń bá ọ jà? Fọkànbalẹ̀, Jésù ti ṣẹ́gun ayé. Ìpọ́njú ni tàbí àìríná tàbí àìrílò la fi ń pọ́n lójú. Ó ní kó fọkànbalẹ̀, ó lóun ti ṣẹ́gun ayé. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo. Olórin kan sọ pé kí ló ń bà wá lẹ̀rù ara. Ẹrù kò sínú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè. Ẹrù kò sínú ọkàn mi kí ló ń bà ọ lẹ̀rù kò wí. Ẹrù kò sínú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè. Ẹrù kò sínú ọkàn mi. Arákùnrin mi bá mi ka Psalm 146:3.
1: Ẹ má ṣe gbẹ́kẹ̀rẹ́ yín lé àwọn ọmọ aládé.
0: Ó ní o má gbẹ́kẹ̀rẹ́ lé ènìyàn o.
1: Àní lé ọmọ ènìyàn.
0: Má gbẹ́kẹ̀rẹ́ lọ́mọ ènìyàn o, má gbẹ́kẹ̀rẹ́ lọ́mọ aládé o. Kò sí ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn tó fẹ́ ṣe fún ọ o. Tó bá wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ò ní ṣe é, wọ́n á tún fi ẹṣẹ̀ ẹ̀yẹ ni o. Kàkà kí wọ́n ràn lọ́wọ́, wọ́n ní ara ilé ẹ, ó mà ní wá yáhùn lówó mà ní. Ara ilé ẹ, ó lò fẹ́ sanwó sukú ọmọ, wọ́n á fi ẹṣẹ̀ ẹ̀yẹ ni o. Ìbádára kó gbẹ́kẹ̀rẹ́ lé Jésù, olùrànlọ́wọ́ ẹ̀dá gbogbo, òun ló lè ràn ọ́ lọ́wọ́ o. Òun nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Gbẹ́kẹ̀rẹ́ lé, ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni. Má sá kíyokíyo kiri mọ́, gbàgbọ́, dìrọ̀ mọ́ Jésù, takú ti Jésù lọ́rùn. Ara mi nínú Olúwa bá mi ka Sámuẹ́lì kìíní oríkẹwàá ẹsẹ̀ kẹẹ̀dógún bánà ó takú ti Ọlọ́run lọ́rùn.
1: Òun sì wà nínú ìbìnújẹ́ ọkàn.
0: Ana wa nu ìbànújẹ́ ọkàn.
1: Ó sì ń bẹ Olúwa.
0: Ó ń bẹ Ọlọ́run.
1: Ó sì sọkún gidigidi.
0: Ó sọkún Ọlọ́run lọ́rùn.
1: Ó sì jẹ́jẹ́.
0: Ó wá jẹ́jẹ́.
1: Ó sì wípé.
0: Ó wípé.
1: Olúwa.
0: Olúwa.
1: Àwọn ọmọ ogun.
0: Olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun bó bá lè.
1: Bí
0: ìwọ nítòótọ́ bá lè. Tó bá lè bójú wò mí.
1: Tó
0: bójú wò mí.
1: Tó sì rántí mi.
0: Tó rántí mi.
1: Tí wọn kò sì gbàgbé.
0: Tó gbàgbé ìránṣẹ́bìnrin rẹ yìí.
1: Bí wọ́n bá fi ọmọkùnrin kan fún.
0: Tó bá lè fún mi lọmọkùnrin kan.
1: Nígbà náà ni èmi yóò fi fún Olúwa.
0: Máa dá padà fún ọ.
1: Ní gbogbo ọjọ́ ayé rẹ.
0: Ní gbogbo ọjọ́ ayé máa dá padà fún ọ. Abẹ òní kan lórí. Ana képọ̀ Ọlọ́run. Ó ní tó bá lè ṣàánú ẹ̀gàn tí orogún fi ń gan òun yìí. Ta ni máa ràn wọn mi iṣẹ́ o. Ó dùn bí wọn náà bí tiẹ̀. Ẹ̀gàn yìí tó Olúwa. Ó takò sunkún pẹ̀lú ọ̀dùn ọkọ rẹ̀. Ọlọ́run gbọ́ ẹ̀mí kanlẹ̀ Ana. Ọlọ́run sì ṣíjú àánú wò. Bákan náà ni mo sọ fún ọ ní wákàtí tó bá lè fi ẹ̀dùn ọkọ rẹ kó fi ké pe Ọlọ́run. Ọlọ́run á ṣíjú àánú wò ọ́. Á ṣàánú fún ọ. Bó ti ṣàánú fún Ana á ṣíjú àánú wò náà. Á ṣíwé ìrántí àánú kọ̀ ọ́. Ana wọlé lórekun rẹ̀ ó sọkún sí Ọlọ́run lọ́rùn. Ìránṣẹ́ Ọlọ́run ni à. Eléyìí tí mo ti yọ ní wòyọ ní ọtí kọ́sà. Ogun tó ń bá òun jà ni pé àìrọ́mọ bí ni. Ẹ̀dùn ọkọ mi ni mo ń tú sílẹ̀ fún Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run kó fún ọ ní ìbéèrè rẹ. Àwọn ogun ọ̀run sì fún tẹ̀lé. Bí Ana ṣe bẹ̀rẹ̀ sí bímọ nìyẹn o. Ẹni tó ti ń yọ tẹ́lẹ̀ òun máa wá dà gan o. Ana bọ́mọ bá ti bí kan òun náà sọ ọmọ kan nù. Ó bá ti bí kan Ọlọ́run á gbèjà rẹ̀ wo ti ń gbọ́ mi yìí. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ mi pé Ọlọ́run yóò jà fún bó ti jà fún Ana. Ìṣòro Ana wá sópin nítorí kó képọ̀ Ọlọ́run. Ìwọ náà gbé ìṣòro rẹ lọ sọ́dọ̀ Jésù. Tú àròyé rẹ palẹ̀ níwájú rẹ. Ó ṣetán láti ràn lọ́wọ́. Képe yóò gbọ́ fún ìgbanimọ̀ràn àti àdúrà. Pe nọ́mbà yìí 08088038265 lẹ́ẹ̀kan sí 08088038265. God bless you.
2: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

0: olùṣọ́ àgùntàn wa Sunday Samuel Ekú kalẹ̀ lẹ́ẹ̀kan sí.
1: Yes sir.
0: Bẹ́ẹ̀ náà ni mò ń kí ìyàwó yín tí wọ́n wà pẹ̀lú yín ní alẹ́ tòní lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special. Bàbá wa nínú olúwa ìbéèrè tí akọ́kọ́ fẹ́ bí yín náà ni pé yóò tó ọdún mélòó tí ẹ pàdé ìyàwó yín nígbà tí wọ́n wà ní sisi àti wípé ń bo lẹ̀ ń lọ lọ́jọ́ yẹn báwo lẹ́yìn gan ṣe rìn wáyàwáyà tí àǹtí wa náà rìn wọ̀kọ̀wọ̀kọ̀ tí ẹ fi wá pàdé ara yín. Àwọn olólùfẹ́ wa tó ń tẹ̀lé wa káàkiri orílẹ̀-èdè àgbáyé wọn kì í fi eléyìí ṣeré wọn máa ń nífẹ̀ẹ́ sí.
1: Ẹ ṣe àtọkùn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé olùṣọ́ àgùntàn ni mí chọ́ọ̀chì tí wọ́n ń lọ ń gbà yẹn ọ̀rẹ́ mi ló ní chọ́ọ̀chì yẹn so máa lọ ṣe prógrámù ń bẹ̀ níwà mi ò mọ̀ wọ́n rí.
0: Àjẹ́ pé ọ̀rẹ́ yín ni alátọ̀nà alárinà.
1: Òun la látọ̀nà mi dé chọ́ọ̀chì yẹn.
0: Ngbẹ́ wa dé ṣọ́ọ̀ṣì nǹkan ohun tó wà lọ́kàn yín lẹ rí.
1: Mi ò tiẹ̀ mi tiẹ̀ mọ̀ but bí tí mo jókòó sí ẹ̀mi ránṣẹ́ àkànṣọ because èmi àtọ̀rẹ́ mi ẹ̀ ti mọra tipẹ́tipẹ́ gan mi ò lọ sọ́dọ̀ ẹ̀ mi ò mọ̀dọ̀ ẹ̀ òun máa wá bẹ̀ mi ṣe program. Bí wọ́n ṣe débẹ̀ lálẹ́jọ́ yẹn alẹ́ ni wọ́n ṣe débẹ̀ ibi tí mo jókòó sí ẹ̀mi ránṣọ fún mi pé ǹjẹ́ o mọ̀ pé egungun ẹ̀ wà níbí but mo wave ẹ̀ mo ní bí ti bá o ṣe possible mo ṣàǹbá tèmi lọ but nígbà tá a wá bẹ̀rẹ̀ program tí wọ́n tọ́jẹ́ tí mo lọ́ tọ́ka fún mi pé ẹni tí mò ń sọ fún ẹni ilé so ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn sá.
0: Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtakùrọ̀sọ?
1: Èmi
0: mama wa Rebecca Sunday.
2: Yes, atọ́kọ̀.
0: Sẹ́yìn ilẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀.
2: Rárá sá.
0: Mo jẹ́rìí ẹ̀yìn obìnrin ní kọ́kọ́ ṣáájú ẹ fi àwọn ọkùnrin sílẹ̀ fún yẹn ẹ̀yìn ilẹ̀ kọ́kọ́ kí ni gbólóhùn tẹ kọ́kọ́ sọ ǹjọ́ yẹn ẹ lè rántí?
1: Mo rántí.
0: A fẹ́ gbọ́.
1: So lẹ́yìn bá ṣe parí ìṣòru mo pè wọ́n mo dẹ̀ béèrè orúkọ wọn mo bóde aṣẹ́ ò lẹ́ ń ṣe ò báwọn ní nǹkan so ibi tá a ti bẹ̀rẹ̀ yẹn a bẹ̀rẹ̀ pẹ̀lú láti máa bára jọ gbàdúrà jọ gbara nímọ̀ràn títí kó tó pa aṣọ tinú wa jáde.
0: Ó dáa náà màmá wa kó tó di pa lọ sí ìbéèrè àṣírí ní ìpele ta máa ń pè ní bójú bá yẹjú kóhùn kó má ṣe yẹun. Ìbéèrè tí mo fẹ́ bí iná ni wípé ẹ̀yin náà rí pé bí nǹkan ṣe rí láyé ìgbà ni a gbúdọ̀ sọ pé láyé àtijọ́ ayé ìgbà ni ni a lè fi wé ohun tó ń ṣẹlẹ̀ láyé òde òní tó ṣe pé kò tiẹ̀ wá sí ìtìjú kankan mọ́.
3: Ìtìjú ti fò lọ.
0: Ọkùnrin àtobìnrin á pàdé ara wọn ní títì I fall for you mo kó ẹjẹ ọwọ́ tán.
3: Ibi ó ti bẹ̀rẹ̀ náà.
0: Àwọn kan wà tó jẹ́ pé wọ́n jọ máa wà níbi tán ti ń ṣe fàájì látàlẹ́ mọ́jú.
3: Bẹ́ẹ̀ nílé ijó.
0: Nílé ijó.
3: Ṣẹ̀kẹ́ṣù wọn parí ẹ̀.
0: Èwo ni Ṣẹ̀kẹ́ṣù? Madam, kí lẹ rí sí ìgbéyàwó láyé ìgbaanì tó ti pẹ́ sẹ́yìn àti láyé òde òní? Ń bo ló yẹ ká ti ṣàtúnṣe fún àǹfààní àwọn tó ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ wa lórí ètò yìí agbo ìfẹ́ special splash 105.5 FM ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn.
2: Ẹ ṣe àtọkùn ìmọ̀ràn lórí nǹkan tí lórí ìbéèrè yẹn nǹkan tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ní ìgbà ni
0: òun
2: ni wípé ìbẹ̀rù wà nígbà yẹn. Bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n kò sí mọ́ ní ìsìn.
2: Kò sí ìbẹ̀rù lọ́kàn
0: àwọn ènìyàn mọ́ ní ìsìn. Kí ló dé tí ìbẹ̀rù kankan ò sí mọ́ lóde òní?
3: Ó ti fi gun rẹ̀ lọ.
2: Ẹ ṣe àtọkùn àkọ́kọ́ a lè sọ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé òde òní ní ìwòye tèmi àkọ́kọ́ ìmí wá látọwọ́ sàtánì. Tó ṣe wí torí pé kò mo lè sọ wípé bí àwọn èèyàn ṣe ń bá ọlọ́run rìn nígbà kan kì í ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń fara wọn jẹ̀ láti bá ọlọ́run rìn nísìnyí. Tába tẹ̀lé káwọ̀ pàápàá jùlọ àwọn ọmọ tó wà ń ta nísìn ṣọmọ míì tí ò ní tí ò dúró láti gbọ́ nǹkan tí òbí ń sọ wọ́n kàn sáré pé tó bá ṣe wù mí at least mo ṣàtìlẹ́ mo ti dàgbà tó júbọ́ mo lè ṣe bó bá ṣe wù mí mo lè live life mo bá ṣe wù mí láì ṣe pé bóyá ẹnìkankan fún mi ní ìmọ̀ràn so ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe nǹkan tó wù wọ́n nìsín.
0: Madam ṣe àwa lè sọ pé àwọn bàbá màmá tó bí ọmọ tọmọ bàlágà tó ti ń wò pé ó mà yẹ kémi náà lọkọ ó mà yẹ kémi náà fẹ́yàwó ṣé àwọn ló kù díẹ̀ káàtó wọn ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ foundation wọn ṣe iṣẹ́ wọn dáadáa bíi tìgbani àbí kí lè rí.
2: Ẹ ṣe àtọkùn ọ̀pọ̀lọpọ̀ òbí ṣì ń ṣiṣẹ́ dáradára bí àwọn tìgbani náà ṣe ń ṣe tó ṣe wípé ọmọ mi àákàn decide láti ṣe tiẹ̀ láyé ara tiẹ̀ to se pe igba to bi ba de so so so so so so ti o ba ti won ba de gbo won o pe awon ti gbianju ta won
0: o le se ma oluso agutan gege bi oluso agutan pelu bi nkan se nlo laye ode oni awa na ti so ade fenuko wi pe mo tin se laye igba ni a kin fe so pe aye atijo igba ni ni o da be ni po ti yato gedegede si olaju todi oni laye social media kila le se pastor abi bi o se ma ri lo na lele yi
1: e se atokun se ro ohun ta le se ni pe afi ki olorun ba wa da gbogbo okan awon odo ko olorun da okan awon odo pada si odo re bi omo kokan ba ti mo olorun lati nu ile re ati huwa ibaje ko ni se se tori pe ni aye igba ni iberu wa ani onitiju wa sugbon nisin eni to ye ki kojo onitiju gan ohun gan ti ba re je lodo en ti won fe tiju so gbugba ohun kan yen afi ti gbugba ba fi ba pada sodo olorun wa
0: o da pastor
1: yes sir
0: pastor Sunday Samuel
1: yes sir
0: oro olorun wi pe bi ipile ba baje
1: kini olododo
0: kini olododo yo se
1: beni
0: ta ba nsoro nipa awon omo ta nso yi o ye ka lo sinu ipile le ninu idile baba to bi won olomo iya to bi won olomo o da bi eni pe bi awon baba mama se ma nse laye igba ni won ti pa oju se won ti won se mo o kiri si yen ka to kuro nbe
1: e se atokun o to ni ni aye igba yen awon baba taba awon obi won boju to omo ibi ti omo ba n gbe won mo be ibi ta omo ba n je si won gbodo omo ro re to n ba rin wa won oro isiti ranti omo ti won sugbon nisin awon obi wa nisin awon obi to wa nsin ah mo ti bi e bo se we ni ko sa yi eni o won lo se party kon ko se abuju to mo ko se abuju to peye latodo obi mo da fi awon obi kokan toro olohun ti ye lati le ohun loku
0: ah afi ko olohun sa na wa
1: o mi
0: a si laju sile eyin mama te n gbo wa nile omo yin de n fi ho ara re sile so da
1: ẹni ọmọ
0: obìnrin tó bàlágà tó ń fi wò ara rẹ̀ sílẹ̀ àwọn ọkọ hàhùn hàhùn náà ni ó máa gbé káàkiri ọ̀dà náà torí àkókò wa ẹ jẹ́ kí pásítọ̀ wa ẹ máa dìde láàrin ìṣẹ́jú mẹ́fà àtakò tó ìbéèrè mẹ́fà sí ọ̀dọ̀ ìyàwó yín ẹ wàá padà wá lẹ́yìn ìṣẹ́jú mẹ́fà kó tó di pé a máa wakọ̀ ètò náà gúnlẹ̀ díẹ̀díẹ̀ ẹ ṣe púpọ̀ o madam ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin obìnrin náà ti ẹ láǹfààní láti máa gbọ́ wa nílé iṣẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀yin náà o ẹ má máa fi gbogbo rẹ̀ sọ́wọ́ baálé-ilé iṣẹ́ baálé-ilé pọ̀ kan tó máa wá ohun tá a jẹ nínú mọ̀lẹ́bí wọ́n fẹ́ sanwó iléèwé wọ́n á ṣe gbá wọ́n á ṣàwo wọ́n á ṣe kòkò bàbá àsásùn ẹ̀yin ìyàwó ẹ̀yin náà níṣẹ́ pàtàkì láti ṣe torí ọjọ́ iwájú wa làwọn ọmọ wa tá a sọ yìí kọ́lọ́hún kó ràn wá lọ́wọ́ ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ ṣe ti tún jòkó jọ́mà ṣùgbọ́n kí n tó fún yín ní ìbéèrè yẹn bàbá àbàdàn abiola adékànbí slick lady ẹ kú kalẹ̀ o kí ló dé ojú ń ṣe arígbá kan now àwọn èèyàn wa ti ń bẹ ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé facebook àwọn ló ní àwọn ni ẹni àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ dáhùn ìbéèrè àkọ́kọ́ yìí kí ni ìtumọ̀ ìjìnlẹ̀ iléyá ẹ má wo ti ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe yé eyín sílà wà fẹ́ mọ̀ ṣé ìlú abínibí tó jẹ́ tẹni ló yẹ ká ti ṣọdún léyá àbí ibi ìyówù tá a bá ti ń gbé ẹ bá mi tún wí.
3: Àfẹ́ ká mọ̀ yìí pé ó kéwò pẹ̀lú bí ọdún léyá ṣe ń súnmọ́ yìí
0: táwa
3: náà súnmọ́ ní èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ ni pé ìlú tí a ti bí ni tọ́jú ríran wa láti lọ sọdún àbí káfẹ́ kan dúró níbi tí a wà tá a ti ń rí jíjẹ.
0: Ẹ kú làákàyè mama ìbéèrè àkọ́kọ́ lélẹ̀. Mo ṣàkíyèsí pé ẹ máa ń kọrin ẹ̀mí báwo lẹ ṣe ń gba ẹ̀mí sí fún orin ẹ̀mí tí ọlọ́run fi ń jìnkì yín.
2: Ẹ ṣe àtọkùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn mo kàn ó lè jẹ́ pé ní time tí mo bá kàn wà nínú ilé bóyá mo kàn ń yin ọlọ́run láti ibẹ̀ mo máa ń receive another song mi máa receive
0: mo fẹ́ kẹ́ ẹ túmọ̀ receive yẹn torí àwọn tí ò gbé bó.
2: ma gba orin
0: mi gba emi si latodo olorun
2: lati odo olorun
0: so le se wa sare ko le ni
2: ti mo ba ti receive e beyen ma ri
0: pe ti ri igba
2: ti mo ba ti gba beyen ma ri pe mo ko ti mo ba ti ko lera lera ma ri ko de
0: okay be se ri igba yen se lede gesi ni abi tabi ni bi yoba
2: ti ede abinibi
0: e korin kan ti to je emi si to lagbara to wa sin lokan bayi
2: ba

0: go.
1: Ẹ ṣe. Torí ìgbà tí balẹ̀ yín bá padà dé sí studio ta wà yìí, mo fẹ́ bèrè pé àárọ̀ lẹ máa ń gba ẹ̀mí sí orin yẹn ni, àbálẹ́ àbí ìdájí àbí ìrọ̀lẹ́?
0: Ẹ̀ṣẹ̀ àtọkùn, kò sí ìgbà, ìgbà tó bá ti wu Ọlọ́run láti fún mi náà ló máa fún mi.
1: Tó ń bá wá fún yín ní ẹ̀mí sí orin tó láti kẹ, baálé yín ò kí ń dí yín lọ́wọ́ o?
0: No.
1: Kí ni wọ́n máa ń ṣe nígbà yẹn?
0: Nígbà tí mo bá gba ẹ̀mí sí orin yẹn, tó bá ṣe pé wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, màá jẹ́ kán mọ̀. Tí mo wáyé pé mo bá ní assistant wọn láti jẹ́ pé láti máa nílò ìrànlọ́wọ́ wọn láti jẹ́ pé ká jọ ṣe rehearsal, ká jọ practice, àbí ká jọ pé ká jọ rehearse orin yẹn, ká jọ ṣe kó dánmọ́rán, wọ́n á dé assist mi, àwọn náà tún lè ràn mí lọ́wọ́ lórí ẹ̀.
1: Ọ̀dàna ìbéèrè kejì lọ báyìí. Oríṣiríṣi ẹ̀bùn ni Ọlọ́run máa ń fún àwọn onígbàgbọ́ tòótọ́. Irú ẹ̀bùn wo ni Ọlọ́run fún baálé yín? Àbáwọn náà ń kọrin ni.
0: Ẹ̀ṣẹ̀ àtọkùn, lóòtítọ́, baálé mi, àwọn náà nífẹ̀ẹ́ sí orin púpọ̀ jù. Wọ́n nífẹ̀ẹ́ sí orin púpọ̀ jù gan.
1: Orin ẹ̀mí?
0: Bẹ́ẹ̀ ni, wọ́n nífẹ̀ẹ́ sí orin.
1: A jẹ́ pé ẹ̀ ń jùmọ̀ ọkọrin papọ̀ nu tọkọ-tìyàwó olórin. Mọ̀ ń gbọ́.
0: Àwọn náà nífẹ̀ẹ́, wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀bùn orin.
1: Yàtọ̀ sí ẹ̀bùn orin, kí ni ẹ̀bùn tí àwọn náà tún pàpà nífẹ̀ẹ́ sí?
0: Wọ́n ní ṣe pé nínú ẹ̀bùn tí Ọlọ́run fún wa
1: ni,
0: wọ́n jẹ́ wòlíì.
1: Àríran.
0: Àríran bẹ́ẹ̀ ni.
1: Ọ̀dà, bàbá Ìbàdàn ẹlẹ́kẹta bi, bí dádì bá wà nínú ààwẹ̀, aago mélòó ni wọ́n máa ń sábà ṣinú ààwẹ̀ tán bá gbà lọ́jọ́ kan?
0: Ẹ̀ṣẹ̀ àtọkùn.
1: Mo wà náà mi lórí yẹn o.
0: Ẹ̀ṣẹ̀ àtọkùn, tí wọ́n bá gbà wẹ̀ nígbà kan ni o, wọ́n máa ń pẹ́. Bọ̀ nísinsìnyí, àwọn gọ́gọ́ ló máa sọ pé ẹ jẹ́ kó jẹ́ bíi 12 àbí 3 torí health mi. So wọ́n máa ń tètè ṣe
1: é sìn. Ẹ̀ẹ́dì ẹni torí ìlera ara.
0: Torí ìlera ara.
2: Bí aago méjìlá.
0: Bí aago méjìlá sí aago mẹ́ta.
1: Ọ̀dà, ìbéèrè kẹta bi.
2: Ìbéèrè kẹrin.
1: Kẹrin, ok. Nínú àwọn èso tí a máa ń jẹ nínú mọ̀lẹ́bí kálukú wa, èwo ni dádì ò fi gbogbo ara fẹ́ràn? Tẹ́ ẹ̀ tí ẹ gbọ́dọ̀ gbé síwájú wọn wá ní kí leléyìí. O ṣáà ti mọ̀ tẹ́lẹ̀, o mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí léyìn náà. Irú èso wo nìyẹn? What a very technical question this time around.
0: Oh my God. Kò fẹ́ sí èso tí wọn kì í jẹ. Bọ̀ èso kan wà tí
1: wọn. Àyàfi.
0: Àyàfi pineapple.
1: Oh, thank you for that. Pineapple. Eléyìí tí wọ́n máa ń ya jẹ nǹkan.
2: Ọ̀gbìn òyìnbó. Ọ̀gbìn òyìnbó. Ètò ní kìíní lẹ́yìn.
1: Apple.
2: Ara.
0: Pineapple tó
2: máa ń lẹ́gùn
1: lẹ́yìn. Pineapple. Wọ́n ní ká kóra ró lórí irú àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́run kò ràn wá lọ́wọ́. Èwo ló kù bàbá Ìbàdàn? Ìbéèrè karùn-ún. Ó lọ báyìí o. Mẹ́fà là ń dúró. Ẹ̀mélòó lẹ máa ń lo aago àdúrà láàárọ̀? Ta ló máa ń lo aago náà?
0: Ta bá lo àárọ̀ àti alẹ́ náà la máa ń lo aago àdúrà. Kò dẹ̀ sí, ó lè jẹ́ ọ̀dọ́ wọn ló máa fi, ó lè jẹ́ àwọn ló máa lù lónìí. Ó dẹ̀ lè jẹ́ bàbá ṣe tètè jí sí náà ló máa sọ ẹni tó máa lù.
1: Ìbéèrè kẹfà ló káàdì gbogbo ẹ̀ ńlọ. A fẹ́ kẹ́ ẹ sọ orúkọ ìfẹ́ méjì tí ọkọ yín fi máa ń pè yín, pé tí ò bá lorúkọ kan, a lorúkọ kejì. Ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni. Splash la wà nìbàdàn. Agbo ìfẹ́ what? Agbo ìfẹ́ special. Yes.
0: Orúkọ ẹ̀ṣẹ̀ àtọkùn, orúkọ àkọ́kọ́ tó máa ń lò ni Ayọ̀mí.
1: Ayọ̀mí. Ayọ̀mí. The joy of my heart. Ìkejì nǹkan?
0: Ìkejì. O máa lo ìfẹ́ mi. Yes.
1: Ayọ̀mí. Ìfẹ́ mi. Ok. Ayọ̀mí. Ìfẹ́ mi. Ọ̀dà. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èṣù ráàyè láàrin ẹ̀yin méjèèjì o.
0: Ọ̀dà
1: kò ti.
2: Ó ti.
1: Ok. Ẹ jẹ́ ká pe àwọn bàbá wa nínú Olúwa láti tètè bá wa dá sí ètò yìí, torí ìṣẹ́jú tí mo ní a ní fún wọn, ó ti ń pè lọ díẹ̀díẹ̀. mi si fe ki a da won duro ju bo se ye lo mo ki pastor Sunday Samuel e ka bo sori eto
3: e se atokun
1: ibi te wa te tin bo yi se se pe ngbo splash 105.5 fm ni
3: be ato ato
1: mo jeri yin abere bere akoko lowo iyawo yin gba te sin bi baba badan bi won ibere akoko yin
2: adupe lodo olorun ibere akoko ti a bi iyawo yin e ajin rere Rebecca Sunday ni pe bawo gan ni won se ma ngba imi si orin emi ti won ko
3: e se atokun bi won se ma ngba imi si ni pe to ba nka bible to ba nka bible imi si yen ma nwa
1: ka ni won ka bibele ona wo na tun fi ngba imi si
3: to ba wanu prayer to ba nse prayer to ba nse prayer
1: oda na ka ni imi si yen wa so kale si won lokan kini igbese ton ma nsare gbe kikini ye o ma ba salomo won lowo
3: igbese ton ma sare gbe na ni pe kon mu phone kon record e abi kon call e
1: kon mu phone kon gba orin yen sile
3: beni
1: tabi kon ko sile
3: beni
1: okay ibere keji lo bayi

0: bẹ́ẹ̀ náà ni a gbọ́ ìfẹ́ special náà ni ètò aládùn ètò tó ń rí sí ìgbésí ayé rere mọ̀lẹ́bí náà lẹ ti ń gbádùn látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò náà láago mẹ́jọ alẹ́ tòní ní ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn tó àwọn ìbéèrè fún ti alẹ́ òní bàbá àbàdàn bóun wọn ṣe ṣe sí inú ìbéèrè mẹ́fà.
1: Bẹ́ẹ̀ ni o, kódà tí a bá ní ká máa tu ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó tí wà wọn bá bára wọn mọ̀ bí ìsapá toro mọ yẹn ni.
0: Ìsapá àti yẹn yìí náà ni nǹkan ẹlòmíín pẹ́ ló kó fa.
1: Bí ìgbà tí yẹn bá tún fàgbà yẹn ó mọ̀ ọkọ ni. Tí ọkọ àti ìyàwó tí wọn bá gbé dé ara wọn tí èdè wọn sì yéde dáadáa ọ̀rọ̀ wọn máa ń bára wì sí wọn máa ń bára wọn.
0: Ẹyin gan rí wípé ìfẹ́ tòótọ́ ìfẹ́ àìṣẹ̀tàn
1: ńbẹ
0: láàrin àwọn
1: méjèèjì
0: láṣẹ sọ pé 1+1 is equal to 1.
1: ọ̀rọ̀ wọn bára wì sí wọn bára mu ẹ wàá lura yín pẹ́pẹ́pẹ́pẹ́
0: èso
1: ní ìyá yín
0: ilé
1: yóò ní ìdárò ẹ̀ṣẹ̀ púpọ̀ ìbéèrè mẹ́fẹ́ ẹ̀fà mẹ́fẹ́fà náà ni ó mọ̀ra wọn ká má gbàra wa lásìkò.
0: àbí o ẹ ṣe gan ẹ ṣe gan
1: ká sì mọ ìdọ́jú.
0: pastor alàgbà kímọ̀ pàṣọlá sọ 5x10 ní ọjà gbági tuntun ní new ìfẹ́ròdò ńbàdàn alàgbà kímọ̀ pàṣọlá sọ 5x10 màá tún ṣàlàyé fún yín lórí wọn wá fún yín ní pílò méjì èyí tí ó tó débẹ̀débẹ̀. Wọ́n máa ń ta bedsheet ìgbàlódé pillow àti oríṣiríṣi nǹkan ta fi ń ṣe inú ilé ní ẹ̀ṣọ́ alàgbà kímọ̀ pàṣọlá àwọn ló máa ń ṣètò gbogbo rẹ̀ ká sì má gbàgbé wípé sọ 5x10 lọ́jà gbági tuntun ní ìfẹ́ròdò nìbàdàn iná ni wọ́n wà wọ́n ta rechargeable light torchlight oríṣiríṣi tó máa ń ṣáàjì yẹn àti gbogbo àwọn nǹkan tó jẹ́ ohun èlò ìṣẹlẹ̀ lọ́ṣọ̀ọ́ akímọ̀ pàṣọlá pílò méjì ni tọkọtìyàwó alẹ́ yìí sọ pé àwọn fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ni friday tàbí saturday tó ń bọ̀ yìí a ti máa chat kó tó dìgbà yẹn máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ṣe ní pápápá. abbey tire and motor part ní ọlákúnlé bus stop àlàó akálà expressway ká tó dé lógúdù níbi tí traffic light ń pàṣẹ mọ́tò ní àpáta gàǹgà nìbàdàn páàtì mọ́tò páàtì márúwá páàtì ọ̀kadà làwọn ń tà ní tiwọn ká sì má gbàgbé pé better prices iná ni wọ́n máa ń ta nǹkan wọn ò kì í sábà múlé ayé lè fáwọn customer. wọ́n ń ta brand new tire àti ìtòkùnbọ̀ yálà fún mọ́tò márúwá tàbí ọ̀kadà wọ́n ta jáàkì bátìrì engine oil brake oil hydraulic oil power steering fluid gear oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ta bátìrì ọkọ̀ gbogbo nǹkan tí wọ́n sàn ń lò sí mọ́tò kódà fọganáísà ni aláṣẹ ibẹ̀ yẹn bí ọdún ọládòkun wọ́n tún kọ́ àwọn ọ̀dọ́ níṣẹ́ bí a ṣe ń dí táyà láṣẹṣẹ ní máa jáàkì táyà kúrò lẹ́sẹ̀ mọ́tò ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mí dúró lókè ẹnu md telecoms tó ń ta oríṣiríṣi fóònù gbàlódé níbi tí àwọn ọlọ́kadà tí wọ́n ti máa ń gbèrò gbági ní ògbèrè ìdí ọ̀sán ní ìlú ìbàdàn àwọn ń ta fóònù oríṣiríṣi android ní o samsung ní o iphone àti oríṣiríṣi fóònù gbàlódé bẹ́ẹ̀ náà ni àwọn èròjà èyí tí à ń lò fún fóònù wọ́n wà ń bẹ̀ lóríṣiríṣi ẹ lè rà á ní easybuy kẹsàn bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta md telecoms ẹ ṣe àdúpẹ́ ojú òní yín tì ẹ ní tẹ́ o tó adélébáre
1: arìnrìnàkóore
0: àkóyá ibi o
1: ẹ wọlé láyọ
0: ẹ dédé láyọ ẹ fọkànbalẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ kó jó tì yín
1: ẹ
0: bá kí àwọn ọmọ ẹ ṣe tí ẹ ń gbọ́ wa lọ́wọ́ bọ̀sùn aláyẹ̀dẹ́ fún ètò tí wọ́n sanwó fún.

lẹ́ẹ̀kan sí à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tá a mọ̀ sí facebook ẹ̀yin tẹ́ wà ní tiktok àti ẹ̀yin tó ṣe pé rédíò wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin bí a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ètò wa agbóìfẹ́ special. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa tọkọ-tìyàwó tí wọ́n wá láti amúni london amúlòkó ni wọ́n ti wá láyọ̀ àti àlàáfíà náà ni wọ́n máa padà délé tó ètò ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin èèyàn wa ká má gbàgbé bákan náà wípé a dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú olúwa prophet reuben aikore celestial church of christ òkè ìràpadà parish aka sẹlẹ gospel number 49 adé ọ̀sùn zone 2 ní apẹ̀tẹ nìbàdàn iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí í ré sí iná ọlá yín kò ní jó àjò rẹ̀yìn ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹyìn wa ní gbogbo ìgbà tó ẹ jẹ́ ká lọ sí oko tó ìfẹ́ ti alẹ́ òní ó lágbára gan-an oko tó ìfẹ́ talẹ́ òní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sisi tẹ́ ẹ ti bàlágà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkùnrin tí ẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́run kó tètè ṣe kó yá kankan kẹ́yìn náà níyàwó ẹ jẹ́ a máa fi ohun tó ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì ṣe àríkọ́gbọ́n o ọlọ́run kó ṣàánú gbogbo wa ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni ṣé mo rélé tí mo sọ lẹ́ẹ̀kan dèfìdó adélékè tó ẹ jẹ́ ká máa tẹ̀síwájú náà bọ̀sùn aláyànde magic finger ló wà níbẹ̀ lálẹ́ tí ò ní àmọ́ ibi tí ọ̀gọ́ sauce tó sá lọ tó fi babó ń bàbá tó gbèsókè ẹ ṣe.

0: Yes, the music of Davido Adeleke kò ní bàjẹ́ láláì. Ẹ̀yin olólùfẹ́, mo lérò pé ẹ̀yin náà ẹ gbádùn orin yẹn dáadáa. Ká má gbára wa ní àkókò oko tó ìfẹ́ ti alẹ́ òní. A fẹ́ kí ẹ rí nǹkan dì sí ọwọ́ àlàáfíà kí má bàa fi jẹun.
1: Pátákó tó fẹ́.
0: Àkórí eléyìí tẹ fẹ́ gbọ́ yìí la pè ní ìdájọ́ ìfẹ́. Ṣùgbọ́n mo rántí ọ̀rọ̀ Ọlọ́run kan tí ó sọ wípé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́, kó má bàa dá àwa papà lẹ́jọ́. Ẹ jẹ́ ká máa ṣọ́ra fún ọ̀rọ̀ ìdájọ́. Ọ̀rọ̀ ìdájọ́ le gan-an. Ẹlòmíì wà tó ṣe wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá a lọ́kàn jẹ́, àwa ni èmi náà ṣèdájọ́ fúnra ara òun bó náà ti ṣerú ẹ̀. Ọlọ́run ọba ni ọba onídàájọ́. Ọlọ́run nìkan ló lè dájọ́. Bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó bá lè rorí tó ronú désàlẹ̀ ìkọ̀kọ̀ọ̀kan rẹ, ó lè jẹ́ pé kí ayé rẹ kó lè bá a dára sí i ni. Wọ́n ní ènìyàn ń wojú, Ọlọ́run ọba mi ń wọkàn. Má máa ṣe ìdájọ́ fúnra ara rẹ mọ́. Torí àkókò tí ó ń pè wá lẹ́jọ́ ká ṣe pápá pàjáre, torí ibi tá à ń lọ ó sì ṣe díẹ̀. Ìdájọ́ ìfẹ́. Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú lórí ìpele oko tó fẹ́ tí à ń gbéyẹ̀wò lálẹ́ tòní lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run kan tí mo yán lẹ́ẹ̀kan wípé judge not so that ye shall not be judged. Má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá ìwọ papà lẹ́jọ́. Ẹ̀yin èèyàn mi, ọ̀dọ́mọkùnrin kan ó sìgbọ̀nlẹ̀ tí Ọlọ́run tó gbẹ́yẹrẹ fún. Wọ́n wá pàdé àti ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Bí eré bí àwàdà bí àwàdà bí eré àjọṣepọ̀ ìfẹ́ tí àwọn eléléèbó máa ń pè ní love relationship ó bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. Nígbà tá à ń tàkòtò ìbéèrè sáwọn àlejò wa ti alẹ́ yìí, a jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìgbà ni ó ti yàtọ̀ síta yóò di òní. Ẹ ṣàjẹ́ a máa fi gbogbo ohun tó ń lọ kọ́gbọ́n. Iná ni ò bá lẹ́jọ́ nú. Ọ̀dọ́mọkùnrin ó pàdé olólùfẹ́ rẹ̀ òpékè ọ̀páka. Wọ́n jọ ń ṣe eré ìfẹ́ lọ léní tèrè èjì tèrè tọ́jà àfikún. Ìgbà mélòó lọ́wọ́ fi wọ́wọ́? Bàbá Àbàdàn Adémọlá Ọlágbẹ́njọ́. Èyí ọ̀dọ́mọkùnrin tá à ń sọ yìí, òun ló ń pè ní Ọ̀gbẹ́ni Àkọ́dá Oró. Yorùbá ní àkọ́dá oró kò dàbí oró àdágbẹ̀yìn, àbí? Ọ̀dọ́mọbìnrin òun ló yẹ ká pè ní oró àdágbẹ̀yìn. Ẹ̀yin ẹ̀sà ti máa fi ọkàn bá wa bọ̀ lórí ipele oko tó ìfẹ́ lórí ètò agbo ìfẹ́ special èyí tí ẹ̀ ń gbádùn lọ́wọ́ níbi yòówù tẹ́ ẹ bá wà. Mo rí pé òtútù díẹ̀díẹ̀ ó ti ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín lábẹ́ ilé nínú yàrá tẹ́ ẹ wà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó rọ̀jò fún wa jàre. Àwọn méjèèjì wọ́n ní àjọṣepọ̀ ìfẹ́ tẹ́lẹ̀bó ń pè ní love relationship ó jàre. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn láfẹ̀sọ́nà, wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn dáadáa sóòótọ́ dé. Ẹni kí ló wá ṣẹlẹ̀ láàrin ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ tòní? Ó dàbí ẹni pé àwọn méjèèjì ohun tó wà lọ́kàn wọn náà ni pé kí wọ́n di tọkọtaya. Àbí nígbà tí àjọṣepọ̀ ìfẹ́ tó bá bẹ̀rẹ̀ láàrin ọ̀dọ́mọkùnrin tó bàlágà, ọ̀dọ́mọbìnrin tó bàlágà, kódà àwọn òbí bàbá màmá ní abala kínní abala kejì láì tiẹ̀ jẹ́ pé wọ́n ní sùúrù pé kí wọ́n sọ̀rọ̀, àwọn ọkùnrin àtobìnrin tá à ń sọ yìí wọ́n sọ̀rọ̀ láti ẹnu ara wọn, wọ́n máa wò wípé wọ́n fẹ́ fẹ́ra wọn ni.
1: Ibi fífẹ́ náà ni ó yọ.
0: Àbí kò sí ohun tó burú ń bẹ̀ ẹ̀yin olùgbọ́ wa. akọṣẹmọṣẹ oníṣirò owó ni èyí àwọn iléèbó máa ń pè ní àkántáǹtì ni èyí ọ̀dọ́mọbìnrin tí ó sì ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tó dúró tán ilé iṣẹ́ tó ṣe pé owó ń tibẹ̀ jáde dáadáa ó ń gba owó gidi lóṣooṣù ìfẹ́ àwọn ọ̀dọ́ takọtabo tá a wí yìí ó bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ bí ọ̀wàrà òjò ní èyí ọkùnrin bá sọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ ta mọ̀ sí girlfriend ó sọ fún un pé my dear kì í dé bá ní ká yẹ rí wọn ní gbọ̀ngbọ̀n báyìí ni wọn á kàn lọ́rọ̀ òun fẹ́ travel abroad òun fẹ́ rìnrìn àjò lọ sílùú òyìnbó láti lọ rèé ṣiṣẹ́ ajé torí wọn sọ pé béèyàn bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣirò owó tó wá ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ ìlú òyìnbó owó tí yóò máa wọlé sínú kòtò rẹ̀ yóò tún jẹ́ eléyìí tó wúyàn lórí ju ti nàìjíríà lọ ọmọbìnrin olólùfẹ́ ní kò burú kí boyfriend òun kó sáà fọkànbalẹ̀ níwọ̀n ìgbà tí ìfẹ́ tó ń bẹ láàrin àwọn méjèèjì tí ò bá ti yingẹ àbùṣebùṣe kò ní sí wàhálà ẹ wá rí nǹkan tí àǹtí yìí sọ ó ní kí boyfriend òun kó fọkànbalẹ̀ nítorí òun máa sponsor rẹ̀ lọ sílùú òyìnbó kí ó gbàgbé gbogbo expenses òun máa gbé gbogbo ẹ̀ tabadẹ ní ká wo ọ̀rọ̀ yìí dáadáa bàbá àbàdàn adémọlá ọlágbẹ́njọ abiola adékànbí obìnrin tó ń sọ pé máa ṣe gbá máa ṣe àwo yìí ó wá láti inú ìdílé tó ṣe wípé ọlọ́run rọ̀ lọ́rọ̀ lọ́jọ́ tí ẹyẹ fẹ́ fò tí èyí ọ̀dọ́mọ ọkùnrin tí mo sọ pé ó ní àjọṣepọ̀ ìfẹ́ pẹ̀lú ọmọbìnrin tó fẹ́ràn tó fẹ́ gbéra kúrò ní nàìjíríà lọ sí amẹ́ríkà girlfriend rẹ̀ ọ̀rẹ́bìnrin rẹ̀ ó sì dé airport pẹ̀lú omijé lójú léyìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn dínú ó wá yẹ kẹ́ ẹ lè bí mi bàbá àbàdàn adémọlá ọlágbẹ́njọ pé kí ló wá pàpà ṣẹlẹ̀
1: wá ti ní bẹ̀rẹ̀ yóò níbi tí ó forí sọ
0: ṣùgbọ́n boyfriend ta pe orúkọ rẹ̀ ní àkọdá oró nígbà tó dé sílùú òyìnbó tán pàápàá ó ti ríṣẹ́ àdúrà ti gbà àmọ́ ọ̀gbẹ́ni àkọ́dá oró ó ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ rú o ọmọbìnrin ti ń bẹ ní nàìjíríà tó ṣe pé òun ló nígbọ̀wọ́ tó ń kó gbogbo owó sílẹ̀ ó dàbí ẹni pé ọkùnrin tóun ti tàtàpọ̀ lọ sílùú òyìnbó kò fẹ́ máa nífẹ̀ẹ́ sí ọmọ yẹn mọ́ kódà ó ti gbàgbé gan wípé ọ̀dọ́mọbìnrin yìí ó gbé owó gidi kalẹ̀ fóun kò sóhun tí òun béèrè tí kò ní fún òun ẹ wàá ní kí ló ṣẹlẹ̀ bàbá àbàdàn bọ̀sùn aláyẹ̀dẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni o ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni àṣé ọkùnrin tó wà nílùú òyìnbó yìí bí ìgbà wípé ó ṣẹ́ṣọ́ owó ni torí iléeṣẹ́ tó ń bá ṣiṣẹ́ owó gidi ni wọ́n san fún un àmọ́ èyí tí mi ò tí ì mẹ́nu bà iná ni ẹnìkan tó dàbí àbúrò sí obìnrin tó wà ní nàìjíríà tó wá jẹ́ onígbọ̀wọ́ fún boyfriend ẹ̀ ní mọ́ríkà àṣàmọ̀ bó ṣe jẹ́ ọmọbìnrin ti bí ṣé ká pè ní bí àbúrò ni àbí bí ọ̀rẹ́ ṣùgbọ́n ọmọbìnrin tá a sọ pé ó nífẹ̀ẹ́ arákùnrin tó wà ní amẹ́ríkà yìí dájúdájú wọn èyí ṣe mọ̀lẹ́bí kan náà ṣùgbọ́n bí ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ bí big sister ni arábìnrin tó wà ní nàìjíríà ṣe jẹ́ léde kúkúrú wọn ṣáàtì ẹ̀ fura bí afẹ́fẹ́ ìfẹ́ ṣe ń fẹ́ láàrin àbúrò tó ń bẹ ní nàìjíríà ati okunrin to wa ni Morikano. Sugbon sponsor onigbowo obirin to ba laga dada ohun ti fokan si wipe en to ma fe niyan
1: to de ti gbokan
0: sugbon nigba ti nkan yi biri
1: o ti da so god
0: hey o ti di o god o sugbon eyi obirin ti bi nlero wipe ko si nkan kan ni ase kini kan be leyin nkan asa kama wole gba gbogbo akoko ire ni awada ni aburo ti bi tin be Nigeria ati akosomose oni siro owo won ti nronu pe Nigeria la won ti wa fe se wedding
1: nigba ko gbo oro jo
0: tan lo obirin to je onigba won tin be Nigeria won gan ti ri wi pe nkan ti yato ko ri bi ti tele mo ara ko wi pe ki lo nse okunrin yi ah ko to wa ye wi pe omo to kere si ohun gan lo wa nfe se bon se saye nu ka jo ma wo bo
1: oko ju e so ran ale
0: ojo gbeyawo de won wa si Nigeria
1: to
0: eyi obirin ti okunrin ara America nfe tele tele ohun na nse yata YouTube igba wi pe ko mo nkan kan ase
1: on de won leke ni
0: on de leke ni on de awon mejeji leke lo ba di lojo igbeyawo owo si wa obirin ta so yi pe on fe arakunrin accountant to nsise ni America ohun kan nawo lo ni ase ni nkan kan to fe se eyin te n gbadun wa kakiri orilede agbaye ani lati sora hey awon nkan kan wa to ye ka sa fun ku ma ba ko ba wa lojo ola nitori akoko hey ni ki lo sele abiola adekanbi lo ba di lojo igbeyawo un to wa ya gbogbo yen lenu bi igba wi pe iro ni gbogbo nkan ti won gbo tele tele wi pe sisi ti bi to je onigbowo bobo America ohun si ni eni yen fefe
1: to po lopo ko fokan sinu
0: to fokan sinu ngba to di ojo igbeyawo
1: roju mi
0: lo ba han si gbogbo yen pe odomo obirin kekere ti bi lara America fe o o ba se wedding ngba won pari gbogbo e eyi obirin yen ko bara je eni ti won jit ton ti gbagbe segbe o san so fun won pe a gbogbo ojo ijo te njo lataro wahala e ti egbiyanju ke jeun o ba lo gbe iresi ara oto wa o de ko nkan mi mu si to si ah wahala le nse lataro e ti e so pe ma jeun ah ani ka ka jo gbogbo jo to e ka jo ka wa jeun na ni
1: ijo mbele
0: ni o gbo nje sita awon mejeji won bere si ni jeun awon mejeji toko ti yawo to sese se wedding won wa nso fun aunty yen na wi pe ah kilele to join wa ni ah o gba teyin jo yen mi ma nje rice ni o ti to jare
1: ina ti le
0: lede kokoro eyin eyan wa
1: ti ati je gan ati je nkan mi
0: won je iresi won mu kan to tutu si ere ni awada ni oko lo koko na le iyawo na na le pelu e
1: odibo nlele
0: opolopo na awon alariya to wa nibe won ti lo ere ni awada ni oko ku iyawo ku ni eyi ti bi wan so pe olori buruku se won se se nu
1: oro ko ti je lo
0: olero po won ti je lo
1: awon jo n rori oda tele
0: won papa mu obirin yen o won fi si ati mole
1: sugbon nkan to da ti baje
0: nkan to da o ti baje eyin odomo obirin ati odomo okunrin ti e lanfani lati gbo wa lale yi e fi eleyi se arikogbon
1: gbogun ba je lo
0: ah eye ti won na ba ti mo pe wahala wa ninu eni ti won ti e pe ko fe tete saseyin o ki olohun ko saanu wa bo sun alayede orin te fi pamo fun wa nko e se agbo ife special e se ti en gbo wa e je ka lo se eka polo oja na ka to ma tesiwaju e se ti en gbo wa o
2: Flash FM 105.5
3: ohun agbabolu ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú àti fèrè. Ní bá pé eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard, tapped in by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners,

0: ẹjọ́ ti ọpọ́n sọ́kàn ní kóòtù olóòka ti alẹ́ òní ni èyí tí ìyàwó ilé kan arábìnrin Maya yàrá òtútù yìí pọ̀ pé ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni má fara kàn mí òtútù yìí pọ̀ ti agboolé tèmíyémi àdúgbò fètò sọmọ bíbí ní ìlú arágbẹ̀ kan kọ́.
1: Olùpẹ̀jọ́.
2: Olúwa mi mò ń jẹ́ o.
1: Madam.
2: Yes, sir.
1: Kí ni baálé rẹ ṣe tó fi wọ́ wá sí kóòtù olóòka lálẹ́ tòní?
2: Mo sì ń bi ni nìyẹn olúwa mi o. Lásìkò yìí tó jásìkò ọ̀gbẹ̀lẹ̀ kí bàbá kí baálé mi máa sọ yìí pé òun fẹ́ máa sùn yàrá ọ̀tọ̀.
1: Ọ̀dà ṣásìkò ọ̀gbẹ̀lẹ̀ ni àbí àsìkò òtútù àbí àsìkò ọ̀rinrin. Kò yé mi ni ṣé bí wọ́n lólùpẹ̀jọ́.
2: Bẹ́ẹ̀ni àsìkò òtútù yìí kí baálé mi máa sọ yìí pé òun fẹ́ ya
1: yàrá. So ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ìgbẹ́jọ́ kóòtù olóòka lórí ètò agbófinró special tí ìyàwó àbí ọkọ bá sọ pé òun fẹ́ ya yàrá, ohun tó ń sọ ni wípé àwọn ò fẹ́ jọ máa sùn papọ̀ kí kálukú máa so oorun tiẹ̀ ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Kí ló ṣẹlẹ̀ sí baálé rẹ tó fi gbé wá sí kóòtù olóòka lálẹ́?
2: Baálé mi tún mi ní ìsinmi baálé mi o.
1: Kí ni ìtumọ̀?
2: Tó bá sì lè bẹ̀rẹ̀ báyìí pápápá ó ti ṣe nǹkan tó ní ṣe ó ti kúrò ni. Ní ọdún márùn-ún
1: tá a. Ọ̀dà farabalẹ̀ madam, ohun tó ń gbìyànjú láti sọ fún wa ní kóòtù olóòka náà ni pé tí ìbálòpọ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ìwọ ìyàwó àti baálé rẹ tí í ṣe ọkọ, wípé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ eré gélé tìfẹ́ láàrin ìṣẹ́jú méjì ọ parí nù.
2: Bẹ́ẹ̀ni olúwa mi.
1: Kí ló mú ṣe nǹkan kan ṣe baálé ẹ ni?
2: Ṣúgà ẹ ti pọ̀ jù. Àwọn lẹ máa bá nídìí sweet. Àwọn lẹ máa bá nídìí.
1: Láìṣọ méke.
2: Láìṣọ
1: méke. Oúnjẹ súùtì.
2: Bẹ́ẹ̀ni àwọn lẹ máa bá nídìí mi níra.
1: Wọ́n tún láti rẹ̀ bọ̀.
2: Bẹ́ẹ̀ni àwọn lẹ máa bá.
1: Wọ́n ní ìṣẹ́jú ìṣẹ́jú ni wọ́n máa ń mu kinní amúnútutù.
2: Òun náà fi ń ṣomi.
1: Lédè kúkúrú baálé rẹ ọ̀tẹ̀ ọlọ́run.
2: Kò tẹ́mi lọ́rùn.
1: Tẹ́rẹ́ bá dẹrẹ́ ẹtì inú yàrá.
2: Rárá wọn ò lè ṣe.
1: Ń bọ̀ náà. Olùjẹ́jọ́.
0: Mò ń jẹ́ olúwa mi.
1: Alàgbà.
0: Mò ń jẹ́ olúwa mi.
1: Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan kò yé mi jàre.
0: Má fara kàn mí ni o.
1: Má fara kàn mí òtútù yìí pọ̀.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ṣé gbogbo nǹkan tíyàwó yín ń sọ ní inú ìgbẹ́jọ́ talẹ́ yìí, ṣé lóòótọ́ ni àbírọ́ ló ń pa?
0: Tó ń sọ ohun tó.
1: Wọ́n ní ìṣẹ́jú méjì ni ọ̀ lágbára ní ìṣẹ́jú méjì lọ.
0: Tó lè já sí rọ̀rùn ló ń sọ. Ó sì lè mú ọ̀dọ̀ ti tèmi ìnira lọ́ba dé lọ́dọ̀ tèmi.
1: Ó sì lè jẹ́ ìnira ọ̀dà. Níṣe ìgbà tí òjò rọ̀ ní èní títí di bá a ti ń sọ̀rọ̀ yìí, ńṣe nínú àwọn kan ń dùn wípé alẹ́ tòní ọmọ àfaláńtà lọ́wọ́. Torí pé ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin yóò jẹ́ eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin. Kí ló wá ń ṣẹlẹ̀ ní ilé tí.
0: Ọ̀rọ̀ tí òun sọ ohun tágbára mi bá gbé ni wọ́n sì.
1: Ni wọ́n ṣe ń pè ní lápẹ́pẹ́ yìí ní alias 2 minutes.
0: Bẹ́ẹ̀ ni ohun tágbára mi bá gbé ni.
1: Ọkọ ní ìṣẹ́jú méjì.
0: Nígbà tí wọ́n ń pariwo pé ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì náà la fi bí ọmọ mẹ́sàn-án ẹ̀ka máa fọ́ lọ́mọ lórí ìṣẹ́jú méjì náà. Bí ẹyìn ẹ̀yọ búlọ́ọ̀kù ní ṣe ń yọ ọmọ dáàlẹ̀ lórí ìṣẹ́jú méjì tí ń pariwo.
1: Alàgbà ọ̀dà kí lẹ̀ ń sọ tí ò dùn mọ́ yín lẹ́nu.
0: Èmi ò lè sọ
1: pé kọjá agbára mi. Ṣé nǹkan tó wá dáa ni kí baálé ilé tó bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kó wá jẹ́ pé ìṣẹ́jú méjì péré ó ti dìde gáhùn.
0: Ṣé ní tí ìran àṣẹ torí èsè fi gbé tí mo fi gun rìn káàkiri kí n ṣe ìtagbára mi bá gbé ni n ó ṣe.
1: Wọ́n ní tẹ́ ẹ bá rìn ẹsẹ̀ yín kì í múlẹ̀ dáadáa kí ló ń ṣe yín náà.
0: Ṣé kí n wá gbàgbà ẹni tí ọ̀tà ti rú ń pa ni ń wá èmi ọ̀ lágbára jù bá ń lọ.
1: Ẹnìkankan ò ní ta ti rú ń pa lásìkò yìí. Madam
0: tí ò bá pé.
1: Madam pẹ̀lú bí ìgbẹ́jọ́ yìí ṣe ń tẹ̀síwájú dàbí ẹni pé ìwọ ló ní wàhálà lọ́wọ́ o.
2: Lọ́nà wo.
0: Ìlọ máa fọkọ mikrafa tirila. Ìbẹ̀lẹ̀ ń jìyàn parí.
1: Kí ló dé kí lè ńgbà tí ìṣe pé bóyá
0: oúnjẹ ni.
1: Olúwa rẹ̀ tiẹ̀ lọ sí ilé ìtura tó wá fi ń ṣe iṣẹ́ bọ́ṣọ ọlẹ̀ kọ bá mi mọ́wọ́.
0: Àbí akọ fún un lọ́sibítù.
1: Bọ́ṣọ ọlẹ̀ bá mọ́wọ́ kí ló le tó bẹ́ẹ̀.
2: Ṣé òun wá ni ó wá yẹ pé kọ́ máa lè

0: agbára bíi ti tẹ́lẹ̀ mọ́.
1: Àdàmọ́ ni o bímí náà ṣe àgbà tí ń dé kẹ́lá kù.
0: Wọ́n láwọn baálé ilé kan tí wọ́n bá ti lo àsìkò ọ̀dọ́ bí kò ṣe yẹ kí wọ́n lò ó wípé ńṣe ní gbà míì tí wọ́n bá sáà ti ṣe láàrin ìṣẹ́jú kan méjì ńṣe ni wọ́n sáré dìde kúrò ń yára.
1: Olúwa mi ẹjẹ́ ǹjẹ́ ọ̀bẹ ló bá sì kó yìí ṣe rí kò sẹ́ni tí wọ́n mọ̀ pé torí adi tí báyìí ìlòjó ṣe máa ń sùn torí àfọ́jú ló ṣe ṣe ń kú pẹ̀lú títà ń sọ ní ìsìn kan gba oúnjẹ wo lọ kánú mọ gan ní ìsìn ní ìpínlẹ̀ tó máa ṣe kògẹ́kògẹ́ wàhálà lọ́sàn-án wàhálà lóru ẹ̀mí ń bọ́ lọ́nu gbogbo tó wá lè máa yọ ayàn tí ẹ̀mí téèyàn máa rẹ tí ẹ̀wà lọ jápùrù kéèyàn dẹ́yìn bẹ́ẹ̀ ni o.
0: Olùpẹ̀jọ́.
2: Olúwa mi mò ń jẹ́.
0: Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ nípa pé kò jẹ́ kẹ́ ẹ lè sùn nù lé ẹ̀fọn jẹ yín
2: kí ló nù fẹ́ yín. Nígbà sí màá rọrùn sùn náà ni. Ọ̀dà
0: mi ni pé irọ́ ni gbogbo eléyìí tó ń sọ yìí.
1: Epu rọ́ ní ń pa káàkiri ẹ̀fọn rọ́ ní ń jẹ́.
2: Nígbà sí màá rọrùn sùn ṣé mi wà ní rẹ̀fọn.
0: Dúnà.
2: Ilé ọ̀rẹ́ pè mí nìkan mo máa wà ní yàrá báwo mi ṣe ní rẹ̀fọn tí mi ṣe ní rẹ̀fọn.
0: Oníṣẹ́jú méjì ni ọkọ rẹ̀ ń ṣe. Ṣé wọ́n kọ́ fún ọ lọ́sibítù ni pé ẹlẹ́mọkànlá ló fẹ́ ni.
2: Olúwa mi oúnjẹ ni o.
0: Oúnjẹ ni.
2: Kọ́kọ́
0: àwájú. Kí ni wọ́n fẹ́ kí n
1: oúnjẹ olúwa mi.
0: Kí ló dé ńgbà tẹ lówó lọ́wọ́ tẹ ẹ lọ rèé ṣe nǹkan tó ń dààmú àgọ́ ara yín.
1: Ṣé nǹkan kan dààmú àgọ́ ara oko tèmi lè san ọ̀já àgbàlẹ̀ mi lélo. Ẹ bá ń wo ní járímọ́dì kọ́kà wájú.
0: Ìwo ní járímọ́dì.
1: Tí a fi máa gan igbó ẹ̀gàn kọ́kà wájú. Ọ̀já àgbàlẹ̀ mi
0: lélo. Bó la ṣe yanjú ọ̀rọ̀ yẹn jẹ́ ká sọ̀rọ̀ bí tó yẹ ká sọ
1: sí. Bó ṣe jẹ́ nu
0: ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yìí ó ń yé mi díẹ̀díẹ̀ ni wọ́n lẹ ti fẹ́yàwó síta.
1: Nígbà tó di pé
0: ẹ̀dúró ẹ̀dámi ló ń jàre ọ́dà obìnrin mélòó lẹ fẹ́ sí kọ̀rọ̀ níta.
1: Mọ̀sẹ̀ fẹ́ yọkan ni èyí ò sì ti èdè tí mò ń pè ó yé pẹ̀lú bẹ́ẹ̀mí tẹ̀mí ẹ̀mí gbé ohun tó jẹ́ pé aláàgbé lọ ní sinabu.
0: Ọmọ mélòó ni obìnrin ìyàwó yín ti ń bẹ ń ta ti bí fún yín.
1: Gbogbo gbàgede ni kò sí kápárọ̀ kankan mọ́.
0: Òkè rẹ́jẹrẹ́jẹ lẹjọ́ ń ṣe.
1: Ẹlẹ́lọ́ra ń bá mi ń ṣe.
0: Ó wá dàbí ẹni pé tìyàwó yín yìí iná pitì gbé ńlẹ̀ ni.
1: Ó dà okùn tí ń bá mi fi fa ẹ̀rọ mi.
0: Ọ̀dà mọ̀dàm.
2: Olúwa mi mò ń jẹ́. Mọ̀jọ
0: pa mi dànù. Mọ̀jọ pa mi dàgbà ìyẹn máa yógo jà ni. Níbi tẹ́yìn náà dàgbà dé mọ̀dàmú. Ìwọlẹ̀ tún dáṣà iná pitì gbé ńlẹ̀.
1: Ẹni tí ó yẹ mbùrì ni wá káàkiri.
2: Olúwa mi ẹ sọ fún kó nǹkan tó dùn tó dùn tó dùn tó dùn ló ló máa ń jẹ ẹni ó máa máa gbó.
1: Ìyàwó kékeré ṣe á gbà mí gbé bí mo ṣe mọ.
2: Ẹ mọ̀ pọ́n ọmọ kékeré nìyẹn.
1: Ó ti dáa tó ọmọ kékeré wá lọ́yọ̀ ya kínní èmi ò lè jásẹ̀ ẹ̀nu eruku òun ò lè rí iná rà. Ẹ̀jẹ̀ ra
0: lórí ìgbà ìjẹ́jẹ́ ẹ̀yin náà ti dàgbà ìwọlẹ̀ tó ń bẹ̀rẹ̀ fún iná pitì gbé ńlẹ̀. Ọkọ rẹ ni lẹ́wọ́lẹ̀.
2: Òun ni lọ́wọ́lẹ̀.
0: Ìwọ ni iná pitì gbé ńlẹ̀.
1: Ó ti takora wọn báwọn.
0: Alàgbà.
1: Mò ń jẹ́ olúwa mi.
0: Pẹ̀lú bí ara yín ṣe bọ̀ sípò tẹ dùn wò dáadáa báyìí. Kí ló wá fa orúkọ nagijẹ lẹ́wọ́lẹ̀ tẹ gbé sórí.
1: Ó ní tó bọ́ sí lẹ́nu ní ń sọ. Tó bọ́ sí kọ̀ sí tó kẹ̀mí pẹ̀lú yùn. Bí n ó ṣe ra máa ṣe ayé mi wẹ́rẹ́wẹ́rẹ́ jẹjẹ léegun àgbàjo kò sáàyè náà.
0: Alàgbà kí lè fẹ́ kí n ṣe sí ọ̀rọ̀ yín yìí.
2: Ẹ tó bá sí lóun ò lè yí padà bóyá kémi máa lọ.
1: Kó sì kàn mẹ́mí
0: fẹ́ sọ. Kò yẹ kó lè tó bẹ́ẹ̀ ńgbà tẹ ti bímọ fúnra yín. Ẹ̀yin náà ti ń dàgbà.
1: Lẹ́wọ́lẹ̀ náà lọ́yọ́ ọmọ mẹ́sàn-án.
2: Àwọn mélòó náà la bí.
1: Mẹ́sàn-án. Kìtò.
2: Ọmọ mélòó náà la bí.
0: Ṣé lẹ́yìn ọmọ mẹ́sàn-án.
1: Ọbí méjì kan.
2: Ẹ máa bí ṣe ẹsìn máa rẹ̀ sí.
0: Mélòó rẹ̀ tún fẹ́ bí kọjá mẹ́sàn-án.
1: Ọbí mẹ́tàlá.
0: Ọmọ sùkù lára mi. Gbọ́n táwọn yẹn sọ káàkiri ìgboro ní ìsìnkú ìyẹn ńlá ti fètò sọmọ bíbí.
2: Ọmọ sùkù lára mi olúwa mi.
0: Alàgbà lẹ́yìn ò bá ṣọ́ra obìnrin eléyìí lè
1: gbẹ̀rún láàrin yẹn. Èmi ò sì fáyè.
0: Ìwọ kí ló fa kankéré ní ilé.
1: Ẹni tí ó ti bọ̀ lẹ̀ tí ó fẹ̀yìn ìlú kankéré ní wá. Ayé rẹ̀
0: òṣèlú. Abájọ náà ta bá ti rí ọkùnrin àgbàlagbà tí ò lè rìn dáadáa tí
1: wọ́n ṣe. Ètò ìfi gbórin káàkiri.
0: Adàbẹ̀ni kó sáré sẹ́gbẹ́ kan. Yóò tún sáré sẹ́gbẹ́ kejì.
1: Ráyè ni o.
0: Ojú babó ń baba ti pọ̀
1: fi fi fi. Ayé rẹ̀ ọyọ́.
0: Lásìkò òtútù tí à ń wọnú ẹ̀ lọ báyìí.
2: Àbí.
1: Òtútù tó bá wáyé ọ̀dọ́ náà ni.
2: Olúwa mi mò ń jẹ́ o.
0: mi ba so fun pe ko gba ka mu
2: ah
0: iwo gan ta ba ni ka ka yo jo ri re bayi
1: aha
0: o ti le ni adota odun
2: mi o wa ma je ba ka ki o
0: eh
2: ah ko se fi mo ra ku o
0: se won bi sori meja ni won ko fun e lo si bi tu ni
2: won ko o
1: ko ka wa
2: ah won ko o
1: en ti o tu okun emi e bi olu oran ni wa ka ki aye lo si yo
0: eyin ti en tele igbejo koto loka ti aleyi eyin na ti ri nkan to nsele lowo lowo bi eni to je olupejo iyawo le bo se gbe oko re wa ipo ti wa su ohun ge bayi o ti su ohun ge o tori pe oko ohun o le ma se bo se nse nigba ta won koko fe ara awon mo to nse kebe kebe kebe to nsi ma ngbadun oko ohun sugbon ni isin won ni se loju ma se fi fi fi so fe keni eleni o subu ni o ni subu baba
1: ah mi o
0: madam
2: ko le subu
1: e lo nje
2: e mi to bere ni o pari
1: e o nje ti o ka na ta ri je ni isin ti ogo mu yen ma ti lo ngbo
2: ko le subu e mi to bere ni o pari e be ni
0: eh lo ni ko ma lo si oni wakati meta
1: oni wakati meta
2: Oh no, mo se ni mama fun lagbo ti o ma lo.
0: Eyin ti en tele igbejo ti ale yi ni koto loka. E ma ma je ki enikeni o fa yin sirin o. E ma je ki yawo ile kan ko fa yin sirin. Igba mi gan ti okunrin ba wa to lo re fe omo obirin rebete kan.
1: E ronu bi won se.
0: To si tun wa ni awon iyawo mi meji legbe kan. Ah. To wa je wi pe nse lori npa fe fe fe tese baba.
1: Mejeji
0: ko ti le dada ko ran le kankan mo
1: se wonu ara won to di yege
0: e ma para yin lojo ipe
1: ire yenu
0: eyi te ba le se ah edona se won bi sori meja ni so ko fun yin lo sibitu ni eh
2: oluwa mi onje ni o
1: ti lo eyi baba lo tan won po
0: ko to ma mura ti ma lo le die die e ba eyan meta mo fe ko da soro yi ti ede aye de ba wa lori pe oko mi o se dada to emi iyawo ina piti le mi oko mi ni lewole se mo pe iyato nbe laarin ki oko je ina piti iyawo wa je lewole nigba mi iyawo gan le je ina piti koko je lewole bo la se yanju oro yi e ba wa da se
1: 0706 0706 949 949 3000
0: 0706 0706 949 949 3000 ogabo sun alayede eh eh 0706 0706 949 949 3000 ekale o
1: ekale
0: 0706 0706 949 949 3000 bi oro ba doju e bayi ki lo ye ki yawo ati baale re o se kon ma ba agbe mi ara won
1: keru e
0: e gbadun aye to ba tin dagba lo se pataki ki wa se pe ki yawo kan wa do lori pa he ba se bere ni jo ni
1: keru eyan meji o ma je
0: ye leyin kon ma lo dagbon
1: abi
2: ah
1: mo
2: ti so
0: 0706 0706 949 949 3000 Somebody say already. Ekaleo. Okay. Hello, Ekaleo.
1: Ekaleo.
0: I am a less splash lawa ni badan bole yin wa.
3: Omi wa lo ayegun olunde.
0: Mo la ayegun olunde lale yi sojo yen dodo yin.
3: O dodo mi o de tutu.
1: Oye ba wa dasi.
0: Egbe ba dasi. Bo la se yanju oro koto lo ka ta leyi.
1: Se koko yan
3: ko. Oye abadi soro.
0: Eh?
3: Oye. Oye abadi soro.
0: Eh, gbo nkan to nsele nbi ni e wa saanu mi. Woni yawo, woni gbe ile ni. Amo oko lewole. Oko lewole, yawo gbe ile.
1: Yawo ina piti.
3: Yawo ko ba bi loko.
0: Yawo ina piti ni o.
4: O lo tu won le la won na.
0: Mommy ki le so.
4: Won le la won na o lo.
1: Won le ni.
0: Won ni won le le ina.
1: Ni ko yan
3: yan ki. O lo baba, bo ma gbo.
1: O ti da.
0: mama wa se bi be yen ba ndagba iyan wa yogun ja ni
4: ara ni o ogun kakan kakan kakan
0: san dola ma da abi mami yan to ni nkan te yin na ma so
1: wa o yan te baba da no ti da
0: ara se ara ma nbere fun ni
1: Oúnjẹ
0: àárọ̀ àbọ̀sẹ̀ àbálẹ̀ àbóoru.
2: Èyí tó bá wù kò jẹ oúnjẹ náà ni.
1: Ó ti dá.
0: Èmi ò gbọ́ eléyìí níjọ́ wọn ti bí.
3: Ilé-iṣẹ́ Flash ò ní bàjẹ́ bàbá.
1: Àmì ẹsẹ̀ wọn jẹrẹ ẹ wo. Ẹ máa ṣe díẹ̀ díẹ̀ o. Ẹ nífẹ̀ẹ́
3: mi sọ yẹn
0: o. A ti gbọ́ o. Wọ́n ló ń jẹ ni ká máa jẹ́ ìṣó ipa ike ipa ike.
1: Ẹjẹ́ àgbọ̀ tẹ̀lómi ẹ̀ sí wọn.
0: Ẹjẹ́ àgbọ̀ ẹ̀ nìkan sí ká tó máa lọ. Ẹ̀lọ́ ẹ̀kalẹ́ o.
1: Ẹ̀kalẹ́.
3: Ẹ̀lọ́ ẹ̀kalẹ́.
0: Agbo fẹ́ special splash la wà nìbàdàn ní fẹ́lẹ́lẹ̀.
1: Ẹ̀rọ ni yín rẹ́díò ńlẹ̀ díẹ̀ o.
3: Ẹ̀kalẹ́ o.
0: Kí ló kọ yín bolẹ̀ wà débi?
3: Dáúdà Adémọlá látàpẹtẹ.
0: Bọ́ọ̀lù àpẹtẹ o. Sójò yẹn rà dọ́dọ̀
3: yín.
0: Ẹ bá a dá sí ẹ tọ́ wa sọ́nà o. Èwo ni iná pitì, èwo ni
1: lẹ́wọ́lẹ̀.
0: Lẹ́wọ́lẹ̀.
3: Méjèèjì ló dé. Lẹ́wọ́lẹ̀ ò da, iná pitì ló da.
0: Dádì.
4: Ẹ̀ṣẹ̀ jẹ́ o, méjèèjì kan ló da o.
0: Dádì, ṣé ẹni tó ti ń dàgbà tó ti kọjá.
3: Iná pitì ló da.
0: Ẹni tó ti kọjá ọgọ́ta ọdún kó tún máa dẹ́sà iná pitì.
1: Àbí.
0: Gbé ńlẹ̀. Lẹ́wọ́lẹ̀ ló da o.
1: Bọ́ wa sí jàfáàbù náà.
4: Ẹ má jẹ́ dájú náà nǹkan máa ṣe díẹ̀ díẹ̀ lọ dá o.
0: Kí bàbá má lọ paná àní paná nítòtò ní o àní pa àgbọ̀dọ̀ paná o.
4: Bàbá mẹ́yìn
1: sọ́kàn kéré
4: o.
1: Ẹ ṣe wo je.
0: Mọ́mì ẹni ẹlẹ́ni pé kò sáàyè rádára.
3: Ẹ ṣe ó dàbọ̀.
0: Ó dàbọ̀. Tó ẹyin èèyàn wa láìṣe àní àní ọjọ́ ti lọ. A ní láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ farabalẹ̀ láti máa fọkàn bá ètò wa bọ̀ lálẹ́ tòní. Wọ́n lẹ́nìkan ti wọlé ẹjẹ́ agbóyẹn ká tó máa lọ. Mo kí Bọ̀sùn Alárìndé Magic Finger. Ẹ kalẹ́ dádì. Ẹ̀lẹ́ ọ̀tá ló sọ̀rọ̀ níbo lẹ́wà nìbàdàn. Yẹ́sọ.
3: Ẹ wà Ayọ̀lá láti Ṣọ́kà.
0: Àbọ̀ ni Ṣọ́kà sójú rọ̀ dọ́dọ̀ yín sà. À ń sọ̀rọ̀ nípa iná pitì.
2: Àtilẹ́wọ́lẹ̀
0: bọ́ọ̀ ló ṣe yé eyín sí dádì.
1: Ọgọ́ta ọdún.
3: Ọkùnrin ni kọ́ sọ̀rọ̀ rẹ̀ kọ́ mọ̀jẹ́ ní nǹkan fọ́n bí
1: o. Ó yìbá gbé lórí.
0: Bàbá o ẹ ti sọ dáadáa jù. Torí òyìn pẹ́ ń pè ọkùnrin o. Tọ́ba ìṣubú wọ̀ lálà lù kùtùkùú rẹ́rẹ́
2: ròyìn.
1: Gẹ̀rẹ́
0: ìyẹn náà. Sí kan kan tán máa lò wà. Ẹ̀gbọ́n
2: Máa lò
3: wá ẹ̀yẹ́
2: rí mi lẹ́yìn
0: sí.
3: Kí ni a ń lò?
0: Nǹkan tí obìnrin sọ, wọ́n ní tọkùnrin bá ti lè lò báyìí, ojú rẹ̀ ọ́ máa gbò sí yóò ná lẹ̀ ni.
3: Lásìkò ìgbà tó ń jẹ gan òdúnra.
1: Tó ń jẹ òdúnra ẹ ṣeun jẹ.
0: Ẹ ṣeun jàre.
1: Ọ̀gágun fomi ẹ̀yọ̀ lọ́rùn.
0: Ẹ̀yin ọkùnrin pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí Túnde Ọláwúwo Bọ̀sùn Aláyẹ̀dẹ ni Magic Finger ọlọ́wọ́ idán ẹ̀kọ́ àtàárọ̀ ẹ bá mi kí ọmọ yín alálùbáríkà Augustus. Tó ọwara ojo tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ́rọ̀rọ̀ bí ẹni ó sùn ọmọ ti àjànà oro alágbẹ̀dẹ èdè lérè ṣítù mídò mídò ó ń kí yín pé ẹ ṣe tí ẹ tẹ̀lé wa o. Ẹ̀yin tí ẹ bá farabalẹ̀ gbọ́ ètò ti alẹ́ yìí ẹ̀jẹ̀ á tún pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá di ní ọjọ́ mẹ́jọ. Ṣé ti alẹ́ tòní tá à ń pè kan ní lẹ́wọ́lẹ̀ àti nápìtì ṣe rí tó ọ̀sẹ̀ tí ń bọ̀ ó tún máa yàtọ̀ gédégédé. Tó mídò mídò lérè ṣítù lórúkọ tèmi bàbá àbàdàn dágbére
1: ká tó máa lọ sí ọ̀dọ̀ Adékànbé. Díẹ̀ nínú ìta kódà ti ọjọ́ ti ń bọ̀ yóò dùn gbẹgbẹ́ òtò kan sí
0: lágbára lọ́wọ́ ọlọ́run ọlágbèjọ
1: Adémọlá lóko tí bàbá àbàdàn ló ń ṣe ní ọ̀dà àárọ̀ ọ̀kọ̀ọ̀kan láàjì òrùn rè lásán.
0: Bọ̀sùn Aláyẹ̀dẹ ni studio manager wa wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Abiola Adékànbí dágbére sílíkì lédi. Abiola
2: Adékànbí lorúkọ sèmi mo tẹ̀ kí wa pé a kú ìpalẹ̀mọ́ ọdún ọ̀ Adébáwa láyọ̀ àti àlàáfíà
0: owó sàmàfíṣe. Gbogbo owó tá a nílò láti ra ẹran àgbò láti ra oúnjẹ àti àwọn tá a tún fẹ́ ràn lọ́wọ́. Ọlọ́run ọba yóò jẹ́ kí apá wa ó ka o. Ẹ ṣe o, àṣírí wa ó bò o.
5: So
0: kò ní jù báyìí lọ, ẹ̀yìn èèyàn wa jẹ́ ká máa sọ pé ó dàbọ̀ ẹmọ rú nǹkan yẹn, orun rẹ la ó sùn. Olele alewa bare ìṣìyà abawa ṣe ó ṣì dànù, bóde adégbogbo bí wa mọ́lẹ̀, ọlọ́fin kò ní jẹ́ kó fi wà níràn láéláé, láwọ̀ya a jẹ́ kí owó yálé kálukú wa, ìkọ́làbà akọ́là àtọ̀là àbáwọ̀bá kan náà láfihàn àfiwáhàn sówó sọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀, ọgán kò ní jẹ́ kí wọ́n rí wa gàn níta wa, ìmọ̀bà a jẹ́ kílẹ̀ rí kó máa mọ ọmọ wa lókè pẹ̀, oúnjò yóò jẹ́ ká máa jó ìjọ ayọ̀, ìjò ń kọ́ jó ìjọ ayọ̀ bákan náà, lágbára lọ́wọ́ Ọlọ́run a tún pàdé yín ní ọjọ́ mẹ́jọ tí ṣe ọjọ́ ìṣẹ́gun títí ìgbà náà ń kọ́, ẹ rọra o, ẹ má jẹ́ kẹ́nìkan kó fún yín ní papá mọ́ra o, jẹ̀lẹ́ ń kẹ́ni o, ẹ má ṣe ná pitì o, ó dàbọ̀ ẹ mọ̀ ẹ̀wọ̀n rú nǹkan yẹn.